0: Hello, send Badwadaba.
1: Mungbadwadaba.
0: Mungbadwadaba.
1: Mungbadwadaba.
0: Mungbadwadaba.
2: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èlò ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá lógbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀ yín.
3: Ó wà nílé iṣẹ́ wa ni.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín?
3: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwa ò sí yín, kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ńkọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Ẹ jẹ́ a tún múlẹ̀ kan sí.
3: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrùn.
4: Wẹ́pà!
2: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala. Kí ìmọ́lẹ̀ ò lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùnkùn kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́bánbárì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú sí ìkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní iro to tenubepo won wa ni Signal Strength Office Go TV Yellow Building legbe UBA Bank Ajilosun Adu Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati adjacent Baba Ajashin House Oke Ogowo to fi mo Ephraim Plaza legbe Polaris Bank Ikari Akoko falaye epe 08101042804
4: Adeba FM, Adin Valley.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Iroyin nikutu ware lati le se Adaba 88.9 FM. Akure mo kiyin e ko juma. Ijoba apapo ti je ko di mimo wi pe gbogbo awon osise ijoba to nreti ajele owo osu won iwon yi bere si nigba ti o ba fi di aarin inu osu kejo idaniloju na ni won fi lede lojoru leyin ipade won papo pelu minister to nbogito oro eto osuna nile yi tawo oyedele atawon adari agbarijo egbe awon osise eleyi to nbogito oro idunadura ipade ohun ni won se lati le ifiyanju awon isoro to nkoju igbayegbadun awon osise ijoba pelu ajele owo osu ati agbega awon osise awon oro mi to ro mo nigba to soro ni bi ipade ohun minister Taiwo Oyedele je ko di mimo wipe ise ijoba re Bola Tinubu en lo mu oro igbayegbadun awon osise lokokodun eleyi to si je wipe o to di akoko ipade na o ni won ti yanju awon kankan labi aso Oyedele wa fi kan wipe ijoba loye pataki sise dada fawon osise ko si ni fi owo pada awon loju bo ti wo ko ri minister to ri soro eto abo nile yi ogagun feyinti Christopher Musa lo ti gboriyin fun are Bola Tinubu fun fi fowo si afikun owo osu awon ologun lati ida 30 si ida 80 lati le je ki igbaye gbadun awon ologun na ko nigba kan jorin lo Musa lo wa salaye atunse si owo osu na gege bi igbese kankan rin lati le je ki igbaye gbadun awon ologun ohun ati molebi won ko boju owo o je ko di mimo wi pe awon ologun na ni won fi emi won wewu lojuja lati le daabo bo orilede yi afikun ohun ni yo mu ki owo to nlo sasu won awon ologun lododun ko gbenu soke lati otalelegbeta bilionu owo naira lo si ojile le degberun le merin owo naira lododun ogagun Musa wa je ko di mimo wi pe afikun owo osu na ni yo je ko ri afawon ologun na lati le jawo so bi igbiyanju won ni gbigbogun ti iwa modaluru atawon mi to npo mi okeru todo nile yi alaga ajo PBAT mandate elders forum nipele ondo Demola Ijabi yi lo ti ke si gomina Lucky Ayedatiwa lati tun ajosepo re pelu minister tori soro abenu Olubunmi Tunji Ojose lerongba ati le kenu aseyori egbe oselu APC saju eto idibo gbogbogbo odun 2027 Ijabi yi pe ipe na ninu ipade oniroyin kan to waye nilu Akure o je ko di mimo wi pe iroyin awo to nsele laarin awon oloselu nlala mejeje ohun ati bi awon olusegbe leyin won ti se nkolu sira awon lojojumo in lo sese ko danbaru ori ofe tegbe oselu ohun yo ni lati jawe olubori Ijabi yi lo wa je ko di mimo wi pe Ayedati wa gege bi adari egbe oselu ohun nipele yi ni ko kenu ipero soko lese kuku re o si ri wi pe ajosepo to nitumo wa laarin awon megbe Ijabi yi lo wa gboriyin fun minister Olubunmi Tunji Ojo fun igbese pepe rosoko lese kuku re ati bo ti se nse dada fun awon ilu ni ipinle Ondo kakiri o je ko di mimo wi pe iwa to nwu nje ki egbe oselu APC ko tubo mo roso mu si ni ipinle Ondo saju eto idibo odun to nbo ijoba ibile odigbo nipinle Ondo lo ti gbe igbese bayi lati le je ki imototo ko wa kari le kari oko labe ofin tuntun ti won se se ojule dojule lo gbodo ni salanga onikaluku won bakan na won si mo jade lekan lososu lati ri wipe aye ka won mo toni toni won ti wa se agbe kale ile ejo kan bayi ti o mo boko rin leyi ti o mo fi yaje awon olufiran lokokan ijeji adari iko to n boju to oro ofin ninu ijoba ibile ohun Adewale Adumeso je ko di mimo wipe ofin ti won daba re ohun nlo ni atileyin lati nu ofin to de orilede yi todun 1999 ati ofin imototo isire todun 2020 alaga igbimole to n boju to oro eto ilera ati imototo dare aladiyekun lo wa kominu lori bawon eniyan ti se n da idoti sibi ti o to bi won ti se n ba omi je ati bi won o ti se boju to agbegbe won o ni iru iwa bee ni yoo je ki itankale arun ko rese wale alaga ijoba ibile odigbo Taiwo Adegoroye wa ro awon ori ade àwọn adarí ìlú ẹlẹgbẹjẹgbẹ àtẹgbẹ àwọn ọdọ láti ṣe àtìlẹyìn fún òfin tí wọn ń dábàá ọhún. Àjọ tó ń dagbóró máwọn tó bá ṣòwò lókùmọkùmọ EFCC ń lò títí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn pa báyìí, ìyẹn àsùnwọ̀n eléyìí tó ń ṣàmúlò rẹ̀ láti lè mọ fi ṣe ná owó jáde. Gómìnà Adémọlá Adélékè ló mọ̀ fọ̀rọ̀ náà lédè nínú ìpàdé oníròyìn kan tó wáyé nílùú Òṣogbo. Adélékè ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èròǹgbà àti lè dáńbarú àwọn iṣẹ́ tí ìjọba ìpínlẹ̀ ọ̀sùn tó ń ṣe. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ọ̀hún, ó ní látàrí wípé ètò ìdìbò ti súnmọ́ àwọn ọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ òṣèlú kò sì ní fẹ́ àṣeyọrí ẹgbẹ́ òṣèlú ọ̀hún lákòókò ètò ìdìbò náà ló jẹ́ kí àjọ EFCC kó gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Àsùnwọ̀n ọ̀hún bí EFCC ti ṣe ti pa, ó ní ìpínlẹ̀ ọ̀sùn kò nílé lórí ọ̀fẹ́ láti gbowó jáde nínú rẹ̀, ṣùgbọ́n owó lè mọ wọlé sínú ẹ̀ lóòrèkóòrè. Ẹ̀wẹ̀ àjọ EFCC ń ló ti jẹ́ kó di mímọ̀ báyìí pé lóòótọ́ ń làwọn ti àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn pa látàrí wípé àwọn ń funra sí àwọn owó kan tó ń jáde, eléyìí tó sì jẹ́ wípé ọ̀nà àìtọ́ ló ń gbà jáde. Àjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé látàrí àti lè ṣe ìwádìí fínífíní àti láti lè mọ ohun tó ń rú gúlugúlu nínú agolo ń làwọn ṣe ṣe irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Àjọ ọ̀hún nínú àtẹ̀jáde kan ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ń fẹ̀dọ̀ ojú wo ìjọba ìpínlẹ̀ ọ̀sùn látinú oṣù kẹta ọdún 2026 yìí lórí ẹ̀sùn bí wọ́n ti ṣe ń ná bílíọ̀nù mọ́kànlá owó náírà àwọn owó ìrànwọ́ kọ̀ọ̀kan tó ń wọlé sásùnwọ̀n náà. Àjọ EFCC ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣẹ níjọba ìpínlẹ̀ náà ni wọ́n ti pè láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún. Bákan náà ni wọ́n tako ẹ̀sùn wípé ìgbésẹ̀ náà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Ẹ̀wẹ̀ ìjọba kọmíṣánná fọ́rọ̀ ọlọ́pàá tí wọ́n yàn sí ìpínlẹ̀ ọ̀sùn láti lè ṣe kò kárí ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ tá a wà yìí, Samuel Etaifo ló ti jáwé àkíwọ́ báyìí wípé kò ní sí àyè fún ẹnikẹ́ni láti ṣe mọ̀gànmọ́gó lákòókò ìdìbò náà. Nígbà tó ń sọ̀rọ̀ nínú ìpàdé rẹ̀ papọ̀ pẹ̀lú àwọn adarí ìkọ̀ọ̀kan nínú iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn, ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn ọlọ́pàá tó bá wo ìwàkuwà lákòókò iṣẹ́ òun ni wọn yóò fi mú wọn dánrin. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́pàá ọ̀hún kò gbọdọ̀ fààyè gba títí mintì ọ́ tàbí ìwà kan tó lè dáńbarú ètò ìdìbò náà. Ìpàdé ọ̀hún tó jẹ́ alákọ̀ọ́kọ́ látìgbà tí wọ́n ti yan Etaifo gẹ́gẹ́ bíi kọmíṣánná tí ó bójútó ọ̀rọ̀ ìdìbò náà ni wọ́n ṣe láti lè foríbarí mọ ọ̀nà àtọ̀ kí ètò ìdìbò náà kó lè lọ lẹ́sùn pẹ̀lẹ́ tẹ́jọ́ ń gàgbọ́n. Etaifo ló wá jẹ́ kó di mímọ̀ wípé ohun gbogbo ló ti wà ní ṣẹpẹsẹpẹ báyìí láti lè rí wípé ààbò tó péye wà lórí ẹ̀mí àti dúkìá àwọn olùdìbò lákòókò náà. Tọ́ èyí náà láfi mọ káàdì ìròyìn òwúrọ̀ wa nílẹ̀ lónìí láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ Ọláyinka Òjò lólótú ìròyìn Adégbòye Galani lórúkọ tèmi àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ̀ kàárọ̀.

0: ìlú Fẹ́mi lóye.
1: Lágbá ilé dùmarè wo ilé
0: mú yìí jòkun.
1: Ọdọọdún
0: ilé kéleke má ti kó yẹ́mẹ̀yì òkè.
1: Yẹ mú chọdún yẹ lu bàlà.
0: Bàlà yóò kẹrọ.
1: Ọdì máa fọ ọdún jọ.
0: Ó sunsun fòwá olómi dùn.
1: Fòwá ọ̀tẹ̀rẹ̀rẹ̀.
0: Yàwọ̀ ma bà rẹ̀.
1: Yàwọ̀ ma yè rẹ̀.
0: Ọdún jọ.
1: Kọ̀ọ̀kọ̀ bá jáde kọ̀ mú.
0: Ó sunsun owó.
1: Gédégédé ọmọ ẹmùrẹ́ yìí mẹ́ ńgàjò dẹ́gẹ̀ kawalí tà.
0: Dẹ́gẹ̀ ya bí kábíyèsí.
1: Ọba bá ń kọ́lé.
0: Adéyẹfá.
1: Elémùrẹ́ tẹ mùrẹ́ lé.
0: Dẹ́gẹ̀ yàbọ̀ chọdún.
1: Ẹni ọdún náà ó ti bẹ̀rẹ̀ ìrìnà yìí.
0: Ọjọ́ kẹfà oṣù kẹjọ.
1: Ọ̀rọ̀ àgbà.
0: Kí máa dalẹ̀.
1: Ọ̀yà tùdásí.
0: Kí máa yá dọ́jọ́ keje.
1: Ọ̀jẹ́ yẹ.
0: Kí máa dalẹ̀.
1: Ọ̀ṣọ́lúkúmọ́re
0: òyà.
1: Ọ̀dà sọ̀wà.
0: Kí máa yá dọ́jọ́ kẹjọ.
1: Oṣù kẹjọ.
0: Ọ̀tìjẹ wúrọ̀.
1: Ọ̀ṣọ́dọ̀pá.
0: Kí máa yá dọ́jọ́ kẹwàá.
1: Ọ̀yà tànà wọ̀lì.
0: Ẹran jakòtò.
1: Ọmọ ògbógbó máa jà.
0: Gbọ́mọ náà ẹ̀bùkọ ẹ̀wọ̀n.
1: Ọmọ kòkó àdádùpánlá.
0: Ọmọ fòkè ń jẹ.
1: Wá tùmọ́dún.
0: Ọba ìlú Fẹ́mi lóye.
1: Ẹnu ọ̀fọ́dí ń kárẹ̀ ní ká mọ́dún yìí lọ.
0: Ìsúnyá Majesty.
1: Ọba bá ń kọ́lé.
0: Adéyẹfá
1: ilémùrẹ́ tẹ mùrẹ́ olè.
0: Yìí gédégédé ọmọ ẹmùrẹ́ tẹ
1: nà kórè wálé.
2: Ayoyoyoyoyo, ayo.
3: Àṣé tí kò sí lọ́rọ̀ rẹ̀.
2: Ṣèbí bọ́dún bá ti bá ní láyé, ó yẹ ká sọ pé. Èyí ni láti pe gbogbo àwọn ọmọ ìlú Ìdógún. Nílé lóko lẹ́yìn odi, síbi ayẹyẹ ìjẹsùn ti onígbàgbọ́ ti ìlú Ìdógún Christian New Yam Festival tí ó wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún yìí. Bẹ́ẹ̀ náà yóò ṣe lọ nìyí. Monday ni ìsọjí alágbára yóò wáyé láti ọwọ́ Can Ìdógún. Bọ́ba di Tuesday ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù láàrin Ìdógún FC àti Ìdóàní FC ní ọmọ gbìnàyà. Ọjọ́ Wednesday ni eré ìbílẹ̀ lóríṣiríṣi. Tọ́ba wa di Thursday ni gbogbo eléré yóò mọ ṣeré fún wa. Ìwọ́de káàkiri gbogbo ìlú ni yóò wáyé lọ́jọ́ Friday. Èròyà odílé ẹ̀kọ́ St Paul Primary School Field lọ́jọ́ Saturday gan. Níbi tí olú ọmọ alára yóò ti máa kàn lù sí wa níbàdí tí wẹ̀jẹwẹ̀mú yóò sì máa lọ ní rẹbutu. Bàbá ọjọ́ náà ni bàbá ọmọ Ọlọ́run mo dúpẹ́. Chief Mrs. C.A. Akidumila nìyá ọjọ́ náà. Àwọn àlejò pàtàkì tá à ń retí rèé. Retired Navy Captain Jide Falade, Engineer Atunji Ajibolade, Honorable Ìdòwú Àjànàkú, Commissioner fọ́rọ̀ ètò ìròyìn nípínlẹ̀ Ondo, Mrs. Rachel Olófinsàwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdógún àgbè wá o. Àmì Ìdógún òmìnira onímọ̀nẹ́ ló ń kéde.
4: National Progress.
5: Àwọn ẹgbẹ́ awakọ̀ NUTWU Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí sétí ìtónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o. Ẹ wá gbọ́ ẹ̀yìn tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car. Gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Garage ní ìlú Àkúrẹ́. Ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò. Ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa. Gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́. Ẹ máa mú bọ̀ wá sí Iléṣà Garage. Kò tán síbẹ̀ o. Tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà, ẹ máa bọ̀ wá sí Iléṣà Garage. Comrade Ojo Ajayi, Aṣeré Èṣù, Àjàpadà Branch 1, Comrade Olúwatayọ̀ Samuel, Ọmọga Àjàpadà Branch 2.

0: ní kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyọ̀.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
5: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ṣẹ̀dá ló yàn mí.
1: Ẹ ṣeun ẹ̀yin aráalé. Mo ń gbìyànjú láti gbé àlejò wa wọlé sórí ètò láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ohun táwọn pẹ̀kẹ́ lò lórí ètò láàárọ̀ yìí, òun ló ń tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tíjọba àpapọ̀ tí wọ́n ń gbà lérò. Ìròyìn tó sì jáde ni wípé ilé aṣòfin wọn ti ń gbé gbogbo ìgbésẹ̀ ní pápápá. Lánàá, wọ́n jẹ́ kó di mímọ̀ láti ilé aṣòfin àgbà wípé bí wọ́n bá lọ sẹ́nu sinmi, eléyìí tí wọ́n máa ń ṣe gan, àwọn ìgbìmọ̀ tó ń bójútó ọ̀rọ̀ yìí, eléyìí tí igbákejì alága ilé aṣojúṣòfin àgbà Jibrin Barau tó ń darí, wọn ò ní sinmi lórí ọ̀rọ̀ ọ̀hún o. Báwọn aṣòfin bá wà lẹ́nu ìsinmi, àwọn ò mọ̀ bá ìgbésẹ̀ náà bọ̀. Ṣùgbọ́n nǹkan kan ló wá jáde, àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí wọ́n ti pinnu, wọ́n ti fẹnu kò wípé bí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí bó bá wá dòfin tán, àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹnú eléyìí tí wọ́n ní, òun náà ni wọ́n ó yí padà tí wọ́n ó sọ di ọlọ́pàá ìpínlẹ̀. Ara àwọn ìpínlẹ̀ wọ̀nyí láti rí ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ondo ní àjọ Àmọ̀tẹ́kùn làwọn ó padà sọ di ọlọ́pàá ìpínlẹ̀. Nípínlẹ̀ Kaduna, wọ́n ní Kaduna State Vigilance Service KADVIS òun làwọn ó sọ di ọlọ́pàá ìpínlẹ̀ tiwọn. Ìpínlẹ̀ Anambra jẹ́kọ̀ di mímọ̀ wípé Agunle Chamber eléyìí ti ṣe ẹ̀ṣọ́ aláàbò abẹnú nípínlẹ̀ wọn, òun ni wọn ó sọ di ọlọ́pàá ìpínlẹ̀. Ìpínlẹ̀ Zamfara ní Civilian Protection Guard CPG, nígbàtí Abia State táwọn ní Homeland Security Outfit and Community Vigilante Groups, wọ́n láwọn làwọn ó sọ di ọlọ́pàá ìpínlẹ̀. Ara tí wọ́n sì bẹnu já pípò ṣokùnfà rẹ̀ ni wípé àwọn ò ṣe fẹ́ mọ kó àwọn ẹlòmíì tuntun wọnú ẹ̀ṣọ́ aláàbò yìí, torí àwọn ti ń bá àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́nú àwọn ṣiṣẹ́, àwọn onítọ̀hún sì ti mọ kọ̀rọ̀kọ̀ndú ìpínlẹ̀ wọn. Ìdí tí wọ́n fi léde rèé, ó dà ẹ já wá rẹ̀ báyìí àlejò wa, mo kí yín ẹ kú ojúmọ́, ẹ bá dárúkọ yín fáwọn ará alẹ́kọ̀ọ́ lè mọ̀ pẹ́ ń bẹ lórí ètò.
2: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ bá gbóhùn sókè dáadáa.
2: Ẹ káàárọ̀ lótú. Mo dẹ̀ kí ẹ̀yin ará ilé. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Tóbi Akínwùmí. Ẹ káàárọ̀.
1: Ọ̀gbẹ́ni Tóbi Akínwùmí, wọ́n jẹ́ lámì ètò àwùjọ, wọ́n sì jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò. Bàbá bí ni Ọ̀gbẹ́ni Akínwùmí. Àwọn ìpínlẹ̀ wọ̀nyí ní ẹ̀ṣọ́ aláàbò abẹ́nú àwọn, òun làwọn ó padà sọ di ọlọ́pàá ìpínlẹ̀. Ojú wo lẹ̀yìn fi wò ó, ká bẹ̀rẹ̀ láti bẹ̀.
2: Tó máa sọ pé wọ́n fẹ́ sọ àwọn bí ẹlẹ́ṣọ́ ààbò wọn tó ti wà lẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ sọ di ọlọ́pàá, kò sí nǹkan tó fi yàtọ̀ sí pé èèyàn fẹ́ sọ girlfriend àbí ìyàwó àfẹ́sọ́nà ẹ̀, o fẹ́ sọ di ìyàwó. So ìgbà tẹ bá dé inú marriage yẹn lẹ máa mọ àwọn challenges tó wà nbẹ. Ìgbà tẹ bá wà ń ta, ẹ kàn lè máa gbóhùn ẹ ni pé ó láìpẹ́ kí lè jẹ́ challenge, bí tẹ máa fojú sí gan ọ̀nà lè má gbàbẹ lọ. Ṣùgbọ́n ní mọ̀ràn tèmi nínú in my own opinion, mo lè sọ wípé kò sí nǹkan tó burú nínú ẹ, torí àwọn ọlọ́pàá abẹ́nú yẹn wọ́n ti ń ṣiṣẹ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí olùgbé ìpínlẹ̀ Ondo báyìí. Mo ti gbọ́ nípa Àmọ̀tẹ́kùn dáadáa, mo dẹ̀ mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa. Nǹkan tó kọ̀ kù ni pé nígbà tí kíní ẹ̀ bá di òfin tán, kí ìjọba má fà sẹ́yìn láti pèsè àwọn nǹkan gidi fún wọn, then kí wọ́n máa ṣe bíi pé wọ́n kàn ṣe òfin tó tó àwọn tó máa gbà síṣẹ́. Àwọn tó máa gbà síṣẹ́ yẹn kan rí pé ẹni tí ò lákọsílẹ̀ búburú tó jẹ́ ẹni tó dẹ̀ fẹ́ràn ìpínlẹ̀ Ondo State àwọn èèyàn lè fi tọkọtara ṣiṣẹ́.
1: Ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan, ẹni nígbà táwọn ìpínlẹ̀ yìí bá láwọn fẹ́ sọ ẹ̀ṣọ́ aláàbò abẹ́nú wọn di ọlọ́pàá ìpínlẹ̀, ó dàbí ìgbà téèyàn bá fẹ́ sọ àfẹ́sọ́nà àbí ọ̀rẹ́bìnrin ẹ̀ dìyàwó ni, nígbà tó bá tó dénú ẹ̀ tán ni ó tó mọ nǹkan tí mẹ́mẹ́. So ohun tẹ́ ń sọ ni wípé tìmùtìmù àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ó kẹ́gbin dà sínú, wọ́n kàn ń díbọ́n láti pé kíjọba lè dá wọn mọ̀ ni, bóyá tán bá wá dá wọn mọ̀ tán wọn ó dìṣòro àbí. So ohun tẹ́ ń sọ ni.
2: Mi ò fi gbogbo ara sọ bẹ́ẹ̀ yẹn, kò sí gbogbo nǹkan tí ò nípèníjà tiẹ̀.
1: Ẹ kàn ń dọ́gbọ́n sọ bẹ́ẹ̀
2: ni. Nǹkan tí mò ń sọ ni pé kò sí gbogbo nǹkan tí ò nípèníjà tiẹ̀. So o se se ko ye pe nigba ton ba se tan mi o soro ipinle ondo tori tawon ipinle ondo ti mo mo won se daada that is not to say pe won ni minus ti won sugbon won se daada
1: mi o ti
2: gbo pe won awon gba bribe won do fadiya ko ti si gbugbo awon esun yen lorun awon amotekun in fact opolopo esun tun to wa lorun awon olopa wa pe won gbowo won abejo je esun ni o that olorun awon oyinbo ani allegedly so ati igbo yen nipa awon titi amotekun mi o so pe ko sele obo ta ati igbo
1: oda eja wo bayi awon ijoba ipinle yi ni awon o fe se mo gba awon eyan mi tuntun wole senu ise awon to ti wa nle tele lawon o kan yi pada eja wo anfani ti nbe ninu igbese igangan bi awon ipinle yi ba se bayi papa julo ipinle ondo ta wa yi bon ba se be pe o da awon iko amotekun o la yi pada di olopa ipinle nigbati anambra ni agunle chimba awon yi pada di olopa ipinle kaduna ni kaduna security awon yi kini anfani to sese kini o ti ye yin nkan ti mo so kini anfani to sese ko ti be jade
2: anfani to wa nbe po
1: eyan na loko kan ijiji
2: sugbon nitori akoko
1: e mo rota akoko to ba tin koja akoko emi o pe yin pada wale eja mo anfani afemo
2: anfani to wa nbe ni pe awon oloyinbo pe kini kan ni structure won ti ni structures tele won ti ni bi ton ti ma bere won ti loga won ti lo mo ise won ti la awon eka kakiri so iwon yen pe a se n wa eka kiri won yen iyen na o koko dinku then ekeji ni pe won ti lawon akose mo ise sibe tele ki se pe a se n wa won kiri iru eje ki mu apere ti ìpínlẹ̀ Ondo wa yìí ọ̀gá Adeleye akogun Adeleye ọ̀pọ̀lọpọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n tẹ́lẹ̀ so kò ní ìdíkùn wọ́n tún ń wárúwọ̀ yẹn káàkiri so wọ́n kò pè wọ́n mọ́ra ní ọ̀gá Adeleye ìgbà tọ́rọ̀ yìí ti fẹ́ di ọ̀rọ̀ ìjọba papọ̀ báyìí pé káwọn ìjọba ìpínlẹ̀ kọ́lọ̀ dá ọlọ́pàá tiwọn sílẹ̀ tí yín ìlàdẹ̀ fẹ́ yí so kí ni nǹkan wọn kò máa bí lọ́wọ́ ní kí ni nǹkan míì tẹrùpa lè fi kun tá a fi bá nǹkan tí àgbáyé rí lè ń mú world standard tó máa bá mú kí ni nǹkan tá a máa ṣe sí so ọ̀gá Adeleye a sọ tiẹ̀ then gómìnà náà a tún lọ sọ́dọ̀ àwọn security expert míì àwọn security adviser míì àwọn ọlọ́pọ̀lọ́ pípẹ́ tó mọ̀ nípa ètò ààbò wọn a tún gbà lámọ̀ràn so ó yàrá pé akọ̀wọ́kọ̀ mọ lérí nǹkan tó wà ń lẹ̀ ni then kò nídìí pé wọ́n ṣẹ̀ ń wá owó tó máa fi train àwọn èèyàn wọn á tún dínkù
1: wọ́n ti gba ìdánilẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀
2: tí wọ́n ti ní ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti mọṣẹ́ yẹn á tún dínkù so ìjọba ìpínlẹ̀ tó bá mọ̀ pé òun fẹ́ ṣe kínní yẹn ó kàn máa concentrate á kàn fọkàn sí pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí àwọn la fẹ́ náwó ìdánilẹ́kọ̀ọ́ lé lórí àwọn tó ti wà yẹn àsọkọ́kọ́ máa tún ṣe retraining fún wọn but
1: àwọn ẹ ń sọ àwọn àǹfààní ẹ mọ̀kàn mú ẹ mọ̀ bá méjì.
2: Òun náà ni mo sọ yẹ́ pé wọ́n máa pọ̀ sí tó ti dọ̀rọ̀ federal ń sìn ẹ̀dẹ̀ pé federal àgbáyé náà ń fọ́lù wọn ní world standard àbí UNESCO standard ó ṣàní standard kan tó máa máa hámà pé àwọn ń fọ́lù so irú ìyẹn. No, o ma play him. O ma wà lára nǹkan tó máa múlò. Pé okay o, àwa náà bóyá ní agbègbè Àkúrẹ́ yìí o, ọlọ́pàá 5,000 la fẹ́ mbẹ̀. Because nítorí pé tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, àwọn àgbáyé a máa rètí wọn pé ẹ lọ sí ìpínlẹ̀ yìí wọ́n ṣe dáadáa mbẹ̀. Ọlọ́pàá wọn ó ṣe dáadáa kó má yẹ pé bíi because tí wọ́n bá ṣe. tí wọn bá tẹ̀lé ìlànà àjọ àgbáyé yẹn akọ̀dàbí ìgbà tọkọ̀ wà ń bẹ̀ tí ò sí nǹkan tó máa lè ṣe ni So awon anfani to wa nbe ni they are sumo won they are to get be community policing o mo mi mo mo brother mi ni brother mi ni so a ti mo pe
1: bi nkan ba fe bi nkan ba fe se yo won le tete mo
2: o la anfani anfani pe Mr. Alani o mo Mr. Akiwumi anfani e wa because to ba so re yin ma ni debi yo mo ti mo nkan to ga ile se o so iwadi yen o ma dinku tori ati mora wa tele tele o yato si igba ton gbe enikan wa lati beta abi lati sokoto
1: ko wa sakose ipele ondo eyan ti o mona kankan
2: en ti eyan eh do ti ṣugbọn iru awa to ye pe omo ipele ondo ni wa e are ni to ti gbe lakoko to gbe lakure to gbe ni laje to gbe londo to gbe ni baroke to je pe opolopo ilu lo ti gbe to de
1: mi o ti e gbe be mi o ti e gbe be yo ti rin be yo si rin be washa washa
2: no mi be ye o le da bi pe ko ti e gbe larin won die ko mo weakness won ko mo strength won so in condition le ni tin kan ba sele lagbegbe kan o ti mu awon agbalagba to le pe baba nkan ba lo ma sele ati mu yan o ma rorun alagbaja lo sise yen o lagbaja mo awon to sise yen o ma rohun fun oju pe then ati fo to bara won sise o ma rohun ati ma bejo jegan o ma rohun because hello
1: eh amba yin bo eh ege nbere a soro nipa ori ofe ti nbe ninu awon anfani ta ri je ninu kini so o wa se ko mo si alebu kankan nbe na ni
2: ah ko le se ko ma se alebu
1: eyan na alebu ja goje
2: alebu po dada bo se lanfani to po dada be na ni alebu be na oru gogo die ṣugbọn nkan to pe ni alebu yen kini kan to pe ni human factor o ma mi o mo bi mo se le tuni yoruba ṣugbọn iwa wa nu awọ ọmọ eniyan òun ló máa ń fa àlébù tẹ bá lọ wo òfin tó fẹ́ fi gbé kíní ìkalẹ̀ báyìí wọ́n ti ṣe tí òfin tó bá yẹ kó wọ́n tẹ̀lé òfin yẹn tó tẹ̀lé tòdì látà kò yẹ kó ní àlébù ẹ̀ kó yẹ kó kéré jọjọ torí àlè sọ pé kò ní ṣùgbọ́n ó yẹ kó kéré jọjọ torí mò ń wo lórí ìkànnì kan láìpẹ́ yìí tó ń sọ bí wọ́n ṣe ní máa bára wọn jà bí wọ́n ṣe ní máa sọ wọ́n di ọlọ́pàá olóṣèlú bọ́n ṣe máa rú wọn lágbára wọ́n ṣe máa fún wọn lówó torí tí ọlọ́pàá ò bá ti rówó wàhálà ní ṣe bẹ́ẹ̀ gbọ́ gbogbo ariwo táwọn àwọn human rights ń pa táwọn opinion leaders ń pa ẹ tọ́jú ọlọ́pàá ẹ. So ìyẹn pé tọ́ bá tún ti tọ́jú wọn tó ń ṣe wọ́n bọ́ ṣe ń ṣe àwọn káwọn gómìnà ń ṣe wọ́n báṣubàṣu ṣùgbọ́n ṣe ń ṣe àwọn òṣìṣẹ́ wọn tó wà ń lẹ̀ yìí wàhálà ló máa dálẹ̀ ẹni bá ti wáyé ìfẹ́ kú so survivor ni a jẹ́ kó máa kí ọwọ́ bọ̀ nǹkan tí ó yẹ kó kí ọwọ́ bọ̀ so challenge ó wà expensive o iṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá pé a fẹ́ lọ́lọ́pàá ó wà expensive ọlọ́pàá ò kì í ṣe ń tẹ́kọ̀ọ́ máa dà sílẹ̀ tẹ́ ẹ̀ ní mọ wẹ́fìá ẹ̀ tẹ́ ẹ̀ ní mọ bó ṣe ń gbélé tẹ́ ẹ̀ ní mọ bó ṣe wẹ́fìá àwọn ọmọ ẹlẹ́jẹ̀ tẹ́ bá ti ṣe corruption àpọ̀ ó máa pọ̀ ẹ̀ṣẹ̀ ni pé àwọn tó wà ń lẹ̀ corruption pọ̀ kò sí ìtọ́jú tó tó fún wọn ìtọ́jú ò tọ́
1: àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn agolè chamber ti ń bẹ lẹ́nu iṣẹ́ lọ́wọ́ àwọn kaduna àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ abẹ́nú yẹn ti ń bẹ lẹ́nu iṣẹ́ lọ́wọ́ báyìí ṣé ẹ̀yin náà ẹ faramọ́ pé gbogbo wọn ni kankan dà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bẹ́ẹ̀ àbí kán ṣe àfàyọ àwọn kọ̀ọ̀kan kí wọ́n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ tuntun fún wọn.
2: Mi ò lè sọ ti agolè chamber wọn yẹn ẹ jẹ́ kí n sọ.
1: Ẹja bẹnu ga ti tàmọ̀tẹ́kùn ẹ̀ torí òun ló súnmọ́ wájú.
2: Ẹni torí ibi tí mo gbé nìyẹn so mo lè sọ̀rọ̀ dáadáa tí n bá dẹ̀ fẹ́ ṣe ẹni research ibẹ̀ yá sí mi lẹ́sẹ̀ láti ṣe. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé yẹ́n pé wọ́n mọra wọn.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n mọra wọn. Mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ń sọ̀rọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ilé tẹ̀sán àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló lè ṣe ẹnìkan ò kàn lè dédé jò kò sí síbi kankan kò fi dá automatic ilé ìdá ilé ọ̀dá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yẹn ló lè ṣe. So tó bá ti ṣe kò síbi tí kàńdà ò sí nínú mọ̀lẹ́sì every 12 a máa rí judas kan láàrin méjìlá tó bá wà ba se nkan to mi ati ti omi te ba ma ko meji la sile eri asadanu kan be so asadanu o le se ko ma si sugbon ke joba o gbianju ko wa awon asadanu yen dada o kuro because ta won to ye pe won se ton lati sise ti won ni fe ise yen ton ba poju awon ti o ni fe ise yen lo awa dibi to ni le ba ti fono si yen la lejo ma gba awon ti awon kanda yen won ni lagbara won ni le pa uruko ajo yen je
1: awon eyan kan beru laarin ilu tori ta ba rin lo ta ba nba awon eyan soro a ngbo awon eyan kan ni fi won le se ba won gomina na ni o pada mo lo won awon oloselu na ni o pada mo lo won ona wo la to ti ru nkan bayi o fi
2: ni se ko le ri be awon yen o ti iwole dada ni te ba wo amotekun to wa nle eri pe oloselu ori won lo mi o ti ri won o pe won oloselu gbe won leyin kan lo ja kan lo mi o ti ri won o mi o wa mo boya won se o te yan kan oyin o gbe sita o ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye tèmi mi ò tí ì rí wọn kólóṣèlú lò wọ́n olóṣèlú lè rí wọn lò tẹ́ bá lọ wo gbogbo àwọn òfin yẹn mi ò tí ì tọ́dí ẹ̀ gan-an dáadáa but àwọn tí mo gbọ́ nínú ìwé ìròyìn pé kò lè ṣe é lò fún olóṣèlú rárá ọlọ́pàá ìpínlẹ̀ kò lè ṣe é lò fún olóṣèlú àtọ́ kò lè ṣe é lò tẹ́ bá àwọn àmọ̀tẹ́kùn ìṣẹ̀lẹ̀ kan ṣiṣẹ́ṣẹlẹ̀ láìpẹ́ lákùrẹ́ ìbọ̀tọ̀ àwọn olóṣèlú ni wọ́n pè wọ́n wọ́n ní wọ́n ń dá sọ̀rọ̀ òṣèlú pé kán lọ sí àgọ́ ọlọ́pàá ló níṣẹ́ òṣèlú torí tán bá dá sí wọ́n àgọ́ fún ni àwọn ọmọ ayédà ti wá ní àwọn olúwádà bírú wọn ò ní àwọn míì tó yẹ pé wọn ò tiẹ̀ mọṣẹ́ ọlọ́pàá gan ẹni gan tó fẹ́ wá gbèjà á máa àlẹ́jì wọn pé ẹ̀yin lẹ fẹ́ wá da bírú so reason nìyẹn wọn tiẹ̀ ń dá sí lọ mo mọ̀ pé wọn ò lè dá sí mi ò wá mọ òfin yẹn o bóyá òfin yẹn lè wá sọ pé kán máa dá sí
1: ọ̀rọ̀ òṣèlú
2: àti ìmọ̀ ibi táwọn national assembly máa tó máa forí ẹ̀ ti sí but as it is today léni tí mo sọ̀rọ̀ fún yín àmọ̀tẹ́kùn kì í dá sọ̀rọ̀
1: òṣèlú
2: o mi ò rò pé wọ́n ń gba gbèsè gan mi ò rò bẹ́ẹ̀ so àwọn criminal kidnapping kankan yẹn iṣẹ́ táwọn àmọ̀tẹ́kùn tí mo ti
1: rí pé wọ́n ń ṣe báyìí. Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa títọ́jú ọlọ́pàá àti wípé ìnáwó ńlá ni láti sọ pé a fẹ́ dá ọlọ́pàá lẹ̀ o láti lè wá jẹ́ kí ọlọ́pàá ìpínlẹ̀ yìí kó nítumọ̀ dáadáa kó rẹ́sẹ̀ walẹ̀ kí wọ́n sì lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ṣé ìjọba ìpínlẹ̀ ó ń lẹ̀yìn rò pé kó mọ rí sí ọ̀rọ̀ sísanwó wọn ni àbí ìjọba ìbílẹ̀.
2: Ṣẹ́rí ọ̀rọ̀ pé kí wọ́n tọ́jú ọlọ́pàá bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ ó jẹ́ nǹkan tó máa ń gbọ́n owó lọ gan ni o tóhun tó máa ń gbọ́n olówó lọ because ajá tẹ bá fẹ́ fi ṣọ́ oúnjẹ yín ẹ gbúdọ̀ fún lóúnjẹ kẹ́tí méjọpin ó yó ìgbà ẹ máa gbé oúnjẹ tí táwọn pé ọ̀gá mi ló ní oúnjẹ yìí o èmi mi gbọ́dọ̀ débẹ̀ ṣùgbọ́n ajá tẹbi ń pa tẹ bá lọ gbé ṣọ́ oúnjẹ a gbéjẹ o nǹkan tó bá sọ lọ́kàn rẹ pé nǹkan tó bá fẹ́ dà ló máa dà so ó yẹ ìjọba kan lọ sọ́ṣòkò tó wọn tó ìjọba ìpínlẹ̀ tó bá dẹ́mi ò ní fẹ́ kí ìjọba àpapọ̀ owó mú ní dandan fún wọn kán má kàn nípa fún un but ẹni tó bá mọ̀ pé òun ò lè ṣe ọ̀rọ̀ ìjọba ọlọ́pàá nípínlẹ̀ òun kó má dáwọ́lé kò gbúdọ̀ dáwọ́lé torí kì í ṣe nǹkan tó yẹ pé ènìyàn á bẹ̀rẹ̀ tán tá lòun ṣe mọ́ á dá wàhálà lẹ̀ ẹni tẹ́ ti kóbọn fún tẹ́ ti fún ní tírénìn tẹ́ ti ṣe tẹ́ ẹ̀dẹ̀ tọ́jú ẹ̀ ìgbà òní òní lọ́ máa jalè because iṣẹ́ tẹ fẹ́ kọ́ wọ̀nyẹn is a skill so kò sí ọlọ́pàá tí ọba mọ́ ṣe ń jalè orí ẹ̀ ò tí ì pé kò tí ì mọṣẹ́ nìyẹn
1: ọlọ́pàá tí ọba mọ́ ṣe ń jalè
2: ọlọ́pàá tí ọba mọ́ lè bẹ́ẹ̀ ni sà mi ò sọ pé bí wọ́n ń jalè o but ibi tí ọba tí mo bá ṣe ń jalè yẹn ni wàá tí mo bó ṣe máa múlẹ̀ wọ́n ní olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta ẹni tí ò bá wà into that thing tí ò mọ nǹkan tó pè ní crime ó dàbí ìgbà tí èèyàn mú bọ́n dání ni ìbọn tó wà lọ́wọ́ ọlọ́pàá yẹn ọlọ́pàá mọ̀ pé tí èèyàn bá ń gbówó lọ ó yẹ kó yìnbọn pàdà kó gbà lọ́wọ́ ẹ̀ bọ́ wọn ò ní ṣe yẹn because iṣẹ́ tí wọn ò gbọ́ mọ́bẹ̀ yẹn iṣẹ́ tí wọn ni pé ẹni tó bá gbówó lọ káwọn ó fi ìbọn yẹn sí débi tẹ̀mí débi tó máa gbówó yẹn sí tí owó yẹn ti máa ṣèfì iṣẹ́ tí wọn nìyẹn wọ́n mọ inú wọn ní mọ̀ búburú wọ́n ní mọ̀ rere so wẹ́fíà ẹ̀mí mi ọmọ wẹ́fíà ìgbáyé gbádùn wọn ìyẹn ni ò ní jẹ́ kó máa ṣìwà olopa to ba mo pe ibi lo ni mo tin je tomo mi tin je ta tin ri igbalu ko ni fe kon leun na ko ni fe kon leun so nipa ro funding won te so le kan yen funding yen ni mo ro temi o ye ko je counterpart funding ni in fact won fe se ti won ba ti se ki joba ma yo wo yen lati federal ki joba ma yo wo yen ko da bi igba ton ba so pe bi ti suburb hello
1: agbo yin
2: eh ko da bi won ba ba won se fund bi suburb te ba wo suburb sin e ra won primary school won yen e ri pe bi odododun meji meji ni won tun se many of them a good number of those primary schools is because federal ogun yen won kiyesi won ko sile sowo enikan ti federal ba se dada awon state a challenge won ti state ba se dada federal challenge won so onikaluku won ni check and balances lori oro oro funding so o ye kon fi se bi counterpart federal ki federal and ki state o kon mu die sile ki local government kon mu die sile
1: okay
2: then ki won dey to encourage awon local government yen ile ni accommodation ni space to ma fi check ni so ka won yen kon fowo mu yen then so kon sha jo se hand in hand
1: lowo bayi ati ri awon fọran kan loju opo ayelujara dibi ti awon eso alabo ti won ti won bara won wo jakadi mi lagba iwo lagba olopa nba soja nba navy nba kini kan ja a si ti ri lopo ogba ti awon olopa ko mo fi egbe ro amotekun seyin pe ise wa ni kini ona wo la wa to nigbati kini ba dofin tan ti awon olopa ipele yi atolopa ijoba apapo ti won fi le sise bowo lai si emi ju o iwo oju mi
2: te ba wo that is ofi ton fe fi gbe kini yen kale tori mo listen si ikan lara awon agba asofi Abuja yen laipe gbogbo enu won ti se oni bi o se ni ma si conflict laarin bi o se ni ma si emi ju o iwo oju ni laarin olopa e olopa apapo ati olopa ipinle so mo lero pe gbogbo e lawon na wu so won wu igba to ba ma fi se ton pelu ofin yen e ma ri pe gbogbo e ko ni sin fa eni yen gan ti e tun mention pe nigba to nigba ti je pe owo federal bayi lo wa ri pe soja atolopa won ja won ja ikan sele leko ti soja yen o mu kokoro e o ki si eni ojo olopa ni o wa bo se iṣẹ to e bo ti ru won yen gbogbo e na ni won ti ri ile igbimọ asofin ni so igbimọ won po sibe so ko si ton ba ni se ke ko si nkan to ye ko je babara si won lori pe enikan clash or no clash o ye kan ti nikan de ti fufi de onikaluku sa aye iwo to jọ ọlọpàá federal aye nile iwo to jọ ọlọpàá state aye so to ba lẹni to kọja aye ofi amu pe iwo yi lo jẹbi so ofi de ma dasẹ ni afun mo mọ pe won se yen lọwọ naa mo wa wa lara e mo mọ yen.
1: Oda, ẹ ṣeun àlejò wa. Kó tó di pé àtẹ̀síwájú, ẹ já dojú ọjà náà, à ń pè bọ̀.
0: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
3: My brother, I hear say Lafarge don't change name.
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
5: HBM Nigeria, formerly Lafarge.
4: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.

0: Good time moments with Kivo Creamer. Kivo Creamer.
1: Ẹ káàbọ̀ padà yin alára wa lápá bí àlejò wa ṣì ń bẹ lórí ètò ọ̀gbẹ́ni Tóbi Akínwùmí tí wọ́n jẹ́ lámètò àwùjọ.

0: Hello.
1: Hello, Alejoa.
0: Hello.
1: Aha, Sheng Bo Wabai.
0: Hello.
1: Hello, Sheng Bo Wabai. Ojo po yo bara so.
0: Hello too.
1: Hello, Sheng Bo Wa. Ojo po no bara so gba lodo won lapa be yen mo. O da, e ja yonda ori ofe le fun awon ara ile 0816-251-9991. Awon ipinle kookan pinnu lati so ọlọpàá láti sọ àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ abẹnú wọn di ọlọ́pàá ìpínlẹ̀ bí ìgbésẹ̀ ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ bá dófin tán. Ojú wo lẹ́yìn fi wo 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
2: Ẹ kojúmọ́ o.
1: Ẹ ṣe o.
2: Comrade Olú Ìsìjọlá, òun ló ń sọ̀rọ̀ láti Ọ̀wọ̀.
1: À ń bá yín bọ̀, ẹ káàárọ̀.
2: Ẹ kú ètò. Ojú tí mo kàn fi wò ni pé ó ti ń pẹ́ jù. O pẹ̀ta ti ń sọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀ ṣe léyìí ta ní í ṣe. Ẹniṣẹ́ ẹ jẹ́ ká fi sílẹ̀. Because ìrètí pípẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó máa mú ọkàn ṣe àárẹ̀. Ẹ jọ tó bá di pé finally tó bá gba àwọn ọlọ́pàá ìpínlẹ̀, ẹ jẹ́ kó rú wọn lágbára gidigidi. Tó bá bẹ̀ jẹ́ pé àwọn náà ti ń fojú inú wò ó pé ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn àmọ̀tẹ́kùn náà máa kó síbẹ̀. Ẹ jẹ́ kó ṣe iṣẹ́ ju bó ṣe ń ṣe tẹ́lẹ̀ káwa fúnra wa gan ka tiẹ̀ fíìlì impact wọn. Tó à ń fíìlì impact àwọn àmọ̀tẹ́kùn wọn ń ṣiṣẹ́ gidigidi but ka túbọ̀ fíìlì impact wọn mọ̀ so that ẹ̀ṣẹ̀ mọ̀ tọ́mọ́sẹ́ pé ọlọ́pàá ìpínlẹ̀ àlékún èrò tó wà ní Nasarawa àlékún wa Sondo àlékún èrò tó wà ní Lagos State àlékún wa Sondo àwọn èèyàn tó ń jẹ́ tiwa tá a mọ̀ tó jẹ́ pé allegation ẹ̀sùn tá a bá máa ṣe fún anybody àwọn náà wọ́n á mọ̀ nípa. Then let us equip them. Ẹ jẹ́ ká equip wọn. Kárí ìyàtọ̀ láàrin ọlọ́pàá ìpínlẹ̀ àtàwọn ọlọ́pàá gidigidi gan. Ẹ jẹ́ kí n fún àwọn míì láàyè.
1: Kódà ẹ ṣe o. 0816-251-9991. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàrin ìlú ni wọ́n ń wò pé ṣé ọlọ́pàá ìpínlẹ̀ yìí ṣé kò ní di irinṣẹ́ òṣèlú lọ́jọ́ iwájú. Kí ni èròǹgbà àti yín? Hello.
3: Hello.
1: Hello. Ẹ káàárọ̀.
3: Ọ̀nàrẹ́gbọ̀ Ayédọ́gbọ́n Ṣẹ́gun láti Yàràjú ní Kogi
1: State. Ìlú ń gbọ́ o.
3: Nǹkan tó dára ni ṣùgbọ́n ó yẹ kí òfin wà dáadáa láti já ibi gbogbo activities wọn torí kò sí nǹkan tí Nàìjíríà òfin bàjẹ́. Mo ti èmi gan tó ń sọ̀rọ̀ yìí. Inú mi dùn adájọ́ ni Emeke tó fẹ̀yìn sí. Ó dẹ̀ yẹ kí wọ́n ṣe òfin tó yẹ pé gómìnà ò ní sí lò. Àwọn tó máa gbà síbẹ̀ wọ́n á ṣe ọmọ títọ́ àti bó ti yẹ. Owó wọn kó máa wá láti first line charge. Ó mọ̀ di pé bóyá tí wọn ò bá dá sí opinion gómìnà yóò wú ìfẹ́ owó wọn. Tó gbogbo fọwọ́n tí wọ́n bá ṣe é. Then kó dẹ̀ síbì kan náà òfin tó yẹ pé ẹnikẹ́ni tí wọ́n bá ṣe hùwà sí wọ́n compensate ẹ̀. Tí wọ́n bá ti rí mẹ́ta mẹ́rin márùn-ún wọn ò ní sí wàhù. Ẹ ṣeun
1: adúpẹ́. Ọ̀dà ẹ ṣeun 0816-251-9991. Hello, ẹ káàárọ̀. Hello. Ọ̀dà.

0: gbogbo àwọn ilé ìlàbùdọ̀ pé ẹ̀wò torí àwọn tó bá wá láti ìbìkan náà mọ̀ ìbìkan tó tẹ́yẹ ká gbé ẹ̀wò
1: yẹn.
0: Sometimes ago 2004, Ọbásanjọ́ ó lọ́ọ̀ṣì community police lọ́yẹ pé gbogbo àwọn tó bá wà lágbègbè ibẹ̀ ni wọ́n kó sí Sunday mọ́ left and right. Sunday wà diabolic. Irú àwọn ọ̀hún yẹn kò yẹ ká consider àwọn tó wá láti di ẹ̀bẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́. Ìjọ gbogbo àwọn tó wà lámọ̀tẹ́kùn ló jẹ́ ọmọ tó ṣe ètò
1: ọ̀rọ̀
0: information.
1: Oda Aseon 0816251 9991. Hello, ẹ ti wà ń bẹ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Ẹ ṣe o.
2: Orúkọ tèmi ni Adébáyọ̀.
1: Ara lè ń gbọ́ yín o. A wà pẹ̀lú yín.
2: Ìkọ́tẹ̀ nípa fẹ́ sọ ni wípé àwọn mẹ́wàá tó jẹ́ wípé ten graduate fún àti ìrìnsẹ́ àníwúrọ̀ fẹ́ẹ̀ka sí ilé ilé ìta. Tètè bá tó ń gba àwọn míì tó jẹ́ pé àwọn mẹ́wàá tó rìn lẹ́gbẹ̀rún lókà kiri wọ́n bá tó gbà wọ́n tẹ́lẹ̀ òwúrọ̀ pa ìpínlẹ̀ òwúrọ̀ fẹ́ẹ̀ka níta tó jẹ́ ká gbé yí ìyàwó sọ.
1: Àwọn tó wà ń bẹ̀ nìkan náà báyìí ò lè dá ṣe. Ṣé nǹkan tẹ́yìn ń sọ ni pé ká dá àwọn náà ká ṣẹ̀ wá gba àwọn míì tuntun àbí ká gba àwọn míì mọ́ àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ó dà 0816251 9991. Hello, ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ ṣe o.
3: Mrs. Ogunfúnmi wà láti ìlú Ọ̀rẹ́.
1: Ẹ ń súnlẹ̀.
3: Àwọn tó wà ń bẹ̀ yìí sà, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé ọwọ́ olóṣèlú wà lára wọn tán fi débẹ̀ tán nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn. Ṣùgbọ́n tán kàn wà ń bẹ̀. Àwọn kan dẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ pé voluntarily wọ́n fẹ́ ṣiṣẹ́ fún ìpínlẹ̀ wọn. Àwọn nǹkan wọn yẹn kán ṣe àgbéyẹ̀wò ẹ̀. Dẹ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ondo ló yẹ kán yàn sí ìpínlẹ̀ Ondo kán ṣe àwárí gbogbo ẹ̀. So àwọn kan kàn kó aṣọ sọ́rùn ni wọn nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn o. Ẹlòmíràn kì í fẹ́ jáde nínú wọn. So kán ṣe gbogbo àwárí gbogbo nǹkan wọ̀nyẹn. Àwọn tán nífẹ̀ẹ́ tán fẹ̀mí wọn sílẹ̀ tán fẹ̀mí wọn rúbọ. Àwọn ni kán gbé sókè kán ti káwọn náà kán lè jèrè gbogbo nǹkan tán ti ń ṣe láti ìgbà tán ti wà ń bẹ̀.
1: 0816251 9991. Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
2: Ẹ tún ṣẹ́.
1: À ń gbọ́ yín.
2: Orúkọ tèmi lọ́wọ́ Jésù láti Àkúrẹ́.
1: Ọ̀dà ara lè ń jókòó.
2: Èrò ń gbàgbé mi ni pé àwọn àmọ̀tẹ́kùn tó lọ́fẹ́ lò wọ́n kọ́ máa gbé àmọ̀tẹ́kùn kọ́ máa gbé àwọn àmọ̀tẹ́kùn rárá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà nílẹ̀ fẹ́ràn níjẹ́ fẹ́ràn ní ẹni tìǹbà ti ṣe fẹ́ràn gba àwọn míì sí ọlọ́pàá ìpínlẹ̀ kọ́bẹ̀ ìwé wọn lọ́tara kọ́bẹ̀ sí ọlọ́ òfin òkúta ń gbà ìwọ̀n dáadáa fẹ́ràn ní ṣùgbà wù kó fi yẹn gbẹ̀gbà láti pé káwọn olóṣèlú kọ́ máa lò wọ́n.
1: Ṣé nǹkan tẹ́ ń sọ báyìí ni pé àwọn àmọ̀tẹ́kùn tó wà ńbẹ̀ báyìí ká dà wọ́n nù.
2: Mi ò sọ pé kọ́ńdà wọn nù àmọ̀tẹ́kùn kan gbà fẹ́ ṣe gbà kọ́ máa ṣiṣẹ́ ọlọ́pàá tó ṣe jẹ́ wọn lọ ṣùgbọ́n kọ́ ń dà wọ́n rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó rí jẹ́ ṣe.
1: Káwọn wá jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ àbí. Ìjọba náà ń gbọ́ 0816251 9991. Hello, ẹ káàárọ̀.
4: Hello.
1: Ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
4: Ẹ kú ètò.
1: À ń gbọ́ yín.
4: Ọmọga láti pè àkókò ní o.
1: Ó yà.
4: Gẹ́gẹ́ báwo ni wọ́n ṣe ń sọ ṣáájú.
1: Ẹ jọ ṣe lè pa rédíò yín àbí kẹ́ yà kúrò ń bẹ̀.
4: Tá a bá wò ó dáadáa, a rí i pé àwọn àmọ̀tẹ́kùn wọn ń ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. Màá bẹ̀ látọ̀dọ̀ àwọn àmọ̀tẹ́kùn wọn yẹn. Kí wọ́n kọ́ ṣe screening fún àwọn àmọ̀tẹ́kùn, àwọn tí ò bá yẹ kí wọ́n wà nínú àmọ̀tẹ́kùn kan yọ wọ́n dànù. Èkejì lórí àwọn ọlọ́pàá ìbílẹ̀ kí wọ́n ṣe ètò tó bá máa gbà wọ́n wọlé. Irú ẹni tó wá láti Àkúrẹ́, fọ́ọ̀mù tó bá máa print out kó lọ sọ́dọ̀ Dèjì ọ̀f Àkúrẹ́ lọ sign, a lè mọ́kọ́ mọ Àkúrẹ́ ni. Ọmọ tó máa fẹ́ gbà ní ìpè kó lọ sọ́dọ̀ ọba ìpè kó lọ sign, ìṣùwà kó lọ sign, gbogbo ìlú wọn yẹn kán sign. Àwọn ọba ló mọ àwọn tó jáde láti ìlú wọn. Bí mo ṣe jẹ́ ọmọ ìpè kí n máa lọ sign lọ́dọ̀ olúṣùà torí mi ò kì í ṣọmọ ìṣùwà, wọ́n á lè fi mọ kúlẹ̀.

0: ìpínlẹ̀ ọmọbi tí a ti wá ìyẹn jẹ́ apá kan. Apá kejì ni pé tá a bá wo àwọn ọlọ́pàá ìjọba wa, irú àkùngbá sí ọ̀wọ̀ amòye bẹ́ẹ̀sì wọn níbẹ̀, owó náà ń gbà níbẹ̀. Iṣẹ́ tá a ń wọn kọ́ nìyẹn kọ́ lọ́ máa gbowó lọ́nà. Bí wọ́n tẹ̀ gé orí èèyàn sí mọ́tò tó kọjá, wọ́n á gbé kọjá, wọ́n ti gba 200 naira wọn ni. Gbogbo wọn ló yẹ ká gbéyẹ̀wò, wọ́n ṣe screening fún gbogbo àwọn àti ti ìpínlẹ̀ àti ti federal government. Kọ́ mọ iṣẹ́ tí wọ́n ṣe lọ́nà, wọ́n tó máa gba àwọn èèyàn sí àwọn iṣẹ́ wọ̀nyẹn. So èròǹgbà tèmi ni pé ká recruit ọlọ́pàá ti ìbílẹ̀, kọ́ dẹ̀ ṣe screening tó yẹ fún wọn. Gbogbo iṣẹ́ tó bá yẹ kán ṣe, kán fi lé wọn lọ́wọ́, wọ́n ṣe pé kán lọ sọ́nà lọ máa gba owó.
1: 0816251991. Bó ni ọ̀rọ̀ yìí ṣe rí? Lójú tiyín, ohun tá à ń bẹnujá náà ni ìgbésẹ̀ àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti yí àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́nú wọn padà sí ọlọ́pàá ìpínlẹ̀ nígbà tó bá di òfin tán. Hello, ẹ kú ojúmọ́ o. Ẹ ṣe o.
2: Fatila Alábí ló sọ̀rọ̀ láti ìlú Ọ̀rẹ́
1: lára
2: ilé Ogbó.
1: Àwọn ará ilé ń gbọ́ yín.
2: A dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Oníbàjẹ́ lágbára Ọlọ́run.
1: Àṣẹ
2: lórí ọlọ́pàá ìbílẹ̀ tí wọ́n fi àwọn àmọ̀tẹ́kùn yẹn lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ, wọ́n kàn gba ìyẹn, wọ́n gba àwọn òṣìṣẹ́ ní ìmọ̀ wọn tí wọ́n fi pọ̀ sí dáadáa. O ní ọlọ́pàá ìbílẹ̀ ló ti lè work. Sori dábà tó ní wọ́n tó lọ ya àwọn míì nísìn, yóò kàn di wọ́ọ̀lù kọlù ni. Alọ́lọ́pàá àtijọba àpapọ̀ táwọn ṣiṣẹ́ táwọn kàn fáìbọ̀ ọlọ́pàá wa máa jẹ́ dáadáa ní kí la tún wọ́lọ́pàá ìbílẹ̀ kankan kiri sí tó kí wọ́n jọ kó dẹ ṣe é ṣe kí àwọn gómìnà ọmọ lò wọ́n tó dáwọn lọ́gá wọn. Ó sẹ́ báwo dáadáa ní ìsìn ẹwà àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ọmọ lò wọ́n. Ẹbẹ́ ni tán bá ní kí wọ́n mú ni wọ́n mú ẹni tó bá dára wọn ṣe tí wọn ò ní kankan
1: ṣe 91.
3: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: 0816251991. Ẹlú ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣe o.
6: Ẹ pẹ̀ ẹ́. Mr. Rufus Látòkúpa ni o.
1: À ń bá yín bọ̀.
6: Èròǹgbà tèmi ni pé iṣu àmọ̀tẹ́kùn yìí wọ́n yẹ kí ìjọba fi àmọ̀tẹ́kùn lẹ̀ lọ́tọ̀ o. Because ọmọ tó fẹ́ máa jí wọn pẹ̀lú àwọn new police state police, most of them will not make it.
1: Wọn ò sọ pé wọ́n fẹ́ máa jí wọn. Wọ́n ní wọ́n fẹ́ sọ àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́nú yìí di ọlọ́pàá ìpínlẹ̀ nígbà tó bá yá.
6: It will not work because òfin tó mọ establish ọlọ́pàá ìpínlẹ̀ nsìn, ó máa stipulate age àti qualification. So most of these àmọ̀tẹ́kùn might not meet those requirements. Èmi torí pé ó já kíkan yóò náà fi gbà síbẹ̀, ó lè confront brandit. Èmi bá rọgbọ mọ́ bá advice àwọn gọ́ọ̀mẹ̀ state government. Kan fi àmọ̀tẹ́kùn ńlẹ̀ irú Ondo state yìí, kan fi àmọ̀tẹ́kùn ńlẹ̀ then kan wá create state police níwọ̀nba tó máa lágbára àti finance. Because àwọn tó wà láàbọ̀ àmọ̀tẹ́kùn ẹlòmíì torí pé ó já kíkan jú ni, ó lè mọ̀ ní certificate, it could be a stark illiterate tó jẹ́ pé olóògùn tó lè confront bandit. Kì í ṣe ká lọ gba ọmọ pẹ́pẹ́ yìí sí ọmọ tí o tó yẹ kó máa gbúròó ọmọ tó máa yalugbó tó wá ní kó lọ confront bandit. Jẹ́ kó fa àmọ̀tẹ́kùn ńlẹ̀ kan wà ní àyè tí wọn. Then we recruit the number of state police, new police that I le cope pẹ̀lú because age ma disqualify most of these present àmọ̀tẹ́kùn. Qualification will disqualify most of them. So ẹ jẹ́ ká wo dáadáa o.
1: Ẹ jẹ́ ń bi yín lè rè ìbéèrè kan torí ohun tẹ̀ sọ. Bá a bá ń sọ̀rọ̀ nípa à á ṣètò ààbò, ṣó yẹ ká fi ìmọ̀ ẹ̀kọ́ ká fi sínú ẹ̀ àbí ká fi akíkanjú ká fi ṣe?
6: Méjèèjì ló lọ. Ẹni tó bá nímọ̀ tí ò lákíkanjú kò lè dúró kó fìmọ̀ ẹ̀ hàn. Mejeji ni, but we are facing a very crucial situation in Nigeria because of this banditry. Ọ̀rọ̀ ìgbò ẹ̀kọ́ díẹ̀ ni o, òun là ń kígbe ìgbòho ìgbòho yìí. Kí ni di ìkọlù ta ló mọ kọlù tó ṣe ìgbòho tó ń dẹ̀rù ba gbogbo àwọn èèyàn dẹ̀rù ń bà wọ́n pé ìgbòho ti dé, ìgbòho ti dé. Ṣé báwọn professor wà ní university wọ́n ṣe máa bọ̀ kó wá confront bandit pẹ̀lú ìmọ̀ tó ní. Àwọn tó ní doctorate wọ́n ṣe wá confront bandit.
1: Àti mú nǹkan ta fẹ́ mú. Ẹyin ara alẹ́, ó ti tó náà báyìí ibi tó lu gbé fogunmọ́ là á pè lólùfin mọ́ níbi náà láti mọ ṣẹ̀núndéédé síbi láàárọ̀ lórí ètò ojúmọ́ ayọ̀ ìyókù tún di ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ lágbára ọlọ́run ọba nígbà náà màá ti pé padà ó ti yé àwọn tó yé báhun apáripopa tó sá lọ yóò ti sá padà gbà náà nígbà tọ́rọ̀ ẹ̀ wá kan sọ ó ní apárí gunners tó sá lọ yóò ti sá padà dé ngbà náà màá ti pé padà ìjẹ́rẹ́ mi ó ti dé a sì jọ ọmọ fìgbádùn yẹn ṣayọ náà ni títí dìgbà náà adébóyè galadi lorúkọ tèmi ń jẹ a ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ káàárọ̀.
7: tóo ẹ tún kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ ta ànàṣẹ́ ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọkọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
8: bá ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti sumi ise lo pariwo ẹyin didun ara riro ẹwo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
9: abba ajo ko ti gbọ ni nipa 24/7 abba mission korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 abba mission ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogedegede doti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nadak fun te gba o da lagu ara 24/7 abba mission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062625309160 626263 oruko money janu omo 24/7 abba mission gbogbo iga ijawa ija osi always guide me
7: Benny, ijawa ijausi always guide no ni se wari gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 abba mixture yi number yi o na ni ke mo pe 091 60 62 62 53 eje npe le kan si 091 60 62 62 53 to o tun igba mi na ta tun mo pade ire

0: kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀, wọn ò lè ṣaláìmọ́pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ti modela ara to ni adan e gboro roge ko folajin oye tayo o be e gboro roge aja bi n ba tin bo enu lasan bayi ni e ma mulegi tori ba meji kan gbogbo eye ti o se bi adan e ni lapa oro awon baba mi ni ewa ede pon bele ka fatamola iyen gaga mo tun fin kiyin laaro to ni ebi gbogbo te tun tin lanfani lati ma gbe mi lalaro ye se be ti mo ta ba n so nipa iroyin re idaraya won ni tabi sugbon kankan o si nibe Ọlọrun lo fi ran wa ori owo ta wa duro si niyan lati nlo daula a si lo pepepe ami e po lai ni dena panu latun ni fololo fon e ja bere seye lati le gege bi se wa niyan gbogbo eyin temi te ti gegun gbogbo ta maki ye e da mo e foro e wale gbogbo eyin olokada e se o amo lore ni gbogbo le kile gbogbo eyin keke napẹ tẹ lesa imagbo wa ese o amọ lore gbogbo le epo to tin du si n leti bi uva nkan o ni se yin atajere nti yin baba loja iyalaje atajere nti yin nkan o ni se yin gbogbo eyin olopo adani gbogbo ofisi gbogbo bi te tin gbo ikanni adaba paapaa julọ eto yin eto wa lori ọdan èmi akúkú máa sọ pé iye olóko tẹ rí yẹn ń bẹ lára àmọ̀tẹ́kùn iye àmọ̀tẹ́kùn ó ń bẹ lára olóko torí ibà méjì kan wọ́n jọ ń lo gbósíra ni àájọ fa ìkúdẹ́gbẹ̀ra ni láti èdùmàrè àmì àti àmì ibo ní ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ mi ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìdíje ti adé abékẹ́ foundation sport fiesta tọdún 2022 wọ́n ti jẹ́ ká mọ̀ àwọn tó gbégbá orókè lágbọ́nrin ti marathon eze emmanuel on lo se ipo kini akinwale abiodun se ipo kedi chukuma chuka emmanuel se ipo keta ayodele ojowuro o se ipo kerin oladun oni segun se ipo karun awon to ti wo ipele asikagbalagbarin ti boxing iyen senior salaudin serif o wa nbe adebayo idris apostle evi ahmed moronkola boxing junior asis abdullahi ti wa nbe adebayo sogo adesina idris eni ade simon agbarin ti ludo meka ti gori kola asa batinga bamidele wasiu tajudin tope said galazi gege bo se wasi o le mina farabalẹ jẹ kẹyin ti wọ mọ agbarin ti table tennis preliminary round onigangan ni o mo waye laago mẹsan consider top man lunch and hotel ibẹ gangan ni o ti waye nilu ọrẹ laago mẹsan ni agbarin ti table tennis ludo fime category to ba ti di ọla lo ma lanfani láti wáyé gbogbo bí nǹkan bá tún ṣe jẹ́ǹbẹ̀ kújẹ̀rẹ̀ ẹ̀ǹtẹ̀ ní ló bá dọ̀la àátúndáwà kanlẹ̀kanlẹ̀ wọ́n já máa káwọn tó so nígbọ̀wọ́ rachel family foundation lillian family foundation mọ̀lára communication consider hotel peace garden and bar atabinti ventures diamond ventures ajibola emir great jack concert fiesta committee aji prince bebeto sao fema general coordinator comrade adeniyi coach nìyẹn labẹ ṣàkóso adé abéké foundation comrade adeniyi joshua bó bá tún dọ̀la àtúndà wà bẹ́ta àdúpẹ́ lálẹ́ àná torí ibà méjì kọ ọlọ́run padà wá gbógun fọ́lẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà the super falcons nìyẹn kí n tó lọ síbẹ̀ ẹ̀jẹ̀ ń jẹ́ kẹ́mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí inú ìdíje ti wá fún bí under 20 championship eléyìí tó ń lọ lọ́wọ́ àní kankan ò sí mbẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà a ti wọ ipele àṣekágbá o torí ibà méjì kọ́ lánàá orílẹ̀-èdè wa nàìjíríà under 20 àwọn flying goose nìyẹn wọn fìyà jẹ orílẹ̀-èdè cote d'ivoire penalty shootout ọpẹlọpẹ ọlọrun ọpẹlọpẹ asọlẹ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà under 20 yẹ òun gangan lọlọrun ń lò fún wa lánàá torí ibà méjì kọ ọmọkùnrin yìí sàn ń gbé penalty ni ó ń gbé kán mọ́ kóbó ìṣẹ́yẹ tán ení ẹ̀wà kọ́ra ó lè bá yá 4-3 on penalty ibẹ̀ gangan láti ní orílẹ̀-èdè cote d'ivoire eléyìí ló mú wa lọ sí ìpele àṣekágbá ìdíje ti wá fún bí under 20 championship eléyìí tó ń lọ lọ́wọ́ ẹníjọ́wọ́ gangan làṣekágbá ta lámọ̀ bá pàdé pẹ̀lú ròyìn tó wà ńlẹ̀ ìpele láti mẹ́ni tí ó ṣe ipò kẹta ìpínlẹ̀ àṣekágbá ọjọ́ sunday ni ó gbìnàyá o ọjọ́ sunday kọ́ ni ọjọ́ kẹsàn ni òun náà ni orílẹ̀-èdè nàìjíríà ọmọ kojú orílẹ̀-èdè burkina faso lálẹ́ nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn àtúgbọpẹ́ lágbọnrin tibẹ̀ láti bẹ lọ ìwo ni ń balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Ẹjẹ́ ń sọ fún wa páwọn agbábọ́ọ̀lù ti ikọ̀ ti The Tigers. Àwọn afọwọ́jú bọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀ lọ́kùnrin àgbà òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ti jẹ́ ká mọ̀, wọ́n láwọn ti múra kalẹ̀ o. Àwọn ti balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Lórí ibà méjì kọ́, àwọn náà ń gbára ríkùrù kẹ̀kẹ́ fáwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kẹ́ lè tó wà wájú wọn. Wọ́n ní àní-àní kankan ò sí ńbẹ̀. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò rí ọmọ aláṣẹ là. Ẹ sá lọ fọkàn balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀ torí pé lórí ọwọ́ tá wà wà lọ́wọ́ tá wà yìí. Àwa ti dúró re kakaraka, a dúró tán àfọláńtà dání. Gẹ́gẹ́ bí ikọ̀ The Tigers, gẹ́gẹ́ mọ́ ṣe jẹ́ ká mọ̀. O lè mí náà tó farabalẹ̀ gbé sẹ́yìn tiwa létí. Ẹ kú jẹ́rìí pé àjá àjá tán wọ́n níjà ló ń dálẹ̀ ń gbòòrò ayé. Láti bẹ lọ, ikọ̀ Super Falcons ni àwọn obìnrin àwọn ìyá. Àwọn náà ṣe dáadáa lánàá, bẹ́ẹ̀ bá sì gbàgbé. Lẹ́yìn ìgbà tí wọ́n ti fìyà jẹ orílẹ̀-èdè Zambia tán ní match day 2, ibẹ̀ gangan làwọn ìyá ti ń lé fùrù kọ́kọ̀, ẹ sì mọ̀ táwọn ìyá bá ti ń lé rí. Ẹ gbọ́dọ̀ respect wọn, àwọn ìyá nu ẹyin nu Ọlọ́run nu. Wọ́n láwọn ń na orílẹ̀-èdè Egypt níṣẹ́, pa ni wá lọ sí ipele tó tún kan nínú ìdíje fún WAFCON láìfà àbàdàmọ́là. Láàbá ń sọ nípa defending champion ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ àwọn obìnrin. Kò sólúwà ẹ̀ àti orílẹ̀-èdè tó gbà jùlọ nílẹ̀ adúláwọ̀ àwa gángan là ń rán wọn tòkè tilẹ̀. Èmi a sì máa sọ orí ọwọ́ tó bá ti wà mọ́ tó ń ṣe. Ọlọ́ba mi ló ni dáúlà àmọ́ lòrúra ni. Super Falcons àwọn náà ń lo dáúlà ní gbogbo lẹ̀kílẹ̀ nílẹ̀ adúláwọ̀ kò sólúwà ẹ̀ kò sọmọ náà tí ó jọṣẹ. Ní ẹ̀wà kọ́ráwó lè bá yà á wọ́n padà fìyà jẹ orílẹ̀-èdè Egypt obìnrin pẹ̀lú àmì ayò mẹ́fà sí méjì. Àwọn tèmi gbé gogo wọn gbọpẹ́. 6 points wọ́n fẹnu kẹ́kẹ́kẹ́ lánàá nípín tá a wà. Ọpẹ́lọpẹ́ àwọn àlàkalẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí àjọ CAF ti ṣe o. Òun gangan ló jẹ́ kí orílẹ̀-èdè wo nìyẹn. Orílẹ̀-èdè Zambia fẹ̀yìn bẹ́lùgbẹ́ẹ́. 6 points ni wọ́n ní ṣùgbọ́n kò gbé wọn débì kankan. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi lórí platform Fakao Sport Fans, mo ti gbé síbẹ̀ lánàá. Ẹni tó mú kórílẹ̀-èdè Zambia ọjà dànù bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní 6 points. Àtàlẹ́ àná mo ti fi bẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn. A jẹ́ pé orílẹ̀-èdè Malawi àti orílẹ̀-èdè wo nìyẹn? Àti orílẹ̀-èdè Nàìjíríà the Super Falcons the defending champion. Àwa gangan la lọ sí ìpele tó tún kàn lọ́wọ́ tá a wà yìí. Tó bá wá di ọjọ́ wo nìyẹn? Tó bá dọjọ́ Sunday, àgádágidi ó máa farabalẹ̀ gba igbá níbi tí àgbọ̀nbìrì yóò ti máa farabalẹ̀ gba ìjàkadì. Nàìjíríà the Super Falcons of Nigeria nìyẹn. Àwọn asisa tó súwàlà gba bọ́là ó máa kojú orílẹ̀-èdè Cameroon obìnrin. Ẹgbẹ́ kíní tó máa ṣẹlẹ̀ àfọ́ lórí pé 44-4 40 ni àfọ́tì. Ẹja máa fàdúrà sọ́nà fún wọn o lọ́jọ́ Sunday nígbà tá a bá ń kojú orílẹ̀-èdè Cameroon obìnrin. Bí ìyẹn tún ṣe wà sí a gbé sí wa létí kọ̀ngbẹ́kọ̀ngbẹ́. Ẹja kú ọ̀nbẹ́ ìyẹn tún lọ bẹ́ẹ̀. Ó tún lọ bí àwọn gédéńgbé nìyẹn. Ẹja kú ọ̀nbẹ́ ibo ní balẹ̀ sí. Ìbọn ni tún balẹ̀ sí. Ẹ̀jẹ̀ ń balẹ̀ sáàrin gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí ń balẹ̀ sọ́dọ̀ Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua. Àwọn abẹ̀sẹ́kù bí òjò àgbà fúri yọyọ nìyẹn. Ó jẹ́ ká mọ̀. Oníbàbáradàn àáfò bẹ̀sẹ̀ bọ̀ torí ibà méjì kọ́ bẹ́ẹ̀ bá sì gbàgbé. Wọ́n ní pápá àṣeré ti Wembley Stadium. Ó wà lára pápá àṣeré tí wọ́n mọ̀ bóyá bóyá bóyá. Ìdíje ó ti wáyé láàrin àwọn méjèèjì. Ó ní bí ò bá ti wáyé, ní dáwọn olólùfẹ́ wa lágara o. A jẹ́ pé alele káàfàtà orílẹ̀-èdè Saudi Arabia nìyẹn. Ibẹ̀ gangan ni ó ti máa wáyé nìyẹn o. Gẹ́gẹ́ bí Anthony Joshua, ó ní tẹ́mi kan mọ̀ ní wípé lágbọ́nrin ọ̀dọ́ tèmi, ìgbáradì tó gá yàtà eléyìí tó dúró kakaraka bí eyín àfọ́ọ̀gùn ó ti ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀, à ń bá dọ́gba. À á fún wa ní gbogbo transfer update bí nǹkan ṣe ń lọ láàárọ̀ tòní o. Àwọn owó gángan làwọn kan ti rà. Ẹ̀yin Chelsea pẹ̀lú Sabi Alonso bọ̀ tẹ́ ń gbá káàkiri ilẹ̀. Chelsea tó fọwọ́ padà bá disgrace lálẹ́ àná lọ́sàn-án àná. Juventus wọ́n ní àmì ayò kẹ́dọ́ndó pé àwọn jàjọlọ̀. Òun náà fi na àwọn Sabi Alonso bọ̀. Ẹ mọ Sabi Alonso káàkiri ẹ̀yin ẹ̀sà máa tún jìyà. Fọmí dáadáa Olúbáyọ̀ Michael gbogbo Japa extension Michael Dasọ. Kọ̀ tó gbogbo làrá mọ̀ kí nìyẹn. Àwọn Chelsea nìyẹn o. won sa na sira sira lodun ina ni ko si wahala a je ku sa to lo na ni pe ba tun mu sa ta wa yi na oloba mi obinu si e ja ku me eyin gunners e je so fun pe brumogumares iye bruno gumares adeun ti wa laarin awon bejeje o koda pelu royin to nkan mi ku bayi leyin ko se o se ayewo ilera to lori mo npe ni medical lori ko ti Newcastle gan ti fun lafani won ti fun ni permission pe ko lo sayewo ilera re ninu ko egbe agbabolu gunners o a je pe agbon le arsenal ti lalekun niyan sibi le yin alekun lo le o eyin gunners won ni nikini ani sa ta wa back to back ni se baba la gba league ni sa to koja a ton fe gba lowo ta wa yi awon wo gangan lo so be awon bi adewale masa gbogbo lu aju otun ba larin falana gbogbo lu owo aba mi dada agbara gunners to di gbogbo lu owo mu niyan o baje ti alase ke ese ami gbogbo kare akoko up gunners oni se yin ni pe ke tun gba league ni sa ta wa yi si wahala e je ndoju oja kin lo polowo mi gbedo je ko to legun bi n ba de a wa mo farabale gbe ara wa turabaye mo n lo wa folaji oye tayo mo n bo wa mo de tan gbogbo ara mo fin pada bo mo kiyin na e ku kale
1: tem se monkey smart na because the three near but now monkey will jump past the eye they quick see.
2: Don't call me auntie.
1: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
2: I think okay.
1: Everybody come show themselves.
3: Yes sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything. Oh, all the bass boats they show for Go TV channel 49. You still feel follow happenings with Go TV stream. If you day road. Headline sponsor. Bet power. Go TV. Love it.
4: Here you go, dear.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Milo!

0: bá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkan lo oko mọ ni o se suke suke da towo re le ni kódà ti ẹkan sun lọ ni
1: abba ajo ko ti igbo ni nipa 24/7 abba mixture koranjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 abba mixture ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
2: Padà bọ́ sí máa jẹ́ ní ẹpá pàápà ẹjẹ́ ń sọ fún wa pé ìdíje ti EPL ọdún yìí tàbí kí n sọ pé ti sáà yìí tó bá ti di ọjọ́ Friday ọjọ́ kọkànléní ogún oṣù kẹjọ ọdún tá a wà yìí inú oṣù yìí náà ní August 21 òun ló máa bẹ̀rẹ̀ àwọn bọ̀dá wa nínú olúwa àwọn arsenal nìyẹn àwọn gangan ní òṣìdè ìfẹsẹ̀wọnsẹ̀ yìí Arsenal àti Coventry City aago mẹ́jọ alẹ́ August 21 ni ó bẹ̀rẹ̀ o tó bá ti wá di ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2027 òun gangan ni ìdíje ti league àgbọ̀jọ orílẹ̀-èdè ti England òun ni ó tẹnubodò èèbò káre láyé àlàkalẹ̀ pọ̀ wọ́n ní ètò àti àlàálẹ̀ púpọ̀ púpọ̀ èmi a sì máa kì wọ́n àlùjẹ̀nú ni yín ọmọ asokúndéré èèbò àfin ọmọ asọ̀sàdìyọ ara tí wọ́n dá sókun ò ní ti láìfà àbàdàmọ́lá gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn inter miami àwọn náà fi àjẹ kọta atletico madrid 4-2 àwọn pre-season tournament eléyìí tó ń wáyé nìyẹn o pẹ̀lú ròyìn eléyìí tí mo rí gbámúbá vinicius junior orí ẹ̀rọ àti àsekáyé ti instagram ẹ̀ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ikọ̀ ti real madrid ó ti gbé tán kúrò ńbẹ ẹ̀ha tí wọ́n ń rí gbọ́ pé yóò darapọ̀ mí pẹ̀ gbé agbábọ́ọ̀lù gánà sí o gẹ́gẹ́ bí nǹkan ṣe wà kódà ẹni tó jẹ́ agent vinicius junior òun náà ti jẹ́ ká mọ̀ pé àní-àní kankan ò sí ńbẹ̀ àjọ sọ̀rọ̀ tó gún mọ́rán tí ń lọ láàrin ikọ̀ ti real madrid vinicius junior àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù gánà ẹ̀yin gánà á jẹ́ pé bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ bá ṣe rò ó ẹ máa tún retí ẹ̀ gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn àjá àbalẹ̀ bí ẹ mú kọ́lọ́kọ́ àgbèsí yín létí ẹjá tún kú òǹbẹ́ kì í ṣe ròyìn mọ́ pé henderson àwọn arúgbó àgbàfọ̀ ìyẹ̀yọ̀ chelsea tuntun gbé o wọ́n ti gbé henderson lẹ́yìn ìgbà tí wọ́n gbé wọ́bẹ̀k tán henderson náà ti dé kò sí wàhálà òótọ́ ni pé mohammed salah kìí tí ẹ ṣèròyìn mọ́ kó ti darapọ̀ mẹ́kọ ti trambosbor lórílẹ̀‐èdè turkey pẹ̀lú àdéhùn lọ́dún méjì a jẹ́ pé orílẹ̀‐èdè turkey lọmọkùnrin náà ti máa lo dáúlà ní sáà tá a wà yìí ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kìí ṣe èèyàn ẹjá tún kó ń bẹ̀ pàápàá àásọ́lé kan ti sporting tó jẹ́ àsọ́lé orílẹ̀‐èdè portugal ìyẹn diego costa kọ́ rèé

Diogo Costa ó járe. Diogo Costa. Ikọ̀ Chelsea wà lẹ́nu ẹ̀ o. Wọ́n láwọn fẹ́ gbẹ̀tán ni sẹ́, àwọn fẹ́ gbẹ̀tán. Sabi Alonso, oníṣẹ́rí Roberto Sanchez tá wà nù kọ̀ Chelsea. Bíi pé yẹn fọlọ́n sọ́lé ni o, lọ́dọ̀ tèmi. Diogo Costa, mo fẹ́ gbẹ̀tán. Kójú ọjà sì tó tì gbẹ̀ngbẹ̀ Sabi Alonso ni ẹ máa retí àsọ́lé yìí nínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Ẹ̀yin Chelsea, ẹ sá ń dira lógúnlógún, ẹ̀ ń dira lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ẹ jẹ́ àwọn ohun tó máa ṣẹlẹ̀. Ọlọ́run kú ṣe líìgì nìkan lẹ́gbà àtàwọn FA Cup bíi Carling Cup. Ẹ lọ ẹ gbá champion, ẹ gbá Europa, ẹ gbá Conference League. Ẹ̀yin ò máa délé fáwọn ará ibí ni. Ẹ jẹ́ máa fìyẹ́ sí lọ́láàárọ̀ yóò dọ̀la tẹ́tùn gbọ́ mi láláròyé. Fọlájín Òye Táyọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ fún ìkéde àti ìpolongo ọjà yín. 09021077719. Dortmund gbogbo àdàbà bánkì ẹnjìnára máa àwọn Liverpool nìyẹn mẹ̀yú nẹ́fà wọ́ọ̀kì lọ. Títí ọ̀la láago mẹ́jọ ẹja máa farabalẹ̀ gbìyànjú ṣeré ìdárayá August 16 jẹ́síde. Àájọ wà ń bẹ̀ ni ọlọ́run sẹ́mi wa. Ẹja máa ṣeré ìdárayá ẹ̀kú kalẹ̀.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tẹ̀lé nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Ìwé àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa ta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ìsẹ́yìn Òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-064-60-6419 07-064-60-6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: Find way to carry your money go. From MMM to CBEX and others, Nigerians don't lose over 2 trillion naira to fraudsters and Ponzi schemes. Hey, if them promise to double your money, not dull yourself. If them say bring only 2 people, not dull yourself. Oh, if too many people they do them, not dull yourself. If them ask for your PIN, password, BVN or OTP, not dull yourself. Even if it's a celebrity endorser, if you're not there sure, call your banking. Ask them. No lose guard. Protect your money.
1: This message now from Bankers Community.
2: Ṣe o ikú pagbe bí ẹni tí ò dáró ikú paluko bí ẹni tí ò kosùn ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ let Mrs. Cecilia Mojisola Oshuma máa lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oshuma àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa
3: Wednesday 5th August
2: 2026 ni jíjó àjàbú ẹ màmá káàkiri ìlú Ọ̀wọ̀made láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Arúwàjoyè Street Ọbáwádìí ni 7th of August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital ọ̀wọ̀ lọ sí ilé wọn tó wà ní Agunká Òkè Ògún ọ̀wọ̀ láago mẹ́wàá òwúrọ̀ lọ́jọ́ yìí bákan náà ni ayẹyẹ àṣálẹ̀ orin ìsìn ìdágbére orin onígbàgbọ́ Christian Wake láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM Ọbáwádìí ni on the 8th August 2026 ètò ìsìn ìsìnkú ní ilé ìjọ Salvation Army Corps ìsá ìpín ọ̀wọ̀ ni aago mẹ́wàá òwúrọ̀ 10 AM kété lẹ́yìn yìí ni a ó lọ sin màmá sí ibi ìkẹyìn ayẹyẹ wẹ̀jẹ̀

0: to be bile odibo
1: te si gase lowo won lati ma lo ile na
0: ni ke tete kuro nbe bayi o
1: seyin o te mo ni
0: bi ese nla ni unauthorized entry
1: and unlawful use of land
0: nitori e gan la se wan kede bayi o fun won ni abako e
1: abegba won
0: abegba tu
1: ita laje
0: ibeko yi won
1: ibeko yi tu
0: ita merin
1: abagila
0: abajana
1: abatutu
0: ati aba
1: tori ile ejo to gaju ni abuja supreme court ti da ejo na
0: bi ko de o fun fo lohun tori oni nkan lo ni nkan e
1: awon kan ti e tun lo nji kuku company ati ope nbe
0: ijiya nla gidi leleyi
1: atẹni ti won gba ase lowo e
0: awon ile ise to ni kan won si ti bere ise bayi
1: ile nti won ba gba mu
0: yo foju gbe na ofi
1: eni ba si wa ni nkan kan lati salaye
0: ele kan si agbejoro afro continental nigeria limited
1: need the law office
0: number 8 akoko avenue
1: ijapo akure ondo state
0: lori 0803-670-8329
1: tabi ke pe ja aliu
0: project manager
1: god bless you as you comply
0: sugbon te ba comply
1: ija ofi nbo
2: The Center for Continuing Education, CCE, Federal University of Technology, Akure Futa, invites applications from qualified candidates into the University Advanced Basic Science, UABS program. The program is designed to prepare candidates for direct entry admission into 200-level undergraduate program into Futa, especially for the new courses, which are Medicine and Surgery, Nursing Science, Public Health, and Financial Technology, after writing the Joint University Preliminary Examination. For admission requirements, candidates must possess a minimum of 5 O-level credits obtained in not more than 2 sittings in relevant subjects, except for medicine and surgery. For more information, you can visit www.ccportal.futa.edu.ng or call 0913-224-6060 or 0903-667-2721. Director of CCE, announcer.
3: Ẹ̀tọ́ tí sí ìkéde pàtàkì yìí ayẹyẹ ìsìnkú Prince Kilomoni Olatokunbo Tedola Coker ní orúkọ ìdílé Chief Otedola Omilenian Coker ní Ajégúnlẹ̀ Ẹramọ̀ àti ìdílé Chief Ẹgbàílọ Ogúnṣẹ̀yẹ ní ìlú Ètúgbó ní ilẹ̀ Lajẹ ni Right Honorable Malachy Coker fi ń kéde ayẹyẹ ìsìnkú Prince Kilomoni Olatokunbo Otedola Coker tí ó lo 90 years láyé. Wọn yóò tẹ́ òkú bàbá sí ìtẹ́ ẹ̀yẹ ní àdúgbò Coker ní Ajégúnlẹ̀ Ẹramọ̀ Community ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní Friday 7th August 2026 ní ibi tí ìsìn àìsàn nígbàgbọ́ ti máa wáyé ní déédé aago 7 ìrọ̀lẹ́. Funeral service àtẹ̀lé ní Saturday 8th August 2026 pẹ̀lú ayẹyẹ ìgbàlejò ní Coastal College Field, Ajégúnlẹ̀ Ẹramọ̀ Community. Ìdúpẹ́ ìjáde òkú yóò wáyé ní St. James African Episcopal Church, Ajégúnlẹ̀ Ẹramọ̀ Community ní Sunday 9th August 2026. Prince Kilomoni Olatokunbo Otedola Coker sunre o. Right Honorable Malachy Coker olùkéde lorúkọ ẹbí àti àwọn ọmọ.
4: Ẹtẹ́ tí sí ìkéde pàtàkì yìí. Àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Supare, Supare Development Association, ẹ̀ka ti ìlú Àkúrẹ́ ni wọ́n fi àkókò yìí kí kábíyèsí wa. Ọba Fásùsì Adéwálé Richard Fádùlókejì, olú Supare ti Supare Àkókò, kú oríire fún ti ayẹyẹ gbígba ọ̀pá àṣẹ èyí tí ó wáyé lónìí ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2026 ta wáyé níbi tí ọlọ́lá wa gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísọ Ayédàtiwa yóò ti gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí wa lọ́wọ́ orí pápá ìjọ St. James Anglican Church Supare Àkókò ni ayẹyẹ ọ̀hún yóò ti wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ òní. Ẹ wá bá wa ṣe àjọyọ̀ pàtàkì yìí, ìlú Supare Àkókò yóò gbé wá o. Àmì bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Supare Àkókò ẹ̀ka ti ìlú Àkúrẹ́ ni wọ́n wá ń gba àdúrà fún ọba wa wípé kí ọba pẹ́ lórí ìtẹ́ ìlú Supare yóò túnbọ̀ mọ tẹ̀síwájú lásìkò ọba wa. Àmì olùkéde àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè Supare Àkókò ẹka ti ìlú Àkùrẹ́.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Supare, Supare Development Association, ẹ̀ka ti ìlú Àkùrẹ́ ni wọ́n fi àkókò yìí kí kábíyèsí wa. Ọba Fásùsì Adéwálé Richard Fádùlókejì, olú Supare ti Supare Àkókò, kú oríire fún ti ayẹyẹ gbígba ọ̀pá àṣẹ, èyí tí ó wáyé lónìí ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2026 tá a wáyé, níbi tí ọlọ́lá wa gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísà Ayédàtiwá yóò ti gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí wa lọ́wọ́ orí pápá ìjọ St. James Anglican Church, Supare Àkókò ni ayẹyẹ ọ̀hún yóò ti wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ òní. Ẹ wá bá wa ṣe àjọyọ̀ pàtàkì yìí. Ìlú Supare Àkókò yóò gbé wá o. Àmì bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Supare Àkókò, ẹ̀ka ti ìlú Àkùrẹ́ ni wọ́n wá ń gba àdúrà fún ọba wa wípé kí ọba pẹ́ lórí ìtẹ́. Ìlú Supare yóò túnbọ̀ mọ tẹ̀síwájú lásìkò ọba wa. Àmì olùkéde àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè Supare Àkókò, ẹ̀ka ti ìlú Àkùrẹ́.

0: Akara lele ni furu eni. Aye ibadi die laaro yi.
1: Aso ye ti gbo.
0: Abi. Akara le won le ri furu eni.
1: Eh.
0: Laaro ni ba ma ko ni pe aye ri die. Ma de ri die.
1: Ero wa le na.
0: Wa wo di bi odun.
1: Eh.
0: Wa wo di bi odun pe. La so ya pe. La so ya.
1: Olugagari ni.
0: Kilo so ye bi. Olorun logbon. O me bi la ri.
1: Wa ni to mu ko go e dani lo ma ma nkan ti ilu nfo o
0: eh ko gbe dandan ma ma fe nu ko tele
1: eh
0: o mo pa won nilu kan wa lo yo to ma ti mo po ogbolu
1: eh o
0: ma ti nilu ba na mo fe nu so a mo gbo ojumo re yi ti mo yi oju ba olodun ma re ojumo re ni
1: leyin ko le baba re
0: eyin ko le baba re sigidi ni la olori badi badi eyin ko le baba re o fi lo mi o mi o le je
1: garaja garaja garaja garaja
2: ah iwo olorun iru ki awa lele bayi se ki so wo ilele to lura re ngba ni o te wa gba so olorun lura re bayi
3: ah ore mi e woni se to wa kari bonu be ni ojo pa bayi
4: o gbe ti e ti wa so lura re gan na bayi jai ewo ni otoro sobu ti joro aroja ta mo eyewo ta lo ya gan gobo ilele to wa lori e gbo e ti e ti wa su mi bayi
3: o oja mo fironu sira re lese so ti gbo nipa itelorun muslim cooperative ni ti won ya ni lowo lai lele bo ibe gan mo nlo bayi bi ba de ijabo fun
4: nibo bo ba de ke ojo abari bi ni bi wole a jo de be ni nso nbe
2: eni ti o ba mo bi egbe re tin la iru won ni sare moto kolu keke itelorun muslim cooperative egbe alaje seku rorun tin ba si di gbogbo eyan o ya ero witiwiti e je ka lo si bi danileko ti egbe alaje seku itelorun muslim cooperative fe se nilu akure ni pele ondo ojo thursday oni gangan ni danileko yo waye nilu akure ni unique secondary school or leyin chelsea emery akure high school road nilu akure ago meta osan ni o bere e tete de ka ile ri bi joko e si le pe awon number yi 0911-833-3200 tabi 0807-329-2800 Italian Muslim Cooperative Oya Eja Jodebe
5: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
6: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro apo gede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugbu iga ijawa ija osi always guide me
7: Communications tun bo na ara yo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odo won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa roju lowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo ba de pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fẹ nbẹ lọdọ wọn okowo nbẹ lori computer laptop wa ra tiẹ ko tun kẹkọ idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akẹkọ oniṣẹ owo oniṣowo oṣiṣẹ ijọba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbọ o anfani san diẹ diẹ tun wa o ya iwo naa ma bọ ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street lẹyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
8: to yi la fin ki gbogbo awon eyan tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
9: eto igbeyawo laye
10: Ejowo, eduro na jare.
11: Ah, ilo sele.
10: Ki won to so wapo. Njo o ranti pe o sele ri television fun mi. Fridge nko, ero ofoso. Ise le wa ma fowo ofoso nle en 2026.
8: Eh, ni tuto.
10: Ka ja so pe o ti ri won abi?
8: Ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
11: Emo lo tun je CDK bayi.
8: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
10: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
8: Ah, lati osu to koja ni mo ti ra won.
10: Oluse agutan, e so wapo.
12: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹlẹ́ pé 0707-484-3351.
14: Ẹku dédé wòye ẹ̀yin tèmi nílò Akure. Èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Nọ́mbà mi rè 0706532-6843. Tọ́n bá rí wo obìnrin tó ti wà nídìí ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ rẹ̀ ni pèrọ níṣẹ́. Wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tàbóbìnrin tó ń ṣẹ̀yọ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn kílẹ̀ tó mọ́. Wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tí kò oṣù rẹ̀ lẹ́ni tàbí ó dín. Máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ̀ nílé. Máa bọ̀ lọ́dọ̀ mi, àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí. Máa bọ̀ kí n fi fún ọ. Tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ ni pé ó ń data sọ lára. Wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Lẹ́dùmọ̀rẹ̀. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi rè lẹ́ẹ̀kan sí 0706532-6843. Lẹ́ẹ̀kan sí 0706532-6843. Iléeṣẹ́ wa ó wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park, Bẹ̀lẹ̀ ti Márúwá. Ẹ ṣé.
15: Ẹ káàbọ̀ látòrí kejì láhùn.
16: Ẹ ṣeun wa kí n pẹ káàbọ̀ padà o.
15: Gbẹ́dún.
16: Káyàdé.
15: Ìjọba ìpínlẹ̀ Kwara ló ti kéde wípé àwọn tó wà lákàtà àwọn ajínigbé láti ọjọ́ kẹta oṣù kejì ọdún tí a wà yìí lásìkò ìgbà tí àwọn kọlọ̀nà títí ń lagé sàré ìdáná ṣe àkọlù sí Woro àti ìlú Nukun níjọba ìbílẹ̀ Kiama nípínlẹ̀ Kwara ni wọ́n ti padà wálé báyìí. Èyí ni ó jẹyọ lójú òpó ẹ̀rọ ayélujára ti Facebook léyìí tí Ọláyinka Fáfolúyì léyìí tí ó jẹ abẹ́ṣekáwọ́ lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak tí ó fi síta. Ó ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o àti pé ọpẹ́ pàtàkì ńláńlá fún ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti gbogbo àwọn èèyàn léyìí tí wọ́n kópa takuntakun ní bí wọ́n ṣe rí àwọn tó wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún wọ́n ṣe rí wọn gbà wálé. Bẹ́ẹ̀ ló dúpẹ́ òní Fáfolúyì ń lo sọ. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, Vangard àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
16: Káyọ̀dé.
15: Bí ọdún.
16: Ṣé ni inú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń dùn sìkì tó sì gbósùbà fún àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba àwọn èèyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Niger padà wá sílé o. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ láti ẹnu ẹni tí ṣe olùbánidámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn yẹn Báyọ̀ Ọ̀nànúgà. Ó ní iṣẹ́ tí ó ṣẹlẹ̀ léè tí àwọn tí wọ́n gba àwọn wọ̀nyí tí wọ́n ṣe tí wọ́n fi gbà wọ́n wálé nǹkan gidi ni wọ́n ṣe léè tó jẹ́ pé lọ́jọ́ kan ṣoṣo tírú nǹkan báyìí tó wáyé. Ó ní èyí gan ló sì pọ̀ jù nínú nǹkan tí àwọn tí wọ́n gba àwọn èèyàn wálé láti àkàtà àwọn ajínigbé tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátá pé kí wọ́n túbọ̀ rú ara wọn lágbára dáadáa kí wọ́n sì máa ṣe ìkìlọ̀ láti pé kí wọ́n má ṣe jẹ́ kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kó lè wáyé ní ọjọ́ iwájú. Ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà.
17: Ọ̀pọ̀ students àti obìnrin ló nífẹ̀ẹ́ sí private university ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bà wọ́n. Ó yá ká lọ sí Westland University ìwọ Osun State. Flexible and affordable fees ló mú kán yàtọ̀. Approved by federal government. Wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́. Full time. Tó gbòye BSc. Ní College of Natural and Applied Science. College of Social and Management Science. Àti College of Health Science. Tó o bá ti ṣe ìdánwò UTME. Tó o ní JAMS requirement. Pẹ̀lú at least 5 credit passes. In no more than 2 sittings. Ó di student Westland University nìyẹn. Change of institution láti wọlé sí 100 level nínú ọgbà iléèwé wa tàbí CBT center 2 or 3 credit passes lo nílò fún JUPE, OND, HND, NC ló fi wọlé fún direct entry. Àwọn students register by lecture ṣe exam JUPE lọ́gbà wa fún top up conversion HND BSc with pass ọ̀tọ̀ class ilé ṣe bẹ́ẹ̀ ni o ní ND certificate tún lè wọlé sí direct entry 200 level lọ́dọ̀ wa. Westland University wà ní kilometer 2 Iwo Ejigbo Road Adenike Ajoke Estate Iwara Iwo Osun State website www.westland.edu.ng 0708057-6961.
18: Ti Olio Ilu Ayo. baba omo tooto ma ti lo re simi
19: baba wa baba baba baba wa
18: egun wa
19: pa
18: okunlade joseph akibo ba mi baba ti sun ninu oluwa lojo keta le logun osu kerin odun yi leje ti won ti lo odun mokanle laadorun 91 years loke pe bi eto ayeye sinku baba si ma lo re ojo wednesday ojo karun osu kejo 2026 ni sin ori ma waye ni ile won number 10 iroti tun street legbe iroti tun primary school osele quarters akure lagume rivole tuesday ojo kefa osu kejo isin esun onigbagbo ma waye ni ile won to wa ni awokiyesi avenue off ondo road ile oluje lagume rivole to ba di friday ojo keje osu kejo isin sinku ma waye ninu ijo emmanuel anglican church confidence avenue ile oluje lagume kanla ro eye yi la feru feru ijepe fun yape ni ile won ni keteleyin na ni ayeye igbalejo ati wejewebu ni civic center ile oluje papa wa won pa okunlade joseph akibo ba mi e ma sun laye olugbala titi dojo ajinde ta pade ti pe ya oni simo awon omo atomo omo lo nkede loruko gogo ebi
15: Biodun
16: Kayode
15: ileṣẹ ologun orilede yi lo mo ti gbe owo tulu tulu 80 million naira leyi ti won gbele lori awon meji ti o je adari ajo Islamic State West African Province ISWAP ti debi ti won fi je wi pe eni to je gomina ajo hun Abu Musa Al-Mangawi ba Ashua ati igbakeji re Muhammad Jidab lori ibon se kede won wi pe won wa won o nibi kibi ti won ba wole si eni won so wi pe awon won yi en lo je wi pe awon lo lowo lese to si ndari oro iserubalu ati gbogbo awon nkan ti nwaye bi ipaniyan ati ijinigbe ni agbegbe Lekcha agbegbe Lekcha gege bo se so awon won yi eni won se be ti won fi oju won sita nipa itankale ati iwadi to lorin leyi ti won lo awon irinse igbalode ti won fi se leyi ti awon ologun so si so wi pe awon won yi na ko awon aserubalu ijo to si je pon buru jojo ni agbegbe Lekchad te ba fe kayoku e lo sinu iwe iroyin punch atope iwe iroyin mi to jade loni
16: Kayode
15: biadun
16: pelu bi are Bola Ahmed Tinubu so se fowo si wi pe ki won se alekun owo osu fun awon omo ologun orilede yi inu orisirisi oro ma tin jade lati odo awon egbe oselu alatako ni pataki julo opolopo lara awon egbe oselu alatako yi ni won gbosu barabande fun are Bola Ahmed Tinubu pelu igbese yi to gbe ohun ngbati awon kan lara won ti won se nbenu atelu igbese na opolopo ni won so pe asiko to to igan ni are Bola Ahmed Tinubu n lo gbe igbese na nitori pe iru igbese to gbe yi o ti eye ki won ti gbe lati ojo pipe seyin ṣugbọn sa o awon kan ninu won ni won so pe rara ko ye ko ribe ni pataki julo egbe oselu SDP ati egbe oselu NNPP ni won so pe nkan ti are Bola Ahmed Tinubu to se na o da ga gidi nitori pe yo tubo mu alekun de ba ise ati igbayigbadun awon ti won je iso alabo ni orilede yi ṣugbọn sa egbe oselu Labour ati Obedient Movement ni awon so pe o nkan ti won se hun won ma se tori oro oselu ni nitori oro eto idibo gbogbogbo yi ti nbo lona ni ene odun 2027 ni are Bola Ahmed Tinubu n lo se gbe oru igbese be e wo e koja lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch ati opo awon iwe iroyin mi to jade loni

0: Adun
1: Ayade
0: Ajo Esho Abola ni Labo lo NCDC ni lo ti kede wipe Ajo tin dani lekun ari se kon du kon nu ise Ajo NCDC ohun na gbe igbese to ya kin lala o le to bi dori wipe awon osise ohun mokandini 80 ni won ja lore o lori isiwawu lenu ise ati bon se se ise ohun lona ko to nigbati eni ti o je agbenuso Ajo NCDC ni orile ede yi eni ACC Babawale Afolabi ti o tare sita nu ati jade ti o fi sita en lo so wipe Ajo ohun lo tun fi kele ofin bi awon meji la France ti won lo lese ninu ebasijo obi ti so lerun ti won wu niwa leyi ti won si tun ba ibon ati awon kan miran lowo won lona ti o bo fi mu gege bi ati jade ohun ti so adaye agbanyanya fun Ajo NCDC lelede Ahmed Abubakar Audi o mo soro kan ki lo so gan e lo sinu iroyin Daily Post atope iroyin mi tun jade loni ke kayuku nbe
1: Kayade akọwe ijọba apapọ ile yi iyan senator George Akume lo mo ti fi da gbogbo awon omo orile ede Nigeria loju pe se ri isejọba yi ti Are Bola Ahmed Tinubu n dari yi ko fe lati pe ki won so orile ede Nigeria di ti egbe oselu kan soso oni be gege ni isejọba Are Bola Ahmed Tinubu ko ti ese atilẹyin fun ati pe ki won le so orile ede Nigeria di ti egbe oselu kan soso oni ijọba apapọ orile ede yi lo ti fi ara won gi daada lati le je ki àwọn ẹgbẹ́ òṣèlú kí wọ́n lè pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kí ìfagagbága kó bá lè wà nínú ọ̀rọ̀ òṣèlú wa ní orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sọ pé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò mọ tẹ̀síwájú ni láti máa fi ọ̀rọ̀ lọ àwọn bíṣọ̀bù tó jẹ́ ti kátólíìkì láti pé kí orílẹ̀-èdè Nàìjíríà kó bá lè tẹ̀síwájú ó ní gbogbo àwọn ẹni ọ̀rọ̀ kan pátápátá ni wọn yóò máa fọ̀rọ̀ lọ láti lè rí dájú pé gbogbo nǹkan tí ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbájú mọ́ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tí wọ́n sọ gan gidi o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á.
2: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí Ayọ̀ Abara tíntín. Family Arena ló mà rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọsókótó rèé o lápò ṣòkòtò alákùrẹ olóyè mẹkùn fún ọgbẹni tí ń ra alára tún ta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ travel bí bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe alára tún ta tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o Family Arena wà ní Oyin Building opposite Weber Bank, Adesida Road, Akure, tabi ki ma bo ni shop wa. To be ni doji koju First Bank, after Texaco. Bi e ba lo si eso lakure. Fun gbe ni fe ra bata aso baagi, aso okunrin bata okunrin. To fi ma so omode bata omode baagi, omode baagi gbere ni loyibo. Tabi baagi gbe lo so de. E ma pe wa so de number yi 08037453497. Family Arena. Ile se to ba be oke, yonu si. To si se be, yonu si gbogbo eniyan.
3: Daddy Junior Jo Jensen ma jimi kale gbogbo e na ojuseju meji lo
4: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
3: fi mi le jare
5: igota abaka sun lo tun se ko
3: ye ma pa mi jare je nse ya awon omo mi
4: mo lo nsa lo
3: runo daddy junior ogbon wo lo da
4: emi na ko isowo bi go ka baba capsule ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi idani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni konjo wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise Ayo Abba Health Limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860658 le kan si 0803860658
6: Ọlọ́jọ́ ìbímọ bá ẹyọ oko oríire.
7: Ẹni bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tòótọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa táàgì mọ́ iṣẹ́ Olúwa. Torí ẹ̀ ní Divine Mercy Church of God. Ti wá gbé àkàṣe ètò àdúrà pàtàkì kan kalẹ̀. Fún birthday and thanksgiving anniversary. Láti celebrate olùdásílẹ̀ ìjọ wa káàkiri àgbáyé. Ìyẹn Prophet AA Adéyẹmọ. Ọmọ arúgbó ọjọ́. Eternity will you be ready? Ìlú Àkùrí ètò. On the 16th to 19th of August. Ìnìwàásù àti àwọn àdúrà kankan bambabamba kúngbàkúngbà yóò máa balẹ̀ bí ó. wara ojo. Ni DMCG New Auditorium. Ni Utaleri Oke Oro Akoko. 6 a.m. to 8 a.m. ni morning session. 4 p.m. to 6 p.m. si ni evening session. Lojo Tuesday 28 to Gujo Osu. Wa ni Thanksgiving Anniversary Day. Bere lati 10 a.m. Pastor Filippo Adeyemo. Na wojise Olorun Pataki Lombo. Na wobi Evangelism Motayo Layenka. Evangelist Divine Mercy. Pastor Abraham Afe. Pastor Ojo Balogun. Pastor Lawale Ojo. Apostle AP Obaseki. Apostle Afolabi Ezeke. Prophet Ojo Olorun Femi. Besi na won DMC Gima Squire yo furi mbi pitumbe. To. Prophet A and Prophet SMA Adeyemo. Arugbo Ojo. Maduro Sori Utawijo Omo Loki Ukase Oya. Omo Agbara Asaye Lu Sirige Uda Oro. Happy celebrations.

0: Káyọ̀dé.
1: Màjèṣímẹ́ta Nádéré bá òkun wọn nínú ilé onímọ̀ ìṣègùn ìbílẹ̀ kan tí wọ́n ń pè ní dókítà léyìí tí ó jẹ́ obìnrin tó sì tó gbajúgbajà ní agbègbè náà tán pè ní Ezewanyi ní abúlé Umoduba Ìdíanì níjọba ìbílẹ̀ Àríwá Ndebele nípínlẹ̀ Anambra. Ọ̀rọ̀ ọmọ kẹrin léyìí tí wọ́n rí nínú ilé rẹ̀ ọ̀hún ni ó dákúnran gbọdan pẹ̀lú àwọn tó kù náà léyìí tán sì kó wọn lọ sí ilé ìwòsàn. Ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n fi kó wọn dé ilé ìwòsàn náà sọ pé ọmọ tó dákúnran gbọdan wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o tó sì jẹ́ pé ṣe náà sì ń du ẹ̀mí rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tí ó ṣẹlẹ̀ ní kùtù àná ọjọ́rú ni ló ti sọ ìlú sínú ọ̀fọ̀ àti ìrònú o léyìí tí ìgbọ̀n ìdílé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nípa bí wọ́n ṣe sọ wípé ohun tó ṣe okùnfà ikú àwọn mẹ́ta náà àti bí ọmọ ọ̀hún bó ṣe dákúnran gbọdan ni wọ́n fẹ́ mọ ìdí rẹ̀ tí ò tí yé wọn o. Àwọn olùgbé agbègbè ń sọ wípé ìgbàgbọ́ tí wọ́n ní ni pé àwọn ọmọ ò tí ju ọdún mẹ́fà sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ tí wọ́n sì bá wọn láì lè gbápá láì lè gbẹ́sẹ̀ ní ilé arábìnrin náà nínú ọgbà rẹ̀ léyìí tí wọ́n ti fìdí mẹ́ta múlẹ̀ wípé wọ́n ti tatẹ́rù ń pa tí ìkẹrin tó sì jẹ́ wípé ńṣe ni ó ń bá ẹ̀mí rẹ̀ wọ làkàdí lọ́wọ́. Ẹ lọ́ka yòókù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Are you looking for a school where learning meets excellence, where comfort meets class? Welcome to Aina Awa International College. At Aina Awa, we give your child more than education. We give them an experience. With our AC-fitted classrooms for conducive learning, nature-endowed friendly teaching environment, tech-supported equipment to power 21st century learning, well-fitted hostels for comfortable accommodation, and very intelligent professional teachers, and helpful engaging extracurricular activities, be sure to get the best for your child. Admission is now on for GSS 1 to GSS 2 and SS1 to SS2 for the 2026 and 2027 academic session. Application form, just 10,000 Naira. Give your child the Aina Awa advantage. Visit us today at Kilometer 10, Akure Owo Express Road, opposite Possibility Church, Iluabu, Akure North Local Government Area, or call 0905-112-3372 or 0912-176-7532. The admission forms are available at the school premises, or you can call the phone numbers to get yours. Aina Awa International College, where future leaders are raised.
0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia, ìyẹn sẹ́nítọ̀ yìí tó ń ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ Abia báyìí, Ọjì Ìkálu, lọ́mọ̀ ti sọ lánàá òde yìí pé ẹ wò ó tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé torí pé àwọn ló wà lórí ìṣèjọba tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó sì fún àwọn bíṣọ̀bù kátólíìkì ní ọ̀wọ̀ èyí tó tọ́ tó sì yẹ fún wọn, ó lóun yóò kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ni o. Ó ní òun ò ní gbà láti pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n sọ pé wọ́n à fún àwọn tí wọ́n jẹ́ kátólíìkì bíṣọ̀bù kátólíìkì àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n fún wọn ní ọ̀wọ̀ tó tọ́ o. Oníṣẹ́ rí nǹkan tó mọ̀ tó sì dáhùn lójú kò ju pé ṣe rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ rí ni láéláé kò lè sọ pé bóyá bóun ni ti àwọn bíṣọ̀bù kátólíìkì ṣe jẹ́ nítorí pé gbogbo ìgbà ni àwọn méjèèjì ni wọ́n jọ wà ní orí ọwọ́ kan. Ó ní gbogbo bí àwọn bíṣọ̀bù náà bí wọ́n ṣe ń ṣe ó ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n sọ ni káwọn kan kí wọ́n mọ yìí mọ wọn lọ́wọ́ o nítorí pé àti àwọn bíṣọ̀bù àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ojú kan ni gbogbo wọn ti ṣe ni wọ́n jọ wà kí ẹnikẹ́ni kó wá má sọ bẹ́ẹ̀ kí ó sọ pé òun wá fẹ́ da àárín wọn rú. Oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó mọ̀ dáadáa ó ní gbogbo nǹkan tó ń ṣe ni kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni irú bẹ́ẹ̀ ti wáyé. Ó ní tá a bá dé DRC, Angola títí lọ sí South Africa ní gbogbo ibi ní àgbáyé ó ní àwọn kátólíìkì wọ́n máa ń gbìyànjú láti pé kí wọ́n lè bá ìjọba sọ̀rọ̀. Ó ní ti orílẹ̀-èdè Nàìjíríà ò gbẹ́yìn ó ní kí wá ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe wá sọ pé bóun ni ti àwọn bíṣọ̀bù náà ṣe jẹ́ ní ìdí èyí kí ẹnikẹ́ni kó má ṣe lọ́rọ̀kọ̀rọ̀ èyí tí àwọn bíṣọ̀bù náà tí wọ́n sọ tàbí èrò tí wọ́n ní lọ́kàn tí wọ́n lọ mọ́ wọn lẹ́sẹ̀ o nítorí pé àárín àwọn bíṣọ̀bù kátólíìkì àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi mọ́ ìṣèjọba rẹ̀ ó gún rege dáadáa. Ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Bíọ́dún.
0: Káyọ̀dé.
1: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Delta on lo mo se be se are ba pade ete ijinigbe kan le dan si ko be bo apo asiyori ijinigbe on ibi ton ti fe ki ojise olohun kan ati ogagba ile eko grama kan to ti fe enti mole ni ugele won si fi kele ofin pe awon afrasile ti won lowo lese ton si pete ijinigbe ohun ajo lopa nlo so wipe awon se arin ba pade iban gboro le to je bare elenu kan ati ota meji lasiko igba ti awon olopa ti won se akanse na agbenuso ile ise olopa ti ipinle delta bright dafe un lo se loju egun oro yi lana ojorun ngba tun so wipe awon iroyin to greek ti won tewo gba ni ajo olopa a division ni ugele ina tele o ti won fi ri awon won ton fi ri won mu eloka ikunu weroyin daily post weroyin punch at awon weroyin mi to jade loni
0: Kayode
1: Biodun
0: se ri omo oye si ipo are ninu ego oselu SDP ni iyan Adebayo Adewole lo mo ti so oni se ri gbogbo nkan gan to fa to fi je pe oro aje wa fi da gege ni orile ede Nigeria ti oro abo to si mehe ko gbi pe iwa jagunjera ti po ni orile ede Nigeria gan gidi ati pe iru orile ede to ba nse bi eleyi jijadu lati pe ko won o le yobo ninu iwa jagunjera tabi isoro to ni a je pe fe orilede be oni lati yo gbogbo owo ati ese kuro ninu iwa jagunjera ni o oni tiki ba se be oni ko si iru ona ti iru fe orilede be to le gba oni ti won ba so pe boya ki oro aboko fese nile ki ise ati osi ko se be ko do igbagbe agbodo se gbogbo nkan ni akoyawo daada ni ko si je pe gbogbo ona lati se orilede Nigeria ni o je wa logun oni tiki ba se yi ko si ona kan ti a le gba lati le je ki orilede Nigeria o tesiwaju o oni se si ri gbogbo awon ipenija yi ta so pe ani ni orilede Nigeria yi o oni ko to ina igun oni to ba je pe awon tin dari wa ni orilede yi won didi ni fe lati pe ki won se ijoba daada ni oni gbogbo epata ni yo ti di oro itan e wo e koja lo sinu wo iroyin punch ke lo ka lekun rere
3: Isuade 2026 wole de were gbogbo omo ilu Isua
4: eje ajo

0: àjọkẹ́ Alex Banana ti ṣe PRO. Àwọn ló ń kéde wípé ìṣù àdé tọdún ọdún yìí á dùn á mìrìn gidi.
1: Ìyá àwa pàtàkì kan ti lọ nílẹ̀ yóò di gbére. Màmá àwa Madam Esther Ọlátúnjíwáre ní Ayoko mà ló lọ sí ìrìn àjò mímọ́ o. Ó rajà tó ń sì tajà tán, ó jíṣẹ́ olódùmọ̀rẹ̀ kó tó wá padà sọ́dọ̀ ọba tó rán. On the 28th of March 2026 yìí ló wá juwọ́ sí gbogbo tọmọtẹ̀bí rẹ̀ kó dìgbà. Tọ́sídẹ̀ ọjọ́ kẹfà oṣù 6th of August by 4 PM in the Christian Wake ní Wade compound. Òde gbèrè ìgbàkà ọ̀kà àkókò. Ọjọ́ Friday 7 by 9 AM ní Foreigner Service ní the African Church ọ̀kà àkókò province. Ìyẹ Christ Cathedral ìgbàkà ọ̀kà. Lẹ́yìn èyí sì ni reception yóò wá lọ balẹ̀ kasabua. Ní Christ Primary School. Màmá wa Esther Ọlátúnjíwáre. Ní Ayoko. Ẹni tó lo 105 years. Ọmọ àbẹjòyè ọmọ alágógó àjílù gbinigbini ní ṣọ́ọ̀ṣì. Ẹ bá mi kì í.
2: Iye mi o. Ọmọ Ayoko lérè ṣọjà. Ọmọ Alégúngú kan ní Kànyọ́gbà. Ọmọ Amúkẹ́ ẹ̀kẹ́ tábìrin ọ̀rọ̀. Iye mi o. Ọ̀nà gbogbo.
1: Ọ̀dọ̀rẹ́ bubu ààrẹ ibẹ̀ lolúkayọ̀dé. Lóníka fọ́nrin rẹ̀ lórúkọ gbogbo ọmọ àtẹ́bí pé wọ́n ló dàárọ̀ abiyamọ àtàtà.

0: Adun
1: Káyọ̀dé.
0: Ìpínlẹ̀ Kánò òun ló ti fi kélé òfin gbé àwọn òṣìṣẹ́ elétò ìlera tó jẹ́ ayédèrú tí wọ́n sì gbé àwọn ilé ìwòsàn kan kalẹ̀ níbi tí wọ́n ti ṣètọ́jú èèyàn láì gbàwé àṣẹ tí ìjọba sì fòǹtẹ̀ lù. Iléeṣẹ́ tí ń rí sètò ìlera nípínlẹ̀ Kánò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ tí ń rí sí ìdá ilé ìwòsàn aládàáni sílẹ̀ nípínlẹ̀ ọ̀hún pẹ̀lú oríkò tí ó ń dojúkọ ọ̀rọ̀ àrùn àti àìsàn ní ìpínlẹ̀ Kánò. Títí de iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò iná pàápàá tán ti fi kílẹ̀ òfin gbé àwọn afurasí kan léyìí tí wọ́n sọ wípé wọ́n gbé àwọn ojúkò kan kalẹ̀ tí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn èèyàn lọ́nà tí ò bófin mu nípa iṣẹ́ kára àti ìjọba ìbílẹ̀ Kùmbóso gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ó wà lára akitiyan tí ìjọba ń sà láti rí i dájú pé wọ́n dáàbò bo ìlera àwọn èèyàn àti ẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ Kánò. Nígbà tí agbẹnusọ àjọ tí ń rí sí ọ̀rọ̀ ìlera ní iléeṣẹ́ tí ń sọ̀rọ̀ ìlera nípínlẹ̀ Kánò Nabilu si Abubakar tó fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ iná ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀hún nínú àtẹ̀jáde tó taari síta lánàá ọjọ́rùú gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣe àlàyé. Ó ní fífi tako òfin gbé àwọn afurasí yìí ń lọ tẹ̀lé ìròyìn tó gíríkì léyìí tí wọ́n tẹ́wọ́ gbà láti ọ̀dọ̀ àwọn aráàlú tí wọ́n joyè jùlọ alákànfẹ́ sọre látàrí bí àwọn kan ṣe ń ṣe ètò ìlera lọ́nà tí ò bófin mu tó sì jẹ́ wípé wọn ò gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Ẹ lọ́ kàyókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Vangard, Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Pẹ̀lú bí ètò ìdìbò sí ipò ààrẹ ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n, olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Accord ìyẹn ọ̀jọ̀gbọ́n Christopher Imumonen ló mà ti sọ pé òun ti jáwọ́ kúrò nínú pé òun fẹ́ díje sí ipò ààrẹ báyìí o, tó sì sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ń lòún ṣe àtìlẹyìn fún láti pé kí ó lè padà wọlé lẹ́lẹ́kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní sẹ́ rí ìgbésẹ̀ tó ń gbé yìí ó fi ara òun jìnì láti pé kí ìṣọ̀kan kí ó lè wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti pé kí orílẹ̀-èdè Nàìjíríà kó ba lè tẹ̀síwájú. Nígbà tó ń kéde ọ̀rọ̀ náà ó ní kì í wá ṣe pé bóyá nǹkan tó ń ṣe yìí wípé ó rọrùn fóun rárá ó ní ṣùgbọ́n òun wò pé bó la ṣe máa wà ní orílẹ̀-èdè tí a máa tako oríṣiríṣi nǹkan tó bá ti jẹ́ rere yìí tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ó lóun ti fi ọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ẹgbẹ́ òun tí wọ́n wà nínú òṣèlú àwọn ẹni ọ̀rọ̀ kan àti gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn òun káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Òun wá rí dájú wípé ìbádá kóun kúkú ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí gbogbo àwọn àtúntò àti àtúnṣe yìí tó ń ṣe sí ọrọ̀ ajé wa àti ọrọ̀ ààbò àti gbogbo nǹkan tí ó ní ṣe ní orílẹ̀-èdè yìí pátápátá ni ó ń ṣe. Òun tó ń bá ṣẹ̀ wá sọ pé òun fẹ́ du ipò ààrẹ náà tó ń bá wá débẹ̀ ó lóun béèrè lọ́wọ́ ara òun pé ṣé òun lè ṣe ju eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe yìí ṣá. Ìgbà tóun wá wò pé kò ṣeé ṣe láti pé kóun ó ṣe ju eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe lòun wá wò tọ́ ẹ jẹ́ kí n kúkú ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí gbogbo wọn kí wọ́n jọ pawọ́pọ̀ ọgbọ́n tóun bá ní àti èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ bá ní kí wọ́n jọ papọ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó ba lè tẹ̀síwájú. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Gbogbo ẹni tẹ́sí kúnkún ló ọjà yẹn wá àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun.
2: Adúpẹ́ o.
0: Gbogbo ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọn sáfẹ́ àmọ́rírì yín o.
2: Ṣé
0: gbára lọ́wọ́ lọ́yìn lè lájọ máa rí bára.
2: Àmì Ọlọ́run.
0: Lókun ẹnì kejì mi.
2: Chief Commander Abiodun Ìlọrin lè ní jẹ́ Aládé Alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
0: Olúkàdé ló kọ tèmi Akínwéyèdè Fálẹ̀gàn bàbá tó bí mi lọ́mọ.
2: Roko,
0: kò gbà
2: gbé ilé.
0: Ó yà fẹ́ gbé mi. Abẹ́ọ̀pẹ́ Ànúyá lẹ́rìndínlẹ̀ Èkìtì.
3: Please listen to this announcement. Supari Akoko celebrates a historic royal moment. The Supari Development Association SDA Akure branch warmly congratulates His Royal Majesty Oba Fasusi Adewale Richard Fadulu II, Olusupari of Supari Akoko, on the presentation of his staff of office. The staff of office will be presented by His Excellency Lucky Orimisan Yedatiwa, Governor of Ondo State. The ceremony holds today, 6th August 2026, at 10 a.m. AM prompt. Venue: St. James's Anglican Church Field, Sukpari Akoko. Come and witness this historic celebration of royalty, culture, and tradition. SDA Akure Branch congratulates our revered monarch and wishes him a successful and impactful reign. Announcer: Sukpari Development Association, Akure Branch.
4: Ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara edide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayi ohun ti e wa su mi agbo ni ise lo se nje lobe ti wo gbo ni pa baba oke ogo ni ogolugo de ton fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san
5: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo nki yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti ma wa number 4 Dudu Yemilen, opposite Oyemekun Grammar School ni ilu Akure, boya o fe bere nkaka bo fe bere, oni imore kan to fe bere lowo mi. Pe mi sori ero banisoro mi yi. Oh, Samu o 64 60 64 19. Oh, Samu o 64 60 64 19. Kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu se ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun debi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba so esun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun run wakati kan tabi wakati meji to ba jin la ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba

0: kàn máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú Hypo.
1: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú Hypo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Àkíyèyí ẹ̀yin wa pé ẹ kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
4: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin ará ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
3: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
4: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
3: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
4: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
3: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé níbo ni?

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: tún sáré wo àwọn ilẹ̀ kan tó jẹ́ pé àmọ̀ bóyá àjọba fẹ́ lò ní o àbí wọ́n ṣe múra àti lò ní o láwọn ibi tí a pè ní government housing estate àbí ṣé gro ní kí n kúkú pé náà àwọn ilẹ̀ kan wà níbẹ̀ tó ṣe pé ṣe fẹ́ ta ni àbí ìjọba ó padà lò ó àbí nkankan.
1: Ẹ ṣe olóòtú sọ wọn pé ojúṣe ìjọba òun ni pé kó méki ilẹ̀ kó méke wà available fáwọn ará ìlú àtàwọn tí ó fẹ́ dókòwò lẹ̀ iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni láti fún wọn ní ilẹ̀ now ibi tara ìlú kò ní ṣe everybody ló ń ṣe investment tó nídi ilẹ̀ but everybody ni ó nídi àwọn tí ò nídi ilẹ̀ fún business wọ́n nídi ilẹ̀ fún ilé so ìyẹn ni government ṣe make a program yẹn pé look we will provide land for everybody so there is nobody that needs to go to another person to go and buy land even if you buy from someone you still have to check from government to be sure pé ilẹ̀ yẹn jẹ́ new so it is the sole responsibility of government to make sure that every aspiring homeowner has a land allocated to them. Now some pretty government ba wa se estate with the hope of people buying. The intention is that or expectation is that they want to build their homes but what is happening is that some people will buy and then they are waiting for the land to become expensive.
0: Kò tún wá wọ́n sí.
1: Yes.
0: Ilẹ̀ gbowó.
1: Àwọn ata. Ẹni tó bá ra lẹ̀ ní 200,000. Tó wá gbé ilẹ̀ fún tó wá lọ di bí 15 years. A lọ ta níbi 200 million or 50 million or whatever. So àwọn yẹn ni wọ́n pè ní speculators. And you cannot, I mean, it's difficult to eradicate. That's why taba fun won le a ma n so pe e gbodo develop within 2 years
0: gbedeke akoko wa
1: yeah aba ti fa akoko si ton ba ti fun en le won fun en iwe inu iwe yen won ti ko sisale to ba ti lo within 2 years o government agba pada o ta ba se be gbogbo eyan emi ga lo ra to ma gbe pamọ sibe to ko le dowo
0: ngba to je pe eyin le wa
1: ni pe je so
0: ani ko fun yin ni sa le bi ogota
1: ibi abi o ti e je pe mi wa ye anybody to ba apply fun le ta ba fun le ti o de ni mind ati ko so wahala ni kini yen dale fun wa and that's why ki ya fun wa device method pe ton ba fun e le ton de fun eni we inu we yen to ba ti wo sale won ti ko sibe pe o le yi ta fun e o within 2 years o gbodo ko tó o bá kọ́ a gbà padà o but a lè òfin yẹn a sì máa ń fi ọmọlúàbí gbé because oníkálukú ló mọ̀ bí ìlú ṣe rí.
0: Ẹ ṣe àtúntò dẹ̀ wá di pé ilẹ̀ ọ̀hún ti wá hàn sójú gbogbo àwọn èèyàn báyìí pé kínní máa ń dàbẹ̀ ni pé bóyá owó èsì ní kápẹ́ ni àbó kan wà ń bẹ̀ ṣáá.
1: Nǹkan wàhálà tá a wá ní sìn nìyẹn. Many people no ma n wa sọfiisi wa pe emi ti kọ le ti mi but awọn to wa lẹgbẹ mi pe ejo n yọ wa lẹnu awọn ohun ti o wa inu igbo yẹn pa awọn yẹn ma n sa sibẹ ẹni to dẹra lẹ to ra lẹ to wa lẹgbẹ ẹni to ti kọ tiẹ ko fẹ kọ o fẹ gbẹyọ fẹ filẹ fawọn ọmọ ẹ ni abowoya o bo de fẹ ṣe ko sọ di owo ti wọn pe ni land speculation bẹyà yẹn ló ń ṣe so ìyẹn la wa ṣe sọ pe look for the purpose of development oni government ṣe ń fún wa nílẹ̀ tó bá fún wa nílẹ̀ a gbọ́dọ̀ kọ́ ilé síbẹ̀ tá a bá tiẹ̀ kọ́lé síbẹ̀ tó bá ń wábẹ̀ tó ń roko yẹn tó ń tọ́jú ẹ̀ tàbí pé àwọn tó bá ń gbébẹ̀ tí kí ni wọ́n ní pé kí ló ń gbọ́ lẹ́lẹ́ báwọn nílẹ̀ yìí ṣe rí so ìyẹn la wá ṣe in fact recently a ṣe announce lórí rédíò pé àwọn ilẹ̀ kan wà tá a jẹ́ pé wọ́n ti allocate long time ago táwọn èèyàn ò débẹ̀ so igbó dẹ̀ ni a lè pé kí igbó máa wà nílùú ìlú àwọn èèyàn tó ń gbé nílùú ló yẹ kó máa ṣe so ìyẹn la ṣe wá sọ pé àwọn estate wa tí wọ́n ti allocate long ago ẹni tí ò bá ti kọ́ gọ́ọ̀mẹ̀ntì agbalẹ̀ yẹn padà o so but then à ń fi ọmọ.

0: ọ̀rọ̀ pèsè jẹ́ lápá bí torí pé àkókò wa gan tiẹ̀ ti lọ. Oníyanṣe wọn lọ́bẹ̀ ṣeun jáma dágbére.
1: Yes, sir. Very many thanks to our guest for today, special advisor to the Governor Lands Survey and Electronic Geographic Information System, Professor James Olaleye. Thank you very much, Jimmy, for your time.
2: Thank you.
1: All right, until next week when we come your way again with another edition of Ekiti Today, Ekiti Loni, Ayo. Ayedu is my name. Bye for now.
0: Lẹ́yìn pé mò ń dúpẹ́ lọ́wọ́ àlejò mi pàtàkì bàbá wa Professor Bob Agiro fún gómìnà Professor James Olaleye. Ẹ ṣeun o, ẹ kú dìde wa lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ pọ̀ lónìí, gbogbo rédíò pátápátá. Bákan náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ètò ìròyìn ìpínlẹ̀ Èkìtì, Ministry of Information, lábẹ́ àkóso àwọn bàbá wa Right Honourable High Chief Taiwo Olatubosun, àti gbogbo òṣìṣẹ́ ibẹ̀, pàápàá jùlọ àwọn èèyàn wa bíi DIS Tọ́pẹ́ Babalọ́lá, àwọn olùrànlọ́wọ́ kọmíṣọ́nà Alọ́fẹ́ Ayọ̀, àwọn náà wà pẹ̀lú mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, lágbára Ọlọ́run rẹ̀ lójú owó ń rí. Àwọn tó bá àlejò mi wá, Olóyè John Adébáyọ̀ Faletu, mo kí yín bẹ́ẹ̀ ò sọ̀jọ̀ general nìyẹn, ẹ kú dìde. Bákan náà ni mo kí Ọlágúnjú Ọlálésì ẹ̀kú gbogbo bó ṣe ń lọ, lágbára Ọlọ́run ìrè lójú ò mọ̀ rí. Bí ọdún Adéyanjú ni mo ń jẹ́ àwòyẹ Oòdùà. Ẹ mọ́ gbà ẹ̀kú gbangba òṣètìlẹ̀kùn mọ́, ẹ pa mí pọ̀ kórí burúkú kìí ṣe tèmi, ọmọ àṣẹjà ń padà rí ìbàlẹ̀ òmòkè láyọ̀.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Jésù Olúwa wa fúnra ara rẹ̀ sọ lórí ọ̀rọ̀ àánú yìí. Wèé Matthew orí 5:7. Alábùkún fún ni àwọn aláàánú nítorí wọn ó rí àánú gbà. Jésù Kristì Olúwa wa fúnra ara rẹ̀, gbogbo ohun tó wá ṣe láyé pátá iṣẹ́ ìránṣẹ́ àánú ni. Alàjọ afọjú, ajé òkú dìde, ká pèsè fún ẹni tí ó ṣaláì ní nǹkan kan tàbí èkejì. Ṣé a ó tiẹ̀ wá sọ ti alárùn ẹgbà tàbí ti a ó sọ ti aláìsàn etí odò Bethsaida? Gbogbo àwọn wọ̀nyí ní ọ̀pọ̀ ìgbà tí Jésù bá ti rí wọn, àánú ṣe Jésù, ó ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ wọn. Kí ni eléyìí ń darí wá sí? Kí ló ń tọ́ka wá sí? Kí ló ń pè wá fún? Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, a ò gbọ́dọ̀ ya ọ̀dájú. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ ní àánú. Bí Ọlọ́run bá ń gbénú wa, bó ṣe wù káyọ́ ya ọ̀dájú tó, bó ṣe wù kí ayọ́ ya òpùrọ́ tó, bó ṣe wù kí ayọ́ ya èké tó, bó ṣe wù kí ayé kó le koko, tí ẹnìkan ò tiẹ̀ fẹ́ ran ẹnìkejì lọ́wọ́ mọ́, a gbọ́dọ̀ jẹ́ aláàánú. Kìí ṣe nítorí fún àwọn ènìyàn, ṣùgbọ́n nítorí pé fún Olúwa, pé bàbá wa gan, Jésù Kristì fúnra rẹ̀, ó jẹ́ aláàánú. Bí ènìyàn tilẹ̀ jẹ́ ẹlẹ́tàn, bí ènìyàn tilẹ̀ jẹ́ onírọ́, bí ènìyàn tilẹ̀ jẹ́ eléèkéé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, iṣẹ́ àwa ènìyàn sí Ọlọ́run, ìbámọ́ sí àánú rẹ̀, ìbámọ́ sí ìrọ́nú àánú Ọlọ́run, ayé ìbá ti parun, ayé ìbá ti tán. Ìṣẹ̀lẹ̀ tí ìbá ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tàbí gbogbo títọ́ ń gbọ́ mi yìí, ìbámọ́ sí ìrọ́nú àánú Ọlọ́run, ìbámọ́ ti sí ìwàláàyè ẹlòmíràn mọ́. Wọ́n dájú ọmọ rẹ, wọ́n dájú ẹ̀gbọ́n àbí àbúrò rẹ, wọ́n dájú àwọn ará ilé rẹ, wọ́n dájú àwọn tí ẹ jọ ń rìnrìn àjò ní ẹbí tàbí níbi iṣẹ́ pẹ̀lú. Wọ́n ti torí tí ayé dà, kọ́ wa ya ọ̀dájú ara nínú Olúwa. Bí Ọlọ́run bá ń gbé inú rẹ̀, tó bá máa jọ bàbá rẹ̀, tí wà bá jọ Jésù Kristì, ẹni tí òun gba ìtọ́ni àti ìmísí láti ọ̀dọ̀ rẹ̀, ẹni tó ń gbàdúrà sí, tí ń gbọ́ àdúrà, ó ní alábùkún ni fún àwọn aláàánú, torí wọn ó rí àánú gbà. Òun náà sì wá, ó ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀, gbogbo ìgbésẹ̀ rẹ̀ pátá, ó ń kéde àánú. Kìí ṣe ìdájọ́, kìí ṣe bí ẹni tí ó ń ránró, kìí ṣe bí ẹni tí ó ń gbẹ̀san. Ní ó lè ní àánú láì ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run ó yí ọdẹ ìkórìtà náà. Bí o bá wà lábẹ́ ohun yìí, níbikíbi tí o bá wà, o mọ̀ pé ohun tí Ọlọ́run pè mí àti wọ́ sí, ohun tí Ọlọ́run fẹ́ lọ́dọ̀ wa, àánú ni. Kìí ṣe ẹbọ, ohun tí Ọlọ́run ń retí lọ́dọ̀ wa, òun ni àánú. Mọ́ dá nìkan jẹ́, tàbí mọ́ dá nìkan mu, tàbí mọ́ dá nìkan pétépero ìrìn àjò ayé rẹ̀ gbà, kí o sì mọ̀ dájú wípé Ọlọ́run tí à ń ké pè, tí ń gbọ́ àdúrà wa nípasẹ̀ Jésù Kristì, ó jẹ́ aláàánú. Gbáwo ló ti ṣàánú ẹlòmíràn gbẹ̀yìn? Ṣé nítorí tí ẹnìkan ṣe ló fi tilẹ̀kùn àánú ọkàn rẹ, tàbí ló fi ya ọ̀dájú? O tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run báyẹn. Kí ọ̀nà rẹ kó lè ṣí, kí ìwọ náà lè rí àánú gbà, lọ kọ́ bí àti ṣe àánú. Kó dìgbà tí wò ní bá sọ fún ọ pé kọ́ lọ fi fún àwọn afọ́jú, tàbí kọ́ lọ fi fún àwọn oníbàárà, kó o tó mọ̀ ojúṣe ojoojúmọ́ ni. Má ro ohun tí ayé dà, má ro ohun tí àwọn kan ṣe sí ọ, má ro àwọn tó fẹ́ mú kí àánú ṣíṣe kó sú ọ, ṣùgbọ́n lọ kọ́ bí àti ṣe àánú, kí ìwọ náà ó lè rí àánú gbà. Èyí ni ètò Ọlọ́run àti èrò Ọlọ́run. Bó bá ń gbàdúrà lónìí, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, ó dára bẹ́ẹ̀, àdúrà ni. Màá bí ọ léèrè, èèyàn mélòó ló ṣàánú fún? Yàtọ̀ sí ọmọ rẹ tó bí tàbí tó jáde nínú rẹ, ọmọ ẹlòmíràn mélòó ló ti ṣàánú fún? Yàtọ̀ sí ìyàwó rẹ tàbí ọkọ rẹ to yi o ka to kan awon melo ninu okunrin tabi obirin to ba pade omo odo melo lo ti saanu fun anu melo lo nawo si awon eniyan lorun anu melo nawo re si opo tabi alaini baba tabi alaini ya okan olorun ise olorun iwa olorun ikan ninu re ni sisi anu o si npe ohun reti lodo enikokan wa lati je alaanu gege bi eni ti o fe mo olorun gege bi eni ti o fe dabi olorun gege bi eni to mo ise ati iwa olorun ikan ninu iwa re oni o saanu o saanu mo be enikeni ba si o emi anu ni mo nje teyin o le dariji enikeni te ba ri ti ki dariji ko ni anu omo ni keji lo fa ti ko fi dariji inu olorun odun si enikeni ti o ba dariji ohun to fa to fi dariji oni aini anu o fe lati se idajo o fe anu o fe o daju re lo fi ko lati dariji olorun o fe eleyi ki adua wo le mo tete gba agbodo je eni to ni okan anu a ni okan iyenu iyonu si gbogbo eniyan ki inu wa ko te ta ko bi ase yara tete dariji nigba na ni a ojo baba wa ti nbe lorun agbara ti ro fe ta o fi je alaanu gege bi olorun se je fun aye agbara ti ro fe na olorun yo fun eni kokan wa le oruko jesu kristi oluwa ati olubalawa ha me
1: emi olorun we emi agbara wa so wa don
2: nigba ti oluwa da iko lo si ori pada o dabi eni wipe won laala idi niyi ti a fi pe gbogbo eni sinu ijo gospel apostolic church to wa ni gbogbo ipinle ondo ati edo bi eto ijo se lo ni wonyi o ojo sunday ni sunday service bere latago meje abo aro ojo tuesday ni miracle hour lago marun irole ojo wednesday ni bible study bere latago marun irole bakan na ojo friday ni house fellowship ni ago marun irole to ba wa di gbogbo ojo saturday keta loshoshu the hours of victory bere ni dede ago marun idaji e wa kajo wa pade jesus christ tin se alase pe igbagbo wa ni gbogbo eka ijo gospel apostolic church to wa ni ipinle ondo ati edo district fun ebi adura e pe sori ero ibarisoro yi 08142090488 pastor paul ajawo ondo ati edo district overseer pastor fa adewumi gac general overseer reverend ss sadela gac founder emo wa je ka gbagbe o pe bibo jesus christ ku si dede

0: gbadun adaba.
1: Mo n gbadun adaba.
0: O n gbadun adaba.
2: Gbogbo wa na n gbadun adaba.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Aww. My love, what happened?
6: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
7: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
5: CDK?
7: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, first off, continue the wedding.
8: Yourself.
7: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today.
9: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olumoto's, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
10: CDCare! Pay small, small. Live big, big.
0: Hello, say better than that. Mungba do adava.
11: Advertisement tells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026. By 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird, 100,000 Naira. Ends July 14, 2026. Late registration, 150,000 Naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586. Or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer, Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
12: Communications tun bo na arayo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa roju lowo laptop to fini lokan bale to tun la lope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
13: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
14: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóònù tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253 0916062-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
15: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
16: Ètò ìgbéyàwó yá yẹn.
1: jọwọ e duro na jare
8: ah ilo sele
1: ki won to so wa po nje oran ti po sele ri television fun mi fridge nkan ero fosho ki nja le wa ma fowo fosho nle en 2026
16: eh ni tuto
1: ka ja so pe o ti ri won abi
16: kan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: e mo lo tun je cdk bayi
16: be ni o cdk e le ra fridge yin ero fosho ati be be lo
1: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
16: ah lati osu to koja ni mo ti ra won
1: oluse agutan e so wa po
16: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wà download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́
17: 07074843351. CDK sọ yẹ́ yẹ́
18: Leave it, my fault.
19: ADABA.
18: ADABA9 Adaba.
20: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
21: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táyìn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
20: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
21: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
20: Làwọn tẹ́ ẹ̀ tún kó dé báyìí.
21: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
20: Èló ni àwọn solar system yìí.
21: Owó tí ò kan ni léegun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
20: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù, bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
21: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
20: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
21: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
20: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
21: Bẹ́ẹ̀ni.
20: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
21: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
20: Láìṣe náà nẹ́pà.
21: Ara o.
20: Lọ́dọ̀ yín báyìí.
21: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
20: Ẹn tó bá nídìí solar freezer.
21: Bẹ́ẹ̀ni,
20: ó wà lọ́dọ̀ yín.
21: Ó wà nílé iṣẹ́ wa
20: ni. Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín?
21: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Oyẹ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House mọ́kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ ti máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
20: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
21: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08108101010404282804.
17: ya to mule kan si
21: 08101 01 01 04 04 28 28 04.
17: Asiko re ti to lati je gbadun to po repete ma je ka nfa ni eleyi o fu oru
19: wepa
17: signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to nya kilala ki mole o le wa fun teru tomo ni an sun lo kuku ko ru o tun ma mu ni o si mo pelu signal strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200000 naira o le die soke ni gbe aye egbedemuke ti bere ni le ise signal strength nigeria limited bo ban bari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal strength nigeria limited kanfani o to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajashin house oke ogun owo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101042804.
22: Live it, live it, my father.
23: ADABA.
22: 89 Adabal.
24: Àwọn máa tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
25: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
26: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
27: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-6419 070-64-60-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nìran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-6419 070-64-60-6419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sin won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa pe ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafi arawo ni bi fi abia.

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó adé tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni won balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbọ́ ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbọ́ ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
0: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dùndún létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ lórí ètò yìí ìpẹ́ lábala lábala òun náà ni ètò yìí ń lókò rọra. Abalẹ̀ bá wa dá sí a máa mú wá lọ́sàn-án òní. Ó tún ní kókó ọ̀rọ̀ tẹ́tùn bá wa dá sí lórí ètò lọ́sàn-án òní. Lẹ́yìn náà abala abala àyàn àyàn mi ti wà nílé agbára ó tún máa ti gọ̀ǹgọ́ bọ̀lù òkú ẹran tó máa fọ̀ bí òun bí ọmọ ènìyàn àyàn ó ti gọ̀ǹgọ́ bọ̀lù ẹ̀ tó máa sọ ohun tí àyàn mi ń tọ́ bá tó sọ lọ́sàn-án tòní.

Pe number 091-60-62-62-53 091-60-62-62-53 Oun gangan nan number to jasi ile ise to nse gbogi 24/7 ba mixo. Awon kan ti e bi mi leri. Won ni opo yemi jo oda. Won ni tawon o ba fe je alagbada nta won to je pa won awon fe ma lo funra awon ni. Àwọn náà lè ra pálí tí àwọn òní máa rà lẹ́yọ ẹyọ. Mo ní kí ló fi ṣe èèyàn. Èèyàn lè gbé pálí kan nù lé. Ọ̀rọ̀ àwọn mú nǹkan ìwẹ́rẹ́wẹ́rẹ́. Àbí náà. Owó tí ò dẹ̀gùn pa ni rárá. Ṣé ń já yín sí? Kẹ ra pálí yẹn gan pè yín pọ̀. Ẹ̀yẹ́ kan gbé pálí kan. Ẹgbẹ́ inú ilé ẹ̀rọ a máa yọ ọ̀tọ̀ mi ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa guide ẹ máa pé ìjáwá ìjà òsì ni always guide náà ni. Ẹ sì lè bá sí ìgboro yẹn àwọn ibi tán ti ń tà á àwọn joint yẹn ẹ̀yẹ lọ́bẹ̀. Ẹ ní ẹ fẹ́ 24/7 bá mi jọ. Ẹ mú kan tí ń bẹ̀. Jù bẹ́ẹ̀ lọ. Ẹyin náà bá dira. Ìjáwá ìjà ò sí always guide ni. Ọyọ́ ẹjọ́ ṣe báyìí. Ká bọ́ sí abala eléyìí tọkàn. Tí ṣe abala ẹ bá wa dá sí láàrin ìṣẹ́jú díẹ̀. Ọ̀rọ̀ kan lọ ṣẹlẹ̀ nílé iṣẹ́ kan. Ọkọ àti ìyàwó òun lọ jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ náà. Mr. and Mrs. Lágbájá. Mr. Lágbájá. Mrs. Lágbájá. Nílé iṣẹ́ kan náà ná ti ń ṣiṣẹ́ ń bẹ̀. Ọ̀rọ̀ kan lọ́wọ́ ṣẹlẹ̀ nílé iṣẹ́ yìí. Làwọn tó nílé iṣẹ́ bá fárígá. Wọ́n lọ dàbíi pé ìmẹ́lẹ́ máa fẹ́ wà. Ẹ̀wà lè máa tagé nílé iṣẹ́. Ògidà ẹ bá fẹ́ ta ẹdélékẹ́ tó ta. Àti wípé àwọn ò tiẹ̀ wàá gbà mọ́ bẹ́ẹ̀. Ìkan nù yín ọ gbọ́dọ̀ fiṣẹ́ lẹ̀. Kẹ́lòmíì wáṣẹ́ lọ bùmí. Wọ́n bá ní káwọn méjèèjì kan lọ ilé kán lọ foríkorí ta ni ó fiṣẹ́ lẹ̀. Dọ́jẹ́ pé yé ẹnìkan lọ ẹnìkan dúró. Ìgbà táwọn méjèèjì délé ọkọ ní sọ ọmọ pé mi ni bá lé ilé. Èmi ni máa provide gbogbo àwọn nǹkan tá a bá nílò nínú ilé yìí. Ìwọ lọ kọ ìwé kó o fi ṣẹ́lẹ̀. Ìyàwó ní kí ló wí? Àwọn òbí mi wọ́n rán mi lé ìwé ni. Ọwọ́ á fẹ́ kí owó àwọn òbí mi kó jóná kọ́hún. Ibo niṣẹ́ wà, ibo lòun fẹ́ mọ́ wáṣẹ́ lọ. Ó lóun ò ní kọ̀wé fipò lẹ̀ o. Ó ní kọ́kọ́ náà.

0: lòun ò lè wéṣẹ̀ rárá. Ọ̀rọ̀ bá di nǹkan láàrin àwọn méjèèjì. Iléeṣẹ́ sì rèé. Onítàn bá ti dánìkan ọ̀bá ti lè kọ̀wé fipò lẹ̀ bóyá àwọn méjèèjì kan kú mọ́ ọ lọ. Ẹ̀rẹ́kùn bọná fẹ́ bá yàrá já báyìí. Ìyàwó Fárígá ó lóun ò ní kọ̀wé fipò lẹ̀. Ọkọ ní sọ ọmọ pé mi lo lórí ilé. Èmi ni n ó sì mọ pèsè àwọn nǹkan tí o nílò. Ọ̀rọ̀ iná ń yanjú family house lọ báyìí. Kọ́lọ́hún wọ́n sàánú ni. Ẹ gbọ́! Ṣé kíyàwó lọ kọ̀wé fipò lẹ̀? Àbọ̀kọ ni kọ́ kọ̀wé fipò lẹ̀. Àbá àwọn méjèèjì ní kọ́kú kí lè ṣe okú ni ẹ kúkú máa lọ́gbà náà. Ẹ lọ wá ṣẹ́bù mi. 08162519991 08162519991 ọ̀rọ̀ rẹ o ẹ̀lọ́ ẹ̀ka àsán o ẹ ṣeun o ẹ ṣeun.
1: Abimbola Folabi ni o bó láti láti ọrẹ.
0: Ó yà ń gbọ́ yìn ọ̀rọ̀ rẹ.
1: Kò ní ibi ká fẹ̀ máa gbàdé ìjágbọ́ sí.
0: Ìyàwó
1: ni ó kọ̀ oṣù kò lẹ̀.
0: Ó lóun ọ̀fẹ́ wéṣẹ̀ owó tí bàbá ń náà lè lórí.
1: Ẹ máa gbọ́ o. Tí ò bá ní di òbí lè jẹ́ kúwólú. Tí tọkọtìyàwó bá ti ẹ̀wà ńlá tí ó rí kan. Ó tọ́ kí mo sọ pé ìyàwó rẹ̀ rẹ̀ kò níṣẹ́ lọ́wọ́ ju kí ọkọ̀ wa lọ máa ṣiṣẹ́ kó máa fún ìyàwó lówó ju kí ọjọ́ pé ọkọ̀ wa nẹnu bọ̀lọ̀kù kalẹ̀ lẹ̀.
0: Ìyàwó
1: yóò lọ máa ṣiṣẹ́ pa. Ó tọ́ bẹ̀ ọkọ̀ adìẹ ó yẹ ẹnìkan jẹ́ nìkan lọ. Ọkọ̀ adìẹ ò yọ ọrùn adìẹ ọrùn èké ìgbèlè ìkú ẹ̀dẹ ló kọ́ yẹ.
0: Ọlágbára.
1: Tó bú di èyí nǹkan tí ìyàwó lọ fi ṣẹlẹ̀ jẹ́ kí ìyàwó kò sì máa lọ.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ gbọ́. Ìyàwó sọ wípé ọkùnrin ni ọkọ tóun. Òun lè sáré káàkiri ó lè jámájámá. Kọ́ sáré wáṣẹ́ kiri. Ó ní wọn lòun fẹ́ mọ wáṣẹ́ lọ. Ọ̀rọ̀ rẹ o. Ẹ láwọn méjèèjì ló ní point. Hello. Ẹ káàsán ẹ gbóhùn sókè dáadáa ká gbọ́ra wa. Ọyà ń gbọ́ yín ẹ gbóhùn sókè dáadáa o. Hello. O ti já. 08162549991 Hello.
2: Hello, ẹ káàsán sọ.
0: Ẹ káàsán o.
2: Yes, sir.
0: Ẹ ṣeun, ó kọ yín bẹ tí ń pè.
2: Olúkọ mi ni Ṣínà láti ìlú Ìdóàní.
0: Ọ̀gbẹ́ni Ṣínà láti Ìdóàní.
2: Bẹ́ẹ̀ni, sir.
0: Ọ̀nàrẹ́bù Ewénkọ́ àti.
2: Àlàáfíà ni gbogbo wọn.
0: Àti wẹ́ẹ̀ tiẹ̀, ẹ ṣeun. Ọyà.
2: Ṣé àkọ́kọ́ náà ṣé lẹ́vù kan náà ni àwọn méjèèjì jọ wà?
0: Àmọ́ léun.
2: Ìyẹn nǹkan. Èkejì ohun tó wà ni wípé ṣe rí ìyàwó tó sọ pé òun ò nílé kọ ìwé fi iṣẹ́ sílẹ̀. Ó dàbí pé kò mọ ipò ẹ̀ nínú ilé ni. Torí pé kíni obìnrin lòun ṣe. Bóun ṣe ro ló yàtọ̀ toró mọ̀ wípé tóun bá kọ ìwé fi iṣẹ́ sílẹ̀. Àwọn bóun ṣe máa ń ná owó tí tòun ọkọ̀ nílé jẹ́ kí òun ná owó bẹ́ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá kọ ìwé fi iṣẹ́ sílẹ̀.

0: Hello.
1: Hello.
0: E ka so.
1: Yes, I ka so sa.
0: O ko yin we tin pe yin.
1: Oruko mi ni Osun, Oluwa to si Latondo.
0: Obirin lo pe, adupe. Oya.
1: Eh, ikan to sele ni wi pe.
0: Mm.
1: Ipa ti lo dodo obirin, ibo lo le lagbara ati sa ipade.
0: Hmm.
1: E wa se.
0: Ti o mo wa se kiri.
1: Bẹ́ẹ̀, ìgbà tó bá jẹ́ ọkùnrin,
0: ó sì
1: lè strong, ó dẹ̀ sì lè ní connection.
0: Ọ̀tán.
1: So, ọkùnrin sì lè ní connection lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ láti ríṣẹ́.
0: Kọ́kọ́ lọ kọ̀wé,
1: kó fiṣẹ́ lẹ̀.
0: Ọ̀tán, ó ti yé. Ẹ ṣeun àti Fanda Abẹ́bà yọ. Ọwá di mẹ́sàn-án bọ́ wúbẹ̀ báyìí. Hello, ẹ káàsán o.
2: Hello sir.
0: Ẹ ṣeun o.
2: Abiodun ló ń pè àrò láti ìlú òde ayé.
0: Ọ̀yà, ọ̀gbẹ́ni Abiodun.
2: Yes sir. Ẹjọ́ bá wa sọ fún obìnrin yẹn.
0: Ẹ
2: mọ̀ pé lóòótọ́ òun fẹ́ stay long nínú family yẹn. Kó lọ resign.
0: Tó
2: bá yẹ pé lóòótọ́ òun láì kọ́kọ́ ẹ̀. Kó resign ní Delhi. Ẹni pé ọkùnrin yẹn á lè take care family yẹn.
0: You
2: understand? Ẹ ṣeun.
0: Ọ̀dà, ẹ ṣeun. Ọmọ tó kọjú sẹ́nìkan ó tún wá kọyìn sẹ́lòmíì. Àwọn obìnrin ti ń dara ní ibi ajá wa náà ń pè wọlé. Ó yẹ pé hello. Ó kọ yín bẹ tí ń pè. Hello.
3: Àánú mo rí gbà àdé orí ọ̀gbìn. Àánú mo rí gbà àdé orí.
0: Hello.
4: Ẹ káàsán.
0: O kọ yin bẹ ti n pe. Ah, o tun ja.
3: Ida ise mi mo se ade ori.
0: Hello.
5: Hello.
0: Ele kaasan.
5: E kaasan o.
0: E seun.
5: Adele lo so lati ilu Igbakoko.
0: Oya, ogbeni Adele.
5: So, iyawo ni ko kọwe fipo le because ọkùnrin lo ni ile.
0: Eh.
5: Ọkùnrin lo mo bi iyawo ase je, bọmọ ase je.
0: Hmm.
5: Gbogbo bukata ile ori ọkọ lo wa.
0: Hmm.
5: So, fun idi yẹn ṣe pe ti ọkọ ba lọ kọwe fipo sile.
0: Eh.
5: Ṣé o pe ọkọ ti di gbẹwù dání nílé ni ẹ.
0: Ọ̀tán.
5: O ti di gbẹwù dání.
0: Hmm.
5: Ọkọ níjọkọ mọ o láwájọkọ.
0: Ọ̀dà, ẹ ṣeun. Èrò ti yín nu àbí.
5: Èrò ti mi ni ẹ o.
0: Ọ̀dà, ẹ ṣeun. Ẹ jẹ́ ń gbẹ́ nìkan sí lábala yìí. Àyàn mi ti múra lẹ̀. Aṣíwájú àyàn ń lù láwọ̀ kí. Orí ẹ wà ńbẹ̀. Ẹ jẹ́ wẹ nìkan yìí sí lábala yìí. Ẹ bá wa dá sí. 091-0816-251-9991.
3: Kí dẹ ṣe mi mọ̀ ṣe àdé orí ọ̀kín. Kí má dẹ.
0: Hello, ẹ káàsán o. Hello.
1: Yes, sir. Tó sì lo tún pè lọ padà látòndó.
0: Ọ̀yà ń gbọ́ yìn.
1: Yes, sir. Lórí ọ̀rọ̀ tí màlúù yẹn sọ kẹ́yìn tó sọ wípé ọkùnrin ni balẹ̀-ilé. Lóòótọ́ ọkùnrin ni balẹ̀-ilé. Jùgbẹ́sẹ̀ sọ wípé ọ̀pọ̀ ọkùnrin ló mọ wà nígbà tí ìyàwó ò bá níṣẹ́ dání tí ò sì ríṣẹ́. Tí ọkùnrin wa lọ ṣiṣẹ́, kì í ṣe gbogbo ọkùnrin ló lè yàpọ̀ ní gbogbo nǹkan tó bìnrin bá nídìí. Ó lè ṣe ọkọ ìyàwó fẹ́ yàwó tẹ́lẹ̀ tí ó sì padà dán kó bèrè lọ́wọ́ ọkọ ẹ̀. O fẹ́ ramagi yóò padà dán kó bèrè lọ́wọ́ ọkọ ẹ̀.
0: Ọ̀dà, ẹ ṣeun.
1: Ọkùnrin ní ìgbà gbogbo salary gan kò nílẹ̀ àpọ́jú gbogbo nǹkan tí ìyàwó bá nídìí.
0: Ọ̀dà, ẹ ṣeun. Ọkà wọn làwọn tó pè padà. Pé àníṣe ọkọ ni ọlọkọ wílẹ̀. Ok. Àwa ti sọ tíá. Àwọn èèyàn sì ti sọ ìró wọn. Lórí kókó ọ̀rọ̀ tá a mú wá lọ́sàn-án tòní. Ẹjẹ́ ń sáré dókè lọ́hùn-ún. Mo ń padà bọ̀, àyàn ti délé agbára. Mo ń bọ̀, ẹ kú kalẹ̀.
6: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkan ni Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kí ń la wà tá a ti ń gbé òun sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní má ṣiṣẹ́ bí ànikọ́ ọmọ wùwá bí gbogbo ẹni ọba ṣeré yọ kẹsàn rí ni gbogbo ẹ̀dá tó bá ṣèkà yọ kẹsàn ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ọlẹ́yin ò ṣeré ṣèkà ẹ̀yìn náà lẹ́sàn tẹ́ẹ̀kì. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní fún díẹ̀ yìí gbélé ayé kò ṣerere. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Àtúntìdé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jálẹ̀ bí àpò yìrì. Àwọn ìròyìn àgbọ́ sì fìlà àgbọ́ sọ gèlè kalẹ̀ wípérú kí a wá tún leléyìí. Àkùkù fi dẹ́rù bara wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká mọ̀ bá a ṣe jìn kó tún ayé ká sì mọ̀ bá a ṣe bókọ ara ẹni jẹ́ ni. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ká mọ̀ mú wá. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé ọyẹ gbọ́ ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn àwọn ìpè elétò àbọ̀ ọlọ́pàá ti fi kélé òfin gbé àwọn afurasí márùn-ún tí wọ́n jẹ́ ajínigbé nípínlẹ̀ rivers ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti tẹ obìnrin kan tó jẹ́ ẹni ọdún 33 lórí bó ṣe ti gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bó wọ́n bá wọn gba ìwé ìrìnnà sókè òkun ìpínlẹ̀ ondo ń lọ́wọ́ ti bà á ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn àwọn ikọ̀ elétò ààbò ó ti mú adarí ìtẹ́ òkú kan àti àwọn tó ń wú ìtẹ́ òkú wọ́n wú òkú jáde wọ́n bá lọ jí pósí òkú oná lọ jí bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní kíná fẹ́ fi ṣe ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ tún gbọ́ àwọn ikọ̀ elétò ààbò wọ́n ti ń ṣe ìwádìí ikú òṣìṣẹ́ kan eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ nínú oko kan nípínlẹ̀ cross river èyí tí wọ́n ṣekú pa ọ̀gbà bẹ́ẹ̀ ìròyìn eléyìí láti ìpínlẹ̀ abia ni àwọn afurasí 13 tí wọ́n jẹ́ adigunjalè àtàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ti tẹ̀ ìbọn bá jiná tù wọ́n tún rí lọ́wọ́ wọn ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ilé-ẹjọ́ ti ju òṣìṣẹ́ elétò ààbò dss tẹ́lẹ̀ ó ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n kùjẹ́ lórí ẹ̀sùn sùmọ̀mí ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn èyí àtàwọn kòkòrò yìí míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan kan fìdílé ẹja tún jọ jẹ̀gbádùn ẹ̀ ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ ondo èkìtì ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Fámílì Arena ló máa sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọ́sọ́kótó rèé o lápòṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra rárá túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbé travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe rárá túta tí wọ́n fẹ́ ra hóòsèèsì ẹ má bọ̀ ní wìtìwìtì ní Fámílì Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o Fámílì Arena wà ní building opposite Weber Bank Adeshida Road Akure tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank After Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀sọ́ Lákùrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 Fámílì Arena iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá àwọn ìròyìn ọ̀hún bóyá tí ń jáde ká mọ́ mú wá ni ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé ọyẹ́ ẹgbọ́ ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn àwọn ọmọ kéékèèké mẹ́ta kan ni wọ́n ti rí òkú wọn báyìí ní ìpínlẹ̀ anambra lọ́dọ̀ bàbá aláwo kan àwọn ọmọ kéékèèké mẹ́ta kan ni wọ́n ti rí òkú wọn ní ilé obìnrin kan tó jẹ́ oníṣègùn tí ọjọ́ pé wọ́n pè ní ezemwaye ní abúlé kan tí wọ́n pè ní umuduba ní ediani níjọba ìbílẹ̀ àríwá idemili nípínlẹ̀ anambra wọ́n ní ọmọbìnrin kẹrin ọ̀hún ó ní ọmọ kẹrin jàì ó ní ọjọ́ pé wọ́n rí ń bẹ̀ tó jẹ́ pé ara tiẹ̀ ń ṣe ni kò tí ì kú tán tiẹ̀ àtàwọn míì iwe fi eni pe nse ni won dola emi e ti won si gbe lo si ile ewosan nibi ti awon iseleto abo olopa ti won ti ni oku awon omo na ani ile to je pe ile okan to ku ohun o no je pe o ti wa ni ile ewosan ti won toju e lowo won a fi lede wi pe saju o no je pe oro no ya awon eyan lagbegbe on lenu lori bi o si je pe won ri oku awon omo keke ki ohun nile en to je onisegun na ani omo kan omo kerin ni won gbagbo pe omo ohun o wa ni arin awon omo mererin ohun na wa ni arin odun mefa si odun medogun nibi ti o je pe won ti ni obirin na inu agbale o na je pe won ti ri ani awon meta ninu merin ni won ti ri ti won ni ogbe mimi ti won o mimo o gbona no tutu leyin bembe royin eni to je agbenso ile ise olopa nipinle anambra to chuku ikenga o fidi isele omule iwe royin punch onugbe jade losan oni o gbona no tutu leyin bembe royin omo odun medogun kan lo ti re bosomi nipinle jigawa omo odun medogun kan to poko re ni isa muhammed lo je pe o ti re bosi inu omi to lo luwe nibi ti o je pe o wa ni oju ona dizina ni duse nipinle jigawa iye ti o je pe awon eyan ni won tun kominu lori bi o si je pe nse ni a oku awon eyan ti o ye pe won ri ni ori bi omi leyin ti ojo ti o ti ro iwin wa fi ye ni wi pe isele ye ni en to je alukuru ajo abain la bolu ni pele na badarudin tijani ino je pe o fi idi re ohun lo fi mule tijani ohun o ni ise ni isele ye ohun lo je pe o waye leyin ti o je pe awon gbo ipe ohun ti won pe won wi pe omo keke kan lo ti re bo si inu omi iwe iroyin punch ohun lo gbe jade losan tuni o gbona nu otutu leyin bembe iroyin eyan merin lo je pe won gbe mimi awon marun mi won farapa ninu jamba oko to waye Leko ati Ipinle Ogun o kere tan eyan merin ni won ti gbe mimi awon marun ni won ti farapa lasiko ijamba oko kan eleyi to je pe o waye ni Ipinle Ogun ati Ipinle Eko iwe fie ni pe ijamba ohun ni ajo ti o mojuto oju popo ni Ipinle Eko ni won fi idi emule ti won ni ere asapajude ohun lo je pe o sokunfa re bakan na ni Ipinle Ogun won ni eyan meta ohun lo gbe mimi nigbati awon meta mi ti won farapa nigbati awon oko kan Mercedes Benz to je oko ajagbejo ti won ni nse ni won fori gbari ni oju ona Sagamu si Bene o gbona no tutu leyin bembe royin iwe royin punch onugbe jade losan tuni o gbona no tutu leyin bembe royin iroyin eleyi lowo ti ba afurasi kan eleyi to je oludari ibi ti o je pe won sin oku si bẹ́ẹ̀ sì ni wọ́n tún mú ẹni tí ó jẹ́ pé ó ń wú ilẹ̀ tí wọ́n lọ wú òkú tí wọ́n tún jí ohun tí wọ́n fi ń sin òkú wọ́n bá jí ń bẹ̀ tí í ṣe pọ̀ sí ìròyìn fi yé ni wípé àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ Akwa Ibom lọ jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé ẹnìkan Ezekiel Evyong tó jẹ́ olùdarí alámòjútó ìtẹ́ òkú kan Elijah Edet àti àwọn míì lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú wíwú òkú olóòkú tó jẹ́ pé òkú tán ẹsẹ̀ sin òun náà ni wọ́n wu lójú náà àti wá gbé wọn lọ jí pósí tí wọ́n fi sin òkú ọ̀hún láti lọ ta pósí náà ni ẹ̀yìn tó jẹ́ alūkkóró ikọ̀ àwọn elétò ààbò ní ìpínlẹ̀ náà Timothy John ó fi eléyìí ó fi ìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ta fáwọn oníròyìn nílùú Uyo nípínlẹ̀ náà lónìí ó ní ìṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ó lọ wáyé ní agbègbè kan tí wọ́n sì tètè pé àwọn ikọ̀ fìgìláńtẹ́ ni wọ́n pe àwọn nígbà tí wọ́n ni wọ́n fura lórí àwọn ìwà tí àwọn tó ń ṣiṣẹ́ ní ìtẹ́ òkú ọ̀hún tí wọ́n ní wọ́n wù wọ́n fi kún wípé lọ́gán tí wọ́n rí àwọn méjì tí wọ́n ń gbé pósí tí wọ́n fi ń sìn yàn náà tí wọ́n gbé lọ lórí ọ̀kadà ó ni wọ́n mú wọn gẹgẹ bi agbẹnusọ ile iṣẹ ọlọpàá ọhún bó ti wá wí ẹni làwọn tí ọjà ikọ fìgìlàntì ọhún náà bá gbéná wojú àwọn afurasí náà pé ń bolẹ tiri pósí náà nígbà tí wọn ni wọn fẹ sá lọ ẹni ọkan lára àwọn afurasí náà evion azuko ẹni lọwọ bàbá tó ì jẹ pé àwọn yòókù rẹ náà bá fèrè sí náà bá sá lọ evion ọhún ni wọn mú tó ì jẹ pé ìyẹn ṣe ni wọn fà lé àwọn ikọ elétò ààbò ọlọpàá wọn fà lé ẹ lọwọ ẹni fiong ló ti wá jẹwọ wípé ohun àtàwọn yòókù ni wọn lọ wú òkú tuntun tí wọn ẹsẹ sin tí wọn sì yọ òkú inú ẹ wọn yọọlẹ náà bá gbé pósí tí wọn fi sin tí wọn sì fẹ lọ ta pósí ọhún ò gbóná inú tutù lẹyìn bẹnbẹrin punch onógbèjáde lọsànán òní. ìròyìn eléyìí lọwọ iléeṣẹ ọlọpàá ti ba obìnrin kẹni ọdún 33 lórí bó ṣe ti ń gbé àwọn èèyàn pọ̀ wọ́n bá wọn gba ìwé ìrìnnà ọmọ ọdún 33 kan ìlọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ní ìpínlẹ̀ ondo lọ́jọ́ pé ó ti bàbá yìí lórí bí wọ́n ṣe ní ọgbà àwọn èèyàn tó tóbi àádọ́rin gẹ́gẹ́ tó tóbi àádọ́rùn-ún lójúnà wípé òun fẹ́ bá wọn gba ìwé ìrìnnà lọ sókè òkun afurasí ọ̀hún náà pọ́kọ rẹ̀ ní adéjọkẹ́ ayọ̀mídé tí wọ́n ní ó ń gbé ní agbègbè adésòye street ní abẹ́òkúta nípínlẹ̀ ogun wọ́n ní ṣe ni ọwọ́ bà á látàrí ẹ̀sùn èyí tí wọ́n ní wọ́n kọ mọ́ èyí tí wọ́n kọ mọ́ tí wọ́n sì lọ́ fi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá àbáyọ̀mí jimoh bí ó ṣe fi léde wọ́n ní ṣe ni wọ́n ti gba àwọn owó kan ó ti láǹfààní àti gba àwọn owó lọ́wọ́ àwọn èèyàn tí owó ọ̀hún tó sì tó bí 142,000 naira èyí tí ọjọ́ pé ó lóun wá bá wọn to ìwé ìrìnnà lọ sí òkè òkun wọ́n ní ṣe ni ọwọ́ ti wá ba afurasí ọ̀hún nígbà tó jẹ́ pé wọ́n ní èyí pípè wọn ò rí pè mọ́ bẹ́ẹ̀ sì rèé wọn láǹfààní àti rí ẹni ohun àti fóònù rẹ̀ ń ṣe ni ó ti kú ti ọwọ́ sì ti wá bàbá yìí ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn ìwé ìròyìn daily post onógbèjáde lọ́sàn tòní. ìròyìn eléyìí láti ìpínlẹ̀ rivers iléeṣẹ́ ọlọ́pàá fi kélé òfin gbé àwọn afurasí márùn-ún tí wọ́n jẹ́ ajínigbé àwọn afurasí ajínigbé márùn kan òun làwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá nípínlẹ̀ rivers ni wọ́n ti mú báyìí látàrí bí wọ́n ti ń hu ìwà láabi níjọba ìbílẹ̀ òyìnbó nípínlẹ̀ náà ni àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún ni wọ́n lọ gbéná wojú wọn pẹ̀lú ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá olùgbéńga adéwọlé adépọ̀jù nínú àtijáde tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá blessing agabi tó fìta ni wọ́n ti ní afurasí ọ̀hún lọ jẹ́ ẹni ọdún 34 ezekiel emmanuel àti ẹlòmíín tó jẹ́ ẹni ọdún 51 chukwuma mbavo nicholas dehala àti mbusi nwake tó fi mọ ifeanyi nwako gẹ́gẹ́ bí wọ́n ti wá wí wọ́n ní ṣe ni wọ́n fi ọ̀rọ̀ wá àwọn afurasí náà lẹ́nu wò tó sì jẹ́ kálukú wọn tí wọ́n sì ń sọ ipa eléyìí tí wọ́n kó lórí ìjínigbé náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n ti jígbe ìwé ìròyìn daily post onógbèjáde lọ́sàn-án tòní ò gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. àwọn afurasí bíi 13 tí wọ́n jẹ́ adigunjalè lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ti bà wọ́n bá tún rí àwọn bá jiná tù wọ́n rí gbà lọ́wọ́ wọn. iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ abia ló ti fi kélé òfin gbé àwọn afurasí 13 kan tí wọ́n jẹ́ adigunjalè àtàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni àwọn míì tí wọ́n tó fi kélé òfin gbé ni àwọn tí ó ń fa ọ̀pá epo káàkiri ìpínlẹ̀ náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjà olóró ìbọn àwọn ọta ìbọn àtàwọn oògùn olóró òun ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà yìí murray chinaka ó fi ìdí eléyìí ó fi múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ìta ó ní ọwọ́ ba àwọn atiláwí náà látàrí àwọn ìgbésẹ̀ tí àwọn ikọ̀ elétò ààbò eléyìí tó jẹ́ pé wọ́n gbé láti pinwọ́ àwọn oníwọ̀ ọ̀daràn ní agbègbè ọ̀hún. ìwé ìròyìn premium times onógbèjáde lọ́sàn-án tòní ò gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. òṣìṣẹ́ àjọ elétò ààbò dss tẹ́lẹ̀ nílé ẹjọ́ ló ti jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n kújẹ́ lórí ẹ̀sùn sùmọ̀mí

0: ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú Àbújá lónìí ló ti pàṣẹ kí wọ́n ju òṣìṣẹ́ àjọ DSS tẹ́lẹ̀ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ kí wọ́n lọ jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Kùjé. Orúkọ rẹ̀ ni Nwago Echinyere, èyí tí ó jẹ́ pé wọ́n ní ó ṣe àtìlẹ́yìn fún àwọn ikọ̀ IPOB. Níṣe ni òṣìṣẹ́ elétò ààbò tẹ́lẹ̀ ọ̀hún ni wọ́n káwọ́ rẹ̀ pọ̀yìn lójọ́ nílé ẹjọ́ pẹ̀lú àwọn lórí ẹ̀sùn ṣíṣe àtìlẹyìn fáwọn onísùmọ̀mí. Ìkáwọ́ rẹ̀ pọ̀yìn lójọ́ ọ̀hún ẹ̀sùn mẹ́rin dòndò òun ná jẹ́ pé wọ́n fi kàn án lílẹ̀ dé àpòpọ̀ pẹ̀lú àwọn ikọ̀ IPOB àti àwọn ẹ̀sùn míì eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn ní. Ilé ẹjọ́ ọ̀hún adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ Muhammad Umar lọ́wọ́ ti ní kán tẹ ọkọ lọ fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn Vangard onúgbéjáde lọ́sàn-án tòní. 08162519991 08162519991. Ó gbóná ní
1: tutù lẹ́yìn
0: bẹ̀m̀bẹ̀rìn.
1: Ẹ mọ̀ pé ètò sa.
0: Ẹ ṣeun.
1: Abimbola Folabi ni o, Bullet láti ọ̀rẹ́.
0: Ọ̀yà ń gbọ́ yín.
1: Ìtí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa ti àwọn ẹni ibi tí ìfọ̀mọ́ lè gbàlùwẹ̀ tí a lọ wú kó sí orin kó sí. Bóyá bàbá ní ẹsìn kó sí ni o, bóyá ìyá ni o, tí a ti bàbá sunre tàbí kí ìyá ó sunre. Tí a tún bá fẹ́ máa dàbẹ́ bẹ́ẹ̀ bá láàmú lójú ọ̀rọ̀ tó wà, kò dáa o, kí wọ́n wọ́rọ̀ tọ́lọ́run o. Ẹ ṣe ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣeun. 08162519991. Ó gbóná ní. Ẹ ṣeun.
2: Àwọn ajínigbé tó ń gbé tó ń ṣe tọ́wọ́ ìjọba tẹ̀lé kọ́ lọ́pàá wọn ni o.
0: Ọ̀dà ẹ ṣeun. 08162549991. Ó gbóná ní.
3: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
3: Àbáyọ̀mí Oyelesi láti olókan ìgbìdà àkókò lágbàá Ọlọ́run. Àbọ̀ Ọlọ́run máa wà lórí wa, mo dẹ̀ fẹ́ wá àwọn awakọ̀ wa náà kó máa dọra ṣe díẹ̀ díẹ̀ lójú pópó. Tí yẹn bá lójú pópó rí Èkó sí Ìbàdàn yẹn bó ṣe nílò ṣe máa sáré náà. Ó dáa náà ṣùgbọ́n ìyẹn máa tẹ gẹ́gẹ́ láì ní sùúrù lágbára lọ́ọ̀ gbó jáde kò wọlé kò ní ṣẹlẹ̀ sí wa o. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun. 08162519991. Ó gbóná ní. Hello. Hey. Ó gbóná ní.
4: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
4: Comrade Olú Ìsìnjọlá Olúọ̀sọ̀rọ̀ láti ọ̀wọ̀.
0: Ọ̀yà ń gbọ́ yín.
4: Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò mú níyàn dùn. Àdúrà wa ni pé káàbọ̀ Ọlọ́run kó dájú orí wa o. Ọlọ́run kódà ìmọ̀kàn wa balẹ̀. Comrade Olú Ìsìnjọlá láti ọ̀wọ̀. Ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.

0: ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypocare.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú Hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú Hypo.
3: Hypo.
4: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba, ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 6.

0: ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dolls ṣe fi dùn tí o lè gbàgbé rárá.
1: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
2: Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn.
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣo dẹ́ran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mami ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
5: Mama Dolls
6: ni. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró lo ororo mama doll loni
7: se gbadu adaba
8: mo gbadu adaba
9: mo gbadu adaba

0: care. O le ra phone, television, ẹrọ amuna wa tun lo agbara itan run. Aga ti opolopo awon nkan miran. Sanwo di die laisi ele wo lori oja to ba lodo wa. Download CDK lori Play Store ati Apple Store.
1: Ile ise wa wa ni Danco Plaza, Ajilosun, Lebe Olomotos. Ladojuko Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ele pe 0707 484 3351.
2: CDK, sori eje, gbe aye
3: rorun. Ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol se fi dùn tí o lè gbàdé rárá.
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
5: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
3: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn.
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
3: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
7: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
3: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
7: Mamadol ni.
3: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
8: Here you go there.
9: Mom, you didn't add milk.
8: No need to. Taste it and see why.
9: Wow, but how?
8: Is it milky?
9: Yes.
8: Is it creamy?
9: Yes.
8: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
9: I love it, Mommy.
10: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
11: Milo. Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
12: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni, nípa 24/7 Abba Mixure, kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo, àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé, 24/7 Abba Mixure, kò lọ tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù, lọ́gán lọmọ ọkùnrin abádúró tán, tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀, ìwé àtegbò la fi pèlò rẹ̀, àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà, ó da alágbò ara, 24/7 Abba Mixure, láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà, ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure, gbogbo ìgbà ìjàwá ìjà òsì, always guide me.
13: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
14: Ẹ ṣeun olóòtú, ẹ kú ohun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare. Atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn yẹn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, wọ́n máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
2: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
2: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
5: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
2: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
6: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
2: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
6: Mamadol ni.
2: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.

ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: 106.9 FM. Peace of a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: jẹ́ o ti ń pọ ǹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára ọ̀rọ̀ ọlọ́run tí ń sàn àrà èyí tí ń pa igi kédàrí ìyá pàdé prophet dr tunde fayeun ti ìjọ godly elizabeth abeola global ministry behind comprehensive health center ìsàkúnmí kàrí àkókò lórí àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ thursday laago márùn-ún ìrọ̀lẹ́ pé 08062436989 08062436989 jésù ni olúwa.
1: Gọ́ ni fún bàbá àti fún ọmọ àti fọ́lọ́rẹ̀ mímọ́. Ayáyé Ọlọ́run àìkú ìwọ la gbé ga torí pé ìwọ ni Ọlọ́run. A dúpẹ́ fún wákàtí yìí, a dúpẹ́ fún àkókò yìí, a dúpẹ́ fún ìṣẹ́jú yìí, a sì dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti àrígbà. A sọ wípé o ṣe gba ọ̀pẹ wa.
2: Àmì.
1: Torí pé kò sọ bàbí rẹ gba ẹ̀yìn wa.
2: Àmì.
1: Torí ohun tó ló ṣe náà ló ṣe. Alágbára ayé kan ò sí tó lè dá ọ lọ́wọ́ dúró. Ọ̀nà tó lóòótọ́ lóòótọ́. Ipa ayé kan ò sí tó lè dì ọ lọ́nà. Májẹ̀mú tó ti dá dandan ni kó wá sí ìmúṣẹ. A gbé ọ̀gá gba ọ̀pẹ wa.
2: Àmì.
1: Olórí ogun tí ń bẹ lóde ọ̀run gba ẹ̀yìn wa.
2: Àmì.
1: Ìwọ lọ́lọ́run àrà tí ń ṣohun àrà gba ọ̀pẹ wa.
2: Àmì.
1: Bàbá a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ bá wa sọ̀rọ̀.
2: Àmì.
1: Bá wa pàdé.
2: Àmì.
1: Fọ̀hún ńlá.
2: Àmì.
1: Bá wa sọ̀rọ̀.
2: Àmì.
1: Bá wa pàdé.
2: Àmì.
1: Fọ̀hún ńlá.
2: Àmì.
1: Bá wa sọ̀rọ̀.
2: Àmì.
1: Jẹ́ kí ọ̀run ó ṣí.
2: Àmì.
1: Jẹ́ kí ọ̀run ó ṣí.
2: Àmì.
1: Jẹ́ kí ọ̀run ó ṣí.
2: Àmì.
1: Àánú rèé jẹ́ ó sọ̀rọ̀.
2: Àmì.
1: Àánú rèé jẹ́ ó sọ̀rọ̀.
2: Àmì.
1: Bàbá àánú rèé jẹ́ ó sọ̀rọ̀.
2: Àmì.
1: Ilẹ̀kùn tí ń jà fúnni ní ọ̀nà téyàn ò lérò ó yá jẹ́ ó jà fún wa.
2: Àmì Jésù.
1: Májẹ̀mú tí ń jà fúnni lọ́nà téyàn ò lérò jẹ́ ó jà.

0: bí kàrí àkókò. Bàbá tí ń bọ́ mi, màmá tí ń gbọ́ mi. Ó kan tí mo fẹ́ kó yé yín ní àṣálẹ̀ ni wípé ọ̀rọ̀ ìyeyè ìwọ̀la tún rán mi sí lónìí o. Bó bá sì tẹ̀lé tó ń mulò, ó rí ẹ̀rí ńlá jẹ́. Bàbá bá tẹ̀lé tá a bá mulò, ìyípadà rere yóò ṣẹlẹ̀. Ọkú tó ń gbọ́ mi yìí, màmá tó ń gbọ́ mi yé. Bó bá tẹ̀lé tí wọ́n náà ṣe bí ó ti tọ́, ó rí wípé ọ̀rọ̀ rẹ yóò padà já sí ọpẹ́. Kí lo náà tí a fi rán mi sí ọ? Òun náà ni wípé ṣe àtúnṣe kí ó tó pẹ́. Bàbá ṣe àtúnṣe. Ṣé ẹ yóò rọrùn lónìí láti sọ wípé o ṣó ni, àjẹ́ ni, ẹnìkan ló ṣe mí, o ṣó ni wa ni ò jẹ́ ń gbádùn? Bẹ́ ẹ bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo o ṣó, pariwo àjẹ́, àtúnṣe ni wọ́n nílò láti ṣe. Ẹ ṣà, Yorùbá bọ̀ wọ́n lóbìnrin ṣọ̀wànù ó lóun lórí ọkọ. Ẹ jẹ́ kíyèsí níbo ló yẹ kéèyàn ti ṣe àtúnṣe tí ò ṣe àtúnṣe. Bàbá mi a máa sọ wípé tóbi ti wà lára obì kó tó sọ wípé ejò ló gùn. Ẹ kíyèsí bàbá, kóríta wo ló yẹ ká ti ṣe àtúnṣe? Màmá, ìkóríta wo ló yẹ ká ti ṣe àtúnṣe? Ọkú tó ń gbọ́ mi yìí, níbo ló yẹ kó ti ṣe àtúnṣe? Ṣé ẹ mọ̀ wípé ènìyàn onítajà erùpẹ̀ kó mọ̀ gbowó òkúta? Ohun tẹ́nìyàn bá dẹ̀ gbìn, òun ni yóò ká. Àgbàlagbà tó dé erú sójú sánmọ̀ ni, ó di dandan kó náà kẹ fún. Mọ̀ wípé kí ló gbìn tó wá ronú pé àti ká rẹ̀ wá bọ̀ lẹ́rù? Má gbàgbé, gbogbo ohunkóhun tí ẹ̀dá bá gbìn láyé, àyàfi kó ṣe àtúnṣe kó bẹ Ọlọ́run fún àánú, ó ní àbọ̀ òní jẹ láyé. Dádì, ọ̀pọ̀lọpọ̀ ń pariwo àìrí jẹ, ọ̀pọ̀ ń pariwo àìrí mu. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sunkún àìrí náà, ọ̀pọ̀lọpọ̀ ló ń sunkún àìrí lò. Àmọ́ ẹbí wọn dáadáa pé bó ló ṣe rí bẹ́ẹ̀? Níbo ni wọ́n ti ṣì? Àtúnṣe ló yẹ ká ṣe, ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣe, òun ni ìpele ìdájọ́. Wọ́n kùnà láti lọ sí ìpele àtúnṣe. Bíbélì sì sọ fún wa wípé bí ẹ̀yin bá fẹ́ nínú ìwé Ẹ̀sẹ̀ orí kìíní ẹsẹ̀ kọkàndínlógún, tí ẹ sì gbọ́ràn, ẹ ó jẹ ère ilẹ̀ náà. Bàbá, mo sọ fún àwọn èèyàn ibi tó wà ère ń bẹ níbẹ̀, agbègbè tó ń gbé ère ń bẹ níbẹ̀, àdúgbò tó wà ère ń bẹ níbẹ̀, nínú ẹbí tá a ti bí ọ ère ń bẹ níbẹ̀. Àmọ́ wá kù sórí kinní kan, ìgbọ́ràn ni. Láì jẹ́ wípé o gbọ́ràn dáadáa bàbá, màmá láì jẹ́ wípé o gbọ́ràn dáadáa, ohun tó máa ṣòro ni láti sọ wípé mo kọjá sí ìpele tó kàn. Ó máa jẹ́ bí ohun tó nira láti nawọ́ mú ohun tó tẹ̀lé. Ó máa jẹ́ bí ohun tó dánilágara láti sọ wípé ohun tí ọ̀rọ̀ ayé mi gbá mú mo ti gbá mú, ohun tí ọ̀rọ̀ ayé mi bèrè fún mo ti dì mú. Ó máa ṣòro lọ́pọ̀lọpọ̀. Bàbá, ohun tí mò ń sọ ni wípé yóò ṣe àtúnṣe, lọ ṣe àtúnṣe níbi tó yẹ lónìí. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ fún wa Ẹ̀sẹ̀ 24. Pẹ̀lú láti ẹsẹ̀ rẹ̀ káàrò, kí ló sọ?
1: Ilẹ̀ pẹ̀lú sì di àìmọ́.
0: Ilẹ̀ di àìmọ́, bóyá ká láti ẹsẹ̀ kìíní kẹwòó. Yes.
1: Kíyèsí.
0: Kíyèsí.
1: Olúwa sọ ayé di òfo.
0: Olúwa ló sọ ayé di òfo. Ṣé ẹ wá mọ̀ wípé Samuel Eli sọ fún àwọn ọmọ rẹ̀ wípé bí ènìyàn méjì bá ń jà, onídàájọ́ a bá wọn dá sí. Àmọ́ bí ènìyàn bá kọlu Ọlọ́run, ta ni ó ṣìpẹ́ fún? Kíyèsí dára bàbá. Ó ní kíyèsí, ayé tá a wò yìí, ó di òfo. Yes.
1: Ó sì sọ ọ́ di ahoro.
0: Ọlọ́run ló sọ ọ́ di ahoro, kì í ṣe àjẹ́, kì í ṣe oṣó. Bàbá, kíyèsí dára. Ṣé ẹ rí nígbà tí ìbáṣepọ̀ ìwọ àti Ọlọ́run bá ti di ọ̀tá, ó ti di dandan kí ogun wọlé? Ó ní ẹni tó já ọgbà ni ejò ó bùṣán. Bàbá, lọ kíyèsí lónìí, níbo ló ti ṣílẹ̀kùn fún ogun tó ń jà ọ? Màmá, níbo ló ti ṣílẹ̀kùn fún ìjì tó wọlé? Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn kì í fẹ́ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ máa ń dá ara wọn láre ni. Bẹ́ẹ̀ sì rèé, a kò lè gan Ọlọ́run. Ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn ìwé mọ́ sọ, òun ni yóò ká. Bó tiẹ̀ wá fúrúgbìn ẹkún, kò ṣeé ṣe kó lọ máa ká ẹ̀rín. Bọ́mi sà, ìyá tó pa ọmọ rẹ̀ lẹ́kún tó na ọmọ tọmọ sunkún, ìjẹ́ mọ̀ pé ìyá náà ò lè bú sẹ́rin.

0: nítorí wípé ọmọ ti ń sunkún lára kan ìyá tó ná kíyèsí lónìí bàbá kíyèsí lónìí mọ̀mọ́ lọ kíyèsí ara nínú ìrìnàjò rẹ lónìí olúwa ló sọ ayé di òfo ó sì sọ ilẹ̀ di àìmọ́ yes.
1: ó sì yí ipò
0: ó yí ipò
1: ó sì tú àwọn
0: ẹ mọ̀ túmọ̀ rẹ̀ lọ́tún ló sì níwá lẹ́yìn kò síbì kan tó lè yí sí ẹ ṣàṣẹ àríbì kan tẹ̀dá kan lè sá sí mọ́lọ̀ lọ́wọ́ bó bá lọ sínú ọ̀gbun lẹ́fítíánì ńbẹ̀ńbẹ̀ bó wọnú ihò ilẹ̀ òjò lá ńbẹ̀ńbẹ̀ gbọ́mí dára sà bó bá sá lọ sí sánmọ̀ yóò já ọbọ́ bó bá dúró lórí ilẹ̀ aláìyá ẹ̀ka àkótí ìtìsẹ́ olódùmarè ló dúró sí wọ́n gbọ́mí kò sí àbújá kan lọ́rùn ọ̀pẹ kíyèsí ara lónìí bàbá màmá tó ń gbọ́mí yìí kíyèsí ara ṣe àtúnṣe yẹs.
1: ó sì tú àwọn olùgbé inú rẹ̀ ká.
0: ó tú wọn ká kí ló fọ́ tọwọ́ rẹ̀ dànù bíbélì sọ wípé ó rìn ẹ̀yìn tí fúrúgbìn púpọ̀ ẹ mú díẹ̀ wá sí ilé nígbà tẹ́ ti mú díẹ̀ ń délé tán ó ní mo tún fẹ́ ẹ dànù ẹ kíyèsí ó ní ẹni tí gbowó ọ̀yà ń gbà á sí ajá dí àpò gbogbo ìwádìbò ló ṣe rí bẹ́ẹ̀ ó nítorí tí ilé tòun tó dahoro ni jáde ṣe àtúnṣe mọ́mí ṣe àtúnṣe lọ kíyèsí ìrìnàjò rẹ pẹ̀lú ọlọ́run ìwọ ló sọ pé tọlọ́run ò jà bọ́lọ́run bá dá sí ṣé wàá lè dúró ìwọ ló ní tọlọ́run ò lé bí ọlọ́run bá dá sí ṣé wàá ṣàrọ̀ ẹ lọ́rùn ìwọ ló ní àìkò mọ́ta ìtò ní ò mọ́ta yìí ó mọ́ta ju bó ti lè rò lọ yẹs.
1: yóò sì ṣe. yóò ti rí fún àwọn ènìyàn. bẹ́ẹ̀ ló rí fún àlùfáà.
0: bẹ́ẹ̀ ló kò yọ àlùfáà lẹ́ o àlùfáà tí ò bá ṣe àtúnṣe òun náà ó jẹ́ ń bẹ̀. okun ni a pè é tí ènìyàn bá fúrúgbìn ó di dandan òun ló mọ ká yẹs.
1: yóò ti rí fún ìránṣẹ́kùnrin.
0: bó ti máa rí fún ìránṣẹ́kùnrin.
1: bẹ́ẹ̀ ló rí fún olúwa rẹ̀.
0: ṣe wá rí wípé kárílé lọ̀rọ̀ yìí. bíbélì sọ pé bó ti máa rí fún ìránṣẹ́kùnrin bẹ́ẹ̀ náà là á rí fún ẹni tó gbà sílé bẹ́ẹ̀ náà là á rí fún ẹni tó ránṣẹ́ ṣèbí bí ẹni nígbà tó bá kán sójú ló máa kán símú. gbọ́mísà òróró máa ń ṣe látòrí dé lọ sí ẹsẹ̀ ni bó bá ṣe rí fún ìránṣẹ́kùnrin láṣẹ rí fún olúwa rẹ̀ ní tó bá jọ ká bá jẹ kò lọmọṣẹ́ máa gbà ẹ kíyèsí lónìí bàbá ṣe àtúnṣe kí ló mú kí ogun yí lépo kí ló mú kí baálé ilé àti àwọn ọmọ ilé wọn yàtọ̀ síra wọ́n ṣe wá dàbí àparò tó wà lójú kan ìrìn àjò oníkálukú ni kò yẹ̀ wò yẹs.
1: yóò ti rí fún ìránṣẹ́bìnrin bẹ́ẹ̀ ni fún olúwa rẹ̀
0: yẹs.
1: yóò ti rí fún olùrà
0: bó ṣe rí fún olùrà
1: bẹ́ẹ̀ ni fún olùtà
0: bẹ́ẹ̀ ló fún olùtà ẹ̀sà nígbà tí olùrà ò bá lówó lọ́wọ́ bó olùtà ṣe máa tà bó ṣe wọ́n gógó nílé ló wọ́n kó gólókò dádì bó ti rí fún olùrà bẹ́ẹ̀ ló rí fún olùtà ẹnìkan ò jẹnìkan láyò pa ẹnìkan ò ju ẹnìkan lọ ẹ kíyèsí lónìí bó ti rí fún olùrà bẹ́ẹ̀ ló rí fún olùtà ẹ àwọn ní ìgboro yìí ò rẹ́rìn bí ò ti rẹ́rìn nílé náà ló rẹ́rìn lóko ẹ kíyèsí ara dáadáa ẹ jẹ́ ká ṣe àtúnṣe lónìí níbi tó yẹ kí ló mú kí gbogbo ẹ lé ẹ olórí ni ọmọ ìrìnsẹ̀ ni tọmọ ìrìnsẹ̀ gan pọ̀ ju tolórí lọ oníkálukú wa ni kó ṣe àtúnṣe ká pé àjọ tó ní ìrònú dáàdì wo níbo lèmi gan ti ń ṣe kí ni mò ń ṣe tí ò bọ́ sí ìgbésẹ̀ wo ni mò ń gbé tí ò dùn mọ́ ọlọ́run nínú yẹs.
1: bí ó ti rí fún àwọn ẹni.
0: bó ti rí fún àwọn ẹni.
1: bẹ́ẹ̀ ni fún àtọrọ.
0: ṣe ti gbọ́ báyìí ṣèbí àwọn ẹni ẹni tó fẹ́ ya ẹ ṣèbó ní lọ́wọ́ ló máa fún wọn tó fẹ́ lọ yá lọ́wọ́ ẹ bí ò bá sí lọ́wọ́ ẹ tó fẹ́ fún yàn ni ẹ jẹ́ ká ṣe àtúnṣe ó ní bó ti rí fún àwọn ẹni bẹ́ẹ̀ ló rí fún àtọrọ bí àwọn ẹni ò bá ní lọ́wọ́ àtọrọ lè rí nǹkan gbà kí tó bá ṣẹ́kù náà á pè yẹs.
1: bí ó ti rí fún àgbà èlé.
0: bí ó ti rí fún àgbà èlé.
1: bẹ́ẹ̀ ni fún ẹni tó sọ èlé fún.
0: dádì ẹni tí ò ní lọ́wọ́ tó ló fẹ́ lọ gbowó ẹ dandan lè ní ni ó gbowó mi kí tó bá wà lọ́wọ́ ẹ ló máa fún ẹ bí ò bá ti sí kò sí náà ni ẹ jọ máa fà á náà ni bó sì dé kóòtù náà wọn ní kó máa san díẹ díẹ ó lè torí ilé ipá ẹ bó ti rí fún àgbà èlé bẹ́ẹ̀ ló rí fún ẹni tó sẹ èlé fún ni bẹ́ẹ̀ ló rí bákan náà ló ṣe rí wọ́n ní bọ́ọ̀bù lọ́bọ́ ṣe sorí tó èèyàn kí ò sorí bẹ́ẹ̀ ẹ kíyèsí ara lónìí bàbá àtúnṣe ni ká béèrè fún káyílé lọ̀rọ̀ tó wà ńlẹ́yẹ kò rọ nílé kò rọ àlejò bẹ́ẹ̀ ni ilẹ̀ náà ni ó rí bẹ́ẹ̀ nítorí pé a ní láti padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa kristi pè wá lónìí ìwé orí wa yẹn ó ní kristi pé wá lọ san lóru ní àárín irun mi ayé lójoojúmọ́ láńgòhùn rẹ we pe Christian tile me ari e je ka tele olugbara lo ni ka pada ka se atunse o pe me o pe wa lo tantan o kigbe wi pe pada te ba mo wi pe yo rorun bo ti pade pe ti eru leti odo gbogbo ila kaka pe ti eru nigba to fi Jesu le e sa o folo mo nigba to ma dodo won leti odo o ni eyo mo nje ti lo je aro won ni nda o a o ni ni je be o ni e ma bo e mu die ni eja te pa iwa won si fun won ba eyin na nile won ba akara won si ba eja tan ti sin lori na e kiyesi gbogbo to nla kaka to tori e ba ye je yi en to wa lowo oluwa ni o so ninu Matthew 6:33 wi pe koko wa ijoba olorun na ati ododo re eyoku ta wa kiri yi baba temi ati re fi ti patipa wa kiri jo mo pa afikun ni wa gbo mi sa baba mi a ma so wi pe ti toju ipon o ba yo ni teyin ko le yoyan eni to raja to ni de pa fe ni si ohun ramo oju lowo oja to ra to lo nja fe ni ni a kiyesi dada loni baba nje ni bole me ati re ti si e je ka para sodo olodumare e je ka sa atunse loni ka ko esu ati se owo re sile ko ni ka lu ku ko ronu piwara yes
1: ile yo di ofo patapata
0: o ni ile yo di ofo ko to di po di ofo patapata e je a se atunse won ni pa sa ofura o jana aja ofura aja yeji o wa ni to ni labor court ti o ba funra o di dandan bayi o le akole mo lara baba e kiyesi to so o ni ile gan fun ara yo di ofo patapata yes
1: yo si baje patapata
0: ile yi ani yo baje patapata yes
1: nitori oluwa ti so oro yi
0: kese niyan lo wi o oluwa lo wi oluwa lo wi ija to wa le ija oluwa ni dadi se ije oluwa lo n ba oja ni bolo ti kolu eleda mami bolo ti kolu olorun oku to n gbọ mi ati to n gbọ mi nibo ni wo ati olorun ti kọlura tete se atunse lori ko to di po pẹju se atunse ki ojo o to lo yes
1: ile n sofo o si n se
0: ile ta wo yi bibeli so fun wa wipe dadi bo ti n gbe to ko mu ikore wa o ni ile yen n sofo ara o tule bawo ara se fe tu eni to n gbori ile o ni ile n sofo ile yen de wa n sa yes
1: ayeru o si sa
0: ayeru aye si sa so ti wa riba iwo na ri bo ti jaun yo bo ti jaun to na ko si yato bo ti gbin to ko si kore to toju to koju osun in to gbin ati to mu jare boya na yato sira won ayeru aye sa yes
1: awon
0: eni giga ile njoro àwọn ènìyàn tá a pè ní ènìyàn gíga tá a ní lágbájá ti mókè tí wọn ti dípò kan máa pọ̀ sí dádì ìwọ náà wò ó ẹni tó lówó láàrin ládùúgbò yìí ń kọ́ ṣóṣì ní lónìí àwọn ẹni gíga ilẹ̀ wọn ń joro ojoojúmọ́ ni wọ́n dínkù ojoojúmọ́ lọ́nà wọn lọ́la ń dínkù àwọn tá a pè lẹ́yìn wọn ń wọlé ṣe lójoojúmọ́ ni ilé ọládẹ ìṣojoojúmọ́ fojoojúmọ́ dahoro ó mọ̀ lágbára o yes
1: ilẹ̀ pẹ̀lú sì di àìmọ́ ní abẹ́ àwọn tí ń gbé inú rẹ̀.
0: Ilẹ̀ fún ara gan wa di àìmọ́ lábẹ́ àwọn tó ń gbé inú ilẹ̀ àwọn tó ń gbé inú ilé àwọn tó ń gbé inú ìlú ìlú gan ti wá kọ́ ẹ̀yìn sí wọn báyìí ilẹ̀ tí wọ́n tẹ̀ ti wá dé ìwọ̀ mọ́ wọn lára dádì lọ ṣe àtúnṣe lónìí mọ̀mọ́ ó pààyàn lẹ́kún ẹnìyẹn sun ẹkún kíkorò ó fi ṣépè ó ṣe padà sọ́dọ̀ ẹ̀ kó lọ bẹ́ẹ̀ yálà bàbá rẹ ni tàbí ìyá rẹ ẹlẹ́dà ọmọ mi ló ń na òbí ẹ ló ń jẹ òbí ẹ níyà nítorí pé ó pa wọ́n tì nígbà tí wọ́n nílò ẹ̀ jùlọ bàbá bíbélì jẹ́ kó yíwa pé ẹnikẹ́ni tí kò bá pèsè fún ilé rẹ̀ ó ṣá ìgbàgbọ́ ó tẹ̀tú burú ju aláìgbàgbọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ baálé ilé lónìí àdáńtàmọ́dáńlé ni wọ́n o wọ́n ti jẹun wọ́n ti yọ̀ǹta wọn àrẹ tí bí ìyàwó àtọmọ máa jẹ ó wá ní sẹ̀hún dàrú ìwọ kọ́ ló da sí ara ẹrú ni nígbà tó pe àwọn ọmọ ọlọ́mọ wá sáyé tó bójútó wọn jẹ́jẹ́ wọn náà jòkó sóde ọ̀run tó ní kan máa bọ̀ ọlé ayé wọ́n wá délé ayé táwọn wá pa wọ́n tì iṣẹ́ rẹ̀ wá ń dàrú wá ní ayé ló ṣe ayé ò ṣí ẹ lọ ṣàtúnṣe ẹ gbọ́ mi dáadáa sa ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí tí ìrìnàjò wọn dàrú ìyá wọn bẹnu lé bàbá wọn bẹnu lé ibi ló lù wọn pa lọ bẹ́ẹ̀ sì rèé fún ìdádì náà ṣe nígboro ó sì lówó lọ́wọ́ ọjọ́ wo ló gbúrò bàbá tó bí ọkàn yìí ọjọ́ wo ló gbúrò ìyá tó bí ọkàn yìí o ti gbagbe wipe oku ki gugugu ko mo nibi kan ta ti fa bo eleda awon wonyi lo wa ta ko lo wa laye ni se o aye ododo re baba mama ti gbo mi aye odi odo re oku ti gbo mi aye odi odo re se atunse nibi ti o ye oji owo oga to oga to ko to gba sise to ba sise o gbe owo o gbe sa lo o wa ro po fe fila fa gbo mi dada ba lo ba lo abonbo nje o mo wipe ẹni tó pa lẹ́kùn yẹn lẹ́dọ̀ àti ẹ̀ náà ò ní padà òun náà yóò mọ múra ẹ̀sán bíbélì sọ pé tèmi ní ẹ̀sán èmi ó sì gbẹ̀sán lọ tún bá níbi tó ti ṣì lónìí kó tó mọ sọ wípé oṣó ni àti àjẹ́ ni gbọ́ mi dáadáa sà wọ́n sọ fún ẹ wípé kò wá wẹgbẹ́ kò ṣe ìyàwó kò ṣe ilé ìwọ náà mú ọmọ ọlọ́mọ ò fẹ́ fi ṣe oògùn ètùtù ọ̀la ó dẹ̀ rò pé mo lo ọ̀la ìpẹ́ láyé o rò pé mo fi rọrùn lò ó kò ṣeéṣe bí èṣù bá ti fún ẹ nífìlà ó máa gborí ẹ dání ni bàtà èṣù ní ẹnìkan kì í lò ó gbò lọ kíyèsí ara lónìí bàbá ṣe àtúnṣe lọ ṣe àtúnṣe níbi tí ó yẹ kó tó di pé bọ́ sórí wákàtí náà kọjá lọ lónìí à ń pè ọ bíbélì sọ nínú ìwé Isaiah chapter 58 wọ́n ní kí ara má ṣe dá sí yes.
1: Má ṣe dá sí. Gbé òun rẹ sókè bí ìpè. Kí o sì fi
0: ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n.
1: Àtilé Jákọ́bù.
0: Ẹ̀ṣẹ̀ wọn. Bàbá, èmi náà sọ fún ọ lónìí wípé yà àtúnṣe gba Jésù ní Olúwa àti Olúgbàlà lónìí. Kọ́ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀. Padà sọ̀rọ̀ ẹlẹ́dàá rẹ̀. Ó pè ọ lónìí. Ìwọ náà ṣe bí àwọn apọ́sítẹ́lì ìwọ̀gbá ni. Ìwọ rẹ̀ sọ wípé àwọn apọ́sítẹ́lì ìgbà ni odò Galilee ni wọ́n kọ ilé ọ̀nà sílẹ̀.

0: sin tole yin iwo na ko gbogbo won afa aye yi sile mo gba pe aye la ba o pe boya aye yi na la fi silo ohun do ngbe ko wa mo ya nile aye yi aye mo lo mo baba me a ma so wi pe aye ni romo orun ogbe ke bo wu bo pe titi a fi le lo ni se atunse lo ni ko to pe ju won ni ki so bi a to debo oni kan be la nke si ko to di po bo ko to di po bo sori ko to di pe ko ni atunse mo baba tin gbo mi yi se atunse oku tun gbo mi lowo lowo se atunse ma tin gbo mi lowo lowo se atunse igba lo igba lo akoko na koja lo re iwo na ki sara lo ni se atunse o ni kera mo se dasi fi re koja awon eniyan mi eyan won ati ile jacobu e se won yes
1: ṣùgbọ́n
0: wọ́n wá mi ní ojoojúmọ́ wọ́n kúkú lọ ṣọ́ọ̀ṣì dádì àmọ́ tọwọ́ rẹ̀ yìí ni ò padà tinú rẹ̀ ò padà olùfojúsìn náà ó ṣe olùfọkànsìn bẹ́ẹ̀ olùfọkànsìn lolúwàsìn fẹ́ bàbá yẹn já ṣe àtúnṣe lónìí wọ́n wá mi ní ojoojúmọ́
1: wọ́n sì nínú dídùn láti mọ ọ̀nà
0: wọ́n ní inú dídùn bọ́n bá pe bible study ó ti dé bẹ́ẹ̀ bọ́n bá pe pyramidi kò sórí òkè tó ti dé kò sí ìpàdé àdúrà tó òkè ń lọ àmọ́ tí inú rẹ̀ ò padà dádì ẹ̀jẹ̀ àṣẹ àtúnṣe lónìí wọ́n jésù rí lónìí gbà á ní olúwa àti olùgbàlà bọ́n mi dára sà ìwọ ó ṣọ̀kadà àlèbí mẹ́rin ló wà lọ́wọ́ ẹ ó wá lóòótọ́ àkójọ gbọ́ mi dára àkójọ dànù àlè tó kójọ bíbélì sọ pé nípasẹ̀ àjèjì obìnrin lènìyàn fi donísù àkàrà kan ó kíyè sí ni lọ ṣe àtúnṣe níbi tó yẹ lónìí bàbá kí àkójọ kí àyípadà lè wọnú ayé rẹ lọ́wọ́ bí tí ògiri ti ya ìwọ náà ṣe bí ní mọ́yà kó mọ ògiri tó ya gbé ògì yó ṣe àtúntò dá ohun gbogbo padà bọ̀ sípò kí ìwọ náà bá lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé mo ṣe àtúnṣe kókò náà kọjá lọ bàbá má gbàgbé àtúnṣe là ń béèrè fún ọ̀pọ̀lọpọ̀ là ń pariwo ogun tí ogun ò sì gà wá ó jẹ́ wípé olúwa gangan ló ń bẹ nídìí ẹ̀ ó ní ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún ẹlẹ́ṣẹ̀ òun la fi ìṣẹ́ fún ronú rẹ lónìí kó pa ìwàdà yes.
1: bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. tí kò sì fi
0: ìlànà ọlọ́run sílẹ̀ tí wọ́n fi ìlànà ọlọ́run sílẹ̀ àmọ́ nínú wọn ìrọ́ ni bàbá bíbélì wa sọ wípé ó ní wọn tiẹ̀ ń gbà àwẹ̀ yes.
1: wọ́n bèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n máa ṣe nídùn àti súnmọ́ ọlọ́run.
0: wọ́n ṣe nídùn láti súnmọ́ ọlọ́run wọ́n súnmọ́ pásítọ̀ gan-an àmọ́ wọn ọ̀dọ́ lọ́mọ bẹ́ẹ̀ bá ti ń wá favourite pásítọ̀ ni wọ́n ṣùgbọ́n kristi ò sínú ayé wọn kristi dànù ayé rẹ bàbá ó ní kristi ní inú mi ìrètí ògo ó lè sọ oríkè ní ẹsẹ̀ kan kẹtàdínlọ́gbọ̀n ló wí bẹ́ẹ̀ kristi dànù inú ayé rẹ lónìí níbo ni kristi dúró sí ìkóríta wo ni kristi wà nínú ayé rẹ ṣé ìmọ́lẹ̀ kristi mọ́lẹ̀ ó ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó mọ́ bá a ṣẹ̀ sí ọ ìjọ ò mọ ṣẹ̀ sí olódùmarè báyìí torí pé ọ̀rọ̀ ọlọ́run ò gbénú rẹ bàbá padà lónìí gbé ìgbé ayé rẹ lórí òṣùwọ̀n gbé ìgbé ayé tó wu ọlọ́run jẹ́ kí kristi jọba jẹ́ kí kristi jọba nínú ayé rẹ jẹ́ kí kristi rí àyè nínú ayé rẹ yes.
1: nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀.
0: o ti fẹ́ ìrùkùsù kan lọ́run bẹ́ẹ̀ náà ìwọ náà ń wí bẹ́ẹ̀ o tẹ̀ tí wàá sún mi báyìí mi rò pé máa lọ ṣọ́ọ̀ṣì mọ́ dádì olùpọ̀lọ̀ ni ò ṣe dá ara o yẹ́ra ẹ wò nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀ tí ìwọ kò sì rí i yes.
1: tí ìwọ kò sì rí i nítorí kí ni àwa jẹ ọkọ wa níyà
0: kí ló dé ta jẹ ọkọ wa níyà tí ìwọ kò sì mọ.
1: kíyèsí bí ojú ẹwẹ yín
0: ṣẹwa gbọ gbogbo àwẹ tẹlomi gbà lórí òkè kò ní ìtumọ wájú ọlọrun ìfibipanu lásán ni torí àwẹ tí o bá ti gbé ìwà mímọ dání kì í ṣe àwẹ àwẹ tí o bá gbé òdodo dání kò ṣe àwẹ àwẹ tí o bá ti para rẹ mọ kúrò nínú ìrìn àjò ìfẹkùfẹ ayé kì í ṣe àwẹ àwẹ wà fún ìrora ẹni sílẹ ìgbé ayé mímọ ìgbé ayé òdodo ìgbé ayé kò tó ọjà ìṣòdodo kò wu ọlọ́run bàbá gbọ́ mi lónìí lọ ṣe àtúnṣe kí a bá lè gbóhùn rẹ láti òkè wá wo ẹsẹ̀ kẹjọ.
1: nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ́ jáde bí òwúrọ̀.
0: ìmọ́lẹ̀ rẹ bó bá ti gbàwẹ̀ lọ́nà tí ó tọ́ ìmọ́lẹ̀ rẹ abẹ́jáde bí òwúrọ̀ bó bá ti ṣe àtúnṣe bó bá lè ṣe àtúnṣe ìmọ́lẹ̀ rẹ abẹ́jáde bí òwúrọ̀ yes.
1: ìlera jáde kókó.
0: Ṣẹ̀gbọ́ ìlera rẹ máa sọ jáde kì í ṣe tó máa pẹ́ o kíákíá báyìí ni bàbá. Bóyá àìsàn tó sọ ẹ mọ́lẹ̀ báyìí wọ gan mọ̀ nínú ọkàn ẹ pé n tí mo ṣe sí lágbájá ló padà. O ò lè lọ sọ fẹ́ ni ẹ pé lágbájá mo wá jẹ́wọ́. Mo mọ̀ pé mo ṣe lẹ́ dáadáa rí jì mí. O báyìí ni mo ṣe. Owó olówó wà lọ́wọ́ ẹ, ara sì ń ni ọ́, o ṣe dá owó ìpadà. Bó tiẹ̀ tí ní lọ́wọ́ báyìí tó yẹ kó o ti ná lọ bá lágbájá, mo jà ó lè. Owó báyìí tó gégùn sí, torí bẹ́ẹ̀lì sọ fún wa, ó ní ọ̀dọ́ ọmọkùnrin kan tọ ìyá rẹ̀ lọ, à ń pa ara òkè Efraimu tí a pè ní Mika. Òun ló tọ ìyá rẹ̀ lọ pé ìyá mi, ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà owó fàdákà tí a kó lọ ní ọwọ́ rẹ̀ èyí tí ìwọ sọ̀rọ̀ ẹ̀ ní etí mi, tí ìwọ sì gégùn. Tí mo sọ pé èmi kọ́ mo kó, èmi ni mo kó òun rèé lọ́wọ́ mi. Ìyá rẹ̀ sì gbà lọ́wọ́ rẹ̀, ó ní pátápátá mo ni mo ya fàdákà náà sọ́tọ̀ fún Olúwa, alábùkún fún oṣù tí Olúwa ní ọmọ mi. Gbọ́ mi dáadáa bàbá, lọ ṣe ohun tó tọ́, gbé ìgbésẹ̀ àtúnṣe lónìí, kí ìwọ náà ba lè rí ìtàn ayé rẹ kó yí padà. Gbé ìgbésẹ̀ àtúnṣe lónìí, kí àyànmọ́ rẹ kó ba lè fọwọ́ ògo tuntun. Gbé ìgbésẹ̀ àtúnṣe lónìí, kí ayọ̀ rẹ kí ó ba lè kún. Bàbá, mo gbà ọ́ níyànjú láti padà sí ọ̀dọ̀ ẹlẹ́dà rẹ, fi ayé rẹ fún Jésù, bá ní Olúwa àti Olùgbàlà. Lórúkọ Jésù, àyípadà rẹ tó gbé ìgbésẹ̀ rẹ yìí yóò sì mú èso rere wọnú ayé rẹ. Ìtàn ayé rẹ yóò yí padà sí rere, ìwọ náà yóò bá wọn kájọ rere nílé ayé, ilẹ̀ yóò sì mú àsunkún rẹ wá fún ọ. Àtẹ̀mí àti wọ nílẹ̀ alàyè a ò ní sìn lásán. Ilé ológo yìí kò sì ní bọ́ lọ́wọ́ wa. Gbọ́ mi dáadáa bàbá, lọ ṣe àtúnṣe. Ìwà tó yẹ níwájú Olódùmarè, ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn, èrè ńlá ni. Orúkọ tèmi ni Prophet Dr. Tunde Fayẹ̀hùn láti ìjọ Godly FCBA Beulah Global Ministry. Tí olú ìjọ wá kalẹ̀ sí ẹ̀yìn Comprehensive Health Center ní Ṣàkúnmí ní Ìkàrẹ́ Àkókò. Fóònù nọ́mbà mi ni 08062436989. 08062436989. Lórúkọ Jésù yóò dá fún gbogbo wa. God bless you.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
2: On your trap, set.
3: Wọ́n sáré ìje yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbapò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
4: Ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
5: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká láàfin ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
6: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kó wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣayòrò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kẹra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣayòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419.
6: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
7: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí elomi ani eleyin lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baboke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode lari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu se ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le se baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
4: awon mate eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
5: agbori isi lo si je lobe se wo gbo nipa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo eda lenu igbo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Oro Olorun je fe gbo lakoko yin la pe ni oro otito latenu baba wa Oluso Agutan Isaiah Ogunbomehi.
2: Apori oro ti oni ni adura fun igbesoke.
1: Awon oro ti en gbo won yin jale lara awon eko ati ogun ti baba wa Oluso Agutan Isaiah Olufayo bi Ogunbomehi. Fi sile fun iran yi won to wonu ogo ni ojo kokan le logun osu keje odun 2019 leni odun mejile logorin. Gbogbo aye won na fi gbo ti Oluwa ati itoju omo eniyan ni odun 1989 emi mondari won lati ko gbogbo ijo won lati ilu Eko lo ko ago nla sibi pe apostle Joseph Ayo Babalola lodo airan ikeji ara keji ni pile Osun. Won ko awon ile sori ile ti o le ni eka 44 won si jowo re fun ijo apostle ti Christi lofe. Gbogbo ise nla na ni o di Joseph Ayo Babalola University Jabu ati bi adura. Eje ki atati si oro Olorun ti ati gba sile latenu baba wa.
3: John ori kan mo ti fe pe ko ti wa ba mi ka lati bere.
4: John 5:1 downward.
3: Lẹ́yìn kan wọ̀nyí.
5: Àjọ àwọn Júù kan kò. Jésù sì gòkè lọ sí Jerusalem. Adágún omi kan sì wà ní Jerusalem.
3: Adágún omi kan wà ní Jerusalem.
5: Létí ibodè àgùntàn.
3: Bẹ́ẹ̀ni.
5: Tí a ń pè ní Bethesda.
3: Àwọn àgùntàn pọ̀ nbẹ̀. Àwọn àgùntàn wà nbẹ̀.
4: We have a lot of ships.
3: Àgùntàn pọ̀ lérí àbẹ̀ torí ẹ̀ náà pè ní ibodè àgùntàn.
4: Near the ship gates.
5: Tí ó ní ìloro márùn-ún.
3: Ó ní ìloro márùn-ún.
5: Nínú wọ̀nyí lé ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí.
3: Bẹ́ẹ̀ni.
5: Àwọn afọ́jú.
3: Bẹ́ẹ̀ni.
5: Arọ.
3: Bẹ́ẹ̀ni.
5: Àti àwọn gbígbẹ.
3: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n sì ń dúró de ríru omi.
3: Ẹ̀kan ni o lọ́dún kan.
4: Once a year it happens.
3: Once in a year. And you could imagine irú ẹ̀rọ tó máa ní kan wà. Báwo lọkùnrin yìí ṣe fẹ́ ráyè.
5: Nítorí áńgẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà.
3: Angẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà.
5: A sì máa ru omi.
3: A máa ru omi.
5: Lẹ́yìn ìgbà tí a bá ti ru omi náà tán.
3: Tí a bá ti ru omi náà tán.
5: Ẹnikẹ́ni tí ó bá kọ́wọ́ inú rẹ̀.
3: Ẹni bá kọ́kọ́ wọ.
4: The first person that gained entrance.
3: Wá wọ ìjàkadì.
4: You can say the survival of the fittest.
3: Wá wọ báwo lọkùnrin ṣe máa lè ráyè.
4: How will this man make attempts successfully to gain entrance to this pool?
5: Adìyẹ alára dídá nínú àrùn karùn-ún tí ó ní.
3: Akunrin yìí kan wọ̀rọ̀ náà ni.
4: This man was helpless.
3: Èrò ti pọ̀ jù.
4: The crowd was something.
3: Tọ́lá tó dadun tó ń bọ̀.
4: Once you miss it one year, you have to wait for another year.
5: Akunrin kan sì wà níbẹ̀.
3: Akunrin kan wá wà létí adágún náà.
5: Ẹni tí ó wà ní àìlera ní ọdún 38.
3: 38 years ló ti ń ṣàìsàn.
4: Ọdún 38 years he has been down.
5: Bí Jésù ti rí i ní ìdìbúlẹ̀.
3: Bí Jésù ti rí i ní ìdìbúlẹ̀.
5: Tí ó sì mọ̀ pé. Ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
5: Ó wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí.
3: Ṣé o fẹ́ ká mú ẹ lára dá?
4: You want to get well?

0: Dide.
1: Get up.
2: Gbe akete re ki o si ma rin.
0: Dide.
1: Pick up.
2: Dide. Gbe akete re ki o si
0: ma rin. Gbe akete e ko ma rin.
1: Get up. Pick up your mat and walk.
2: Loju kan na.
0: Loju kan na.
2: A si mo okunrin na larada.
0: A si mo okunrin na larada.
1: This man was cured.
2: O si gbe akete re.
0: O si gbe akete re.
2: O si rin.
0: O si rin.
2: Ojo na si je ojo isimi.
0: O a je Sunday.
1: And it was on a Sabbath day.
0: O ri ko ti pe. Ajo kan sa lo ma jo kan loro e.
1: One day shall be one day concerning your matter.
0: Be na le oro okunrin.
1: Dito this is your.
0: Akunrin o wa gbo ojo yen pe.
1: And that man never knew that day was his own day.
0: Ko ma pa Olorun ronu nipa tohun.
1: He never knew God was thinking about him.
0: Iwa na o mo pa Olorun ronu nipa ti e.
1: Dito your humble self.
0: Mo n lo gbadura fun e. Loruko Jesu. Ni oruko Jesu. Ni oruko Jesu. Olorun kankan yo ton fi n pe gbogbo idile ton n be Lorun ati laye. Iwo ton so pe awon orun soro gbo Olorun. Awon ofurufu n fi se owo re han. Sokale wa. Loruko re. Won ni gbogbo ekoko ma wo la ton n be Lorun ton n be laye ton n be nisale ile. Ki gbogbo awon ma jo pe Jesu Kristi lo Oluwa fogo Olorun Baba. Olorun oro. Nipasẹ rẹ lati dahun gbogbo a ko le dahun kankan lẹyin rẹ na gbogbo ta da o. Ninu rẹ ni iyẹ wa iyẹ naa ni imọle ara aye imọle naa mọle laarin okunkun okun naa le bori rẹ. Awọn eyan tọjọ gọrẹ gẹdẹ igbe wọn dide. Ẹ dide fu. Kọ gba kẹtẹ rẹ. Kò sì máa rìn. Toro se be fun alarun 38 years. Asa ni di ko to je ibe yen lo wari mo. Eni to Olorun lowo o se je be yen lo wari mo. Eni to je pe gbogbo awon egbe n seun re ko le seun re o se je be yen lo wari mo. Se ko wa ba wa lara mo ni se ko wa ba oro wa mo ni. Ohun na lese bi ti wa. O ma jo wa o. Regede lojoko. Bo se n woran sare. Ti gbogbo aye n seun re. Ma ja waye wa woran mo. Ohun ta ọta ilese. Tọ ba nkan je. Tọ ni ko ọjọ ko soju ko soko ma si ran lọwọ. Tọ wa ran lọwọ titititititi tọ dabẹ ni pa Olorun o gbọ. Okoko gbọ. Ani ko dide. Gbe akete e. Kò má rìn. Ìrànlọ́wọ́ tó rí tẹ́lẹ̀ tó ṣọ̀wọ́n fún ẹ kọlùwà gbé dìde. Kọlùwà gbé dìde. Jésù olùrànlọ́wọ́ aláìní bàbà. Ọlọ́run ò ní ìrànlọ́wọ́ tó ìbá ràn òun lọ́wọ́. Ẹbí tọ̀hún ní òun kàn ní náà ni wọn ò ràn òun lọ́wọ́. Ẹ̀ẹ́dán bá ràn ẹ̀ lọ́wọ́ ọmọdé. Mo ti dẹ́ sí ẹ lọ́rùn báyìí. Ọlọ́run gbọ́rọ̀ wa rò. Gbọ́rọ̀ wa rò. Ó rí pé àjọkò rẹ̀ gẹ̀dẹ̀. Ó rí pé a ti pẹ́. Wọ́n ló ti pẹ́. Ọ̀rọ̀ ẹ ti pẹ́. Àkàì mọyé nǹkan tó lọ́run ṣe fún ẹ tí wọ́n ti wéṣítì dànù. Wọ́n wéṣítì ẹ sọnù. Ṣé wàá jáwé bí wọ́n ṣe rí ìlọ́ṣẹ́ kó rí? Sẹ́bọ̀ ṣe rí ìlóye yẹ kó rí ní ọkàn tí blessing tọlọ́run fún ẹ láyé ẹ. Sẹ́bọ̀ yẹ kó ṣe rí rẹ̀. Lórí ilé ayé wọ́n dálúwà ìjókòó rẹ gẹ́dẹ́. Dìde kọ́ sí máa rìn. Tálọ́ máa sọ pé Ọlọ́run ò fẹ́ràn òun. Tálọ́ máa sọ pé ó kórìíra òun. Tó bá kórìíra ṣé aṣọ tó wà lọ́rùn ọkùnrin yìí. Ṣé ìyẹn tiẹ̀ tó kí Jésù ló dúró tì? Kádọ́bọ̀ ẹni tí ò tẹ gbaṣọ tó dára sọrùn ni wọn jókòó tì í tó takú tì lọrùn. Ọjà ó sọ̀rọ̀ ẹnu ẹ̀ kò sọ pé pẹnu ẹ mọ́ ọmọ ní kò ọkọ̀ dìde kí ló tún ń wéré gbé rárá o. Ọjà ọrọ̀ ọjọ́ ẹnu ẹ̀ inú wọn náà kún ọ̀rọ̀ wà nínú ẹ tó fẹ́ sọ. Àní kò dìde kó máa rìn. Ẹjọ́ wo lọ́dún fẹ́ máa rò báyìí? Ṣé bọ́n ti bá ẹ̀rọ gbogbo ẹjọ́? Ṣé bọ́ọ̀ lọ́rùn ọ̀ lọ́wọ́ ni? Tí ìbárọ̀ ẹ̀.

0: lọ́wọ́.
1: Ṣé báwọn ará ilé lọ ṣe ẹ bẹ́ báwọn lọ fọwọ́ bọ̀ gọ ẹ báwọn lọ wẹ̀sì gbogbo gbogbo nǹkan tọ́lọ́run ṣe dúkìá ayé tọ́ wẹ̀sì ẹ sọnù tí wọ́n wá dá ẹ ságbada àdánwò tí wọ́n ní kò jókòó sójú kan ṣo. Gbọ́gbà àwọn tó ti sọ pé olè dìde nínú ilé yìí tí wọ́n rọ̀ pé wọ́n ti bàjẹ́ lójú ara wọn kọ́ tó a máa wọ̀ ẹ́ lókèlókè ẹ nígbà tí ọkùnrin ìbá padà délé kí ni wọ́n máa wí nínú ilé wọn. Irọ́ ni tẹnìyàn ṣiṣẹ́ ti Ọlọ́run. Èrò tó tààrọ̀ lórí ẹ yìí orí ara wọn náà máa fi gbẹ. Ọlọ́run wa rọ́nú kó àdá sọ pé kì yóò rí bẹ́ẹ̀. Ẹ tí wọ́n rọ̀ nípa ẹ̀ tí wọ́n rọ̀ pé bóyá o lè lọ síwájú mọ́ yìí ní ìṣojú wọn báyìí ló ṣe máa tẹ̀síwájú. Ṣùgbọ́n tí wọ́n bá dẹ̀ sọ pé kò ní ṣojú wọn kọ́ lu àkọ́mú wọn kúrò. Hallelujah. Ó ti dàgbà tẹni tí ń ṣẹun rẹ. Ó ti tọ́ ṣẹun rẹ. Tó bá dẹ̀ gbọ́ ohun rẹ tó ṣe ló bá ráyé nú. Ọlọ́run á ṣèdájọ́ òun. Ẹni yọ ẹlẹ́nu yẹn. Ẹni sọ pé olè ṣẹun rẹ ní. Tẹ́yìn ọ̀gán bá sọ pé òtún lè tẹ̀síwájú kọ ìtújọ́kọ rẹ́gẹ́dẹ́ ní ẹ̀jì wọ yóò rú ìdájọ́ ẹ̀. Ọlọ́run á ṣèdájọ́ ẹ̀. Ọlọ́run á ṣèdájọ́ ẹ̀. Ọlọ́run á ṣe ìdájọ́ ẹ̀. Ẹnikẹ́ni yóò kò jẹ́. Ọlọ́run tó wọ ọkùnrin yìí sàn má ṣàì wá ìlera ọmọ rẹ sọ. Olúwa wo wọn sọ. Olúwa wo wọn sọ. Àìkò tẹ̀síwájú tí gbogbo ayé ń ṣeun rẹ tí wọn lè ṣe báyé ṣe ń ṣe yìí báyàn ṣe ń ṣe yìí bí kílásímẹ́tì ṣe ń ṣe yìí àìsàn ni olúwa wo wọn sàn. Wọ́n tẹ̀ ti ṣe rí o ṣe ni wọ́n gbà lọ́wọ́ wọn o wọ́n ní kó máa fohun rẹ pìtàn. Orúkọ Jésù ẹ dìde. Ẹgbẹ́ àkété kẹsì máa rìn. Gbogbo ẹrẹ yín tó lọ ọba tó mú ikọ lọ sọ́ni padà lórúkọ Jésù kó lùwà dá padà. Lórúkọ Jésù kó lùwà dá padà. Ó ní nígbà tó lùwà mú ikọ lọ sọ́ni padà wá dàbẹ̀ ní ńláàlà. Lórúkọ Jésù ìkólọ rẹ kọlọ́run mú padà. Gbogbo ẹrẹ ẹ̀tọ́ ti lọ lórúkọ Jésù kó máa tọ̀ ẹ́ wá. Aláàánú ọ̀rùn lọ́wọ́ lórúkọ Jésù kó lùwà gbé dìde fún ẹ. Ó gbé dìde fún ẹ. Ó gbé dìde fún ẹ. Ẹni máa wọ ẹ ṣùṣùn báyìí tó máa ṣàánú ẹ wàá bá pàdé. Wàá bá láàánú pàdé. Wàá rí aláàánú. Gbàdúrà. Ògo ní Fọlọ́run lókè. Adọ́ ẹ̀pọ̀ ò ti gbọ́. Jésù olúwa wa.
2: Tẹ́ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 Tó dúwà bìí sí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmì.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo. Don't say monkey smart, not because of 3-in-1. But now monkey will jump past the eye, they quick see.
9: Don't call me auntie.
8: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron.
9: Yes, sir.
8: Now only the biggest moves go make I see you.
9: I'm fighting, okay?
8: Everybody. nobody come show themselves.
0: Yes, sir. Now 247 drama for Big Brother Niger season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road, headline sponsor, Bet Power, GoTV. Love it.
9: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dọ̀ ṣe fi dùn tí o lè gbàdé rárá?
10: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
9: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
11: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
9: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
12: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
9: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
12: Mamadan ni.
9: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadan ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadan wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadan lónìí.
13: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
14: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
15: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011* or hash or scan the QR code on the pack and you could win big. Buy more, win more.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Dá ọlọ́run rẹ mọ̀, dá ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwásù tó fi ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa mọ́ṣẹ́ bí olùṣọ́ àgùntàn ti ìjọ Noyo God Chapel a wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú ẹgbẹ́ Algon Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Malete Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò dá ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ Ọlọ́run láti ẹnu bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa mọ́ṣẹ́ bí kí Ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
2: Ẹ tí ó gbàgbọ́ tó sinmi lé yóò dájọ́ fífò. Má ro búburú sọ́mọ̀nì kejì o. Otó gbè ló kà o. Má ro búburú sọ́mọ̀nì kejì o. Má kẹ̀gàn mọ̀nì kejì o. Ọ̀gá tó bá ṣiṣẹ́ má kẹ̀gàn rẹ̀ tó pé ipò tó dé ò tí dé bẹ̀. Ọgbọ́n tó dé ò tí ní, ìmọ̀ tó dé ò tí ní, o sì wà lábẹ́ ẹ̀kọ́ ni. Mo dúpẹ́ fúnra ọ̀fẹ́ yẹn pé mi jẹ́ kí èrò bà mí pé mo dúró síbi ẹ̀tọ́ ìwọ̀n bá gbé bèrè síbi kàgbà náà ẹ̀mí mo túmọ̀ rẹ̀ fún ó sì fi yé mi. Ṣùgbọ́n ti bàríà ohun tó gbọ́ ìyanu ni ọ̀rọ̀ tí èmi gbọ́ tí mo múlò ló mú ìyanu wá. Bàbá ò sí ìtọ̀ ìyá ò sí nítòsí mo sì kíyèsí pé wọ́n kò gbà tẹ lọ́rùn mi ó wá kò gbà tẹ lẹ́dàá mi kí ló mú kó lédè wà ní kòtà wà yìí torí pé àbẹ̀rù ọlọ́run àǹfààní ọlọ́run lọ́wọ́ à ń sọ pé mo lè ṣe é nígbà tó bá pé sísì a máa bèrè lọ́wọ́ rẹ̀ sẹ́mẹ́tì wàá mọ̀ pé kàkí lọ́ ṣe kéde ẹ̀mí lẹ́dàá. Tati agẹ́rẹ́sì wípé náà mami tati.
3: Angẹ́lì náà sì yẹ fún un pé.
2: Má bẹ̀rù
3: Màríà nítorí ìwọ rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run.
2: Ojú rere.
3: Wọ́n ti rí.
2: O ti rojú rere. Ìgbà tó o ṣe bí tó o pọ ọmọdé kéyìn lẹ́kún tó o jalè ọ̀gá. Afẹ́lẹ́ ọgbọ́n ti tayọ ìmọ̀ ti tayọ o ti rí jí lọ́dọ̀ Ọlọ́run. O ní kó má bẹ̀rù. Ọlọ́run ní ọkàn rẹ̀ o ní ìwà rẹ̀ o ní ìṣe rẹ̀ má bẹ̀rù torí pé o ti rí jí lọ́dọ̀ Ọlọ́run. Ilé òye ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni à ń sáré bí ẹni pé a lè ṣe fúnra wa láì sàtìlẹyìn Ọlọ́run. Èyí tí a fẹ́ rárá ṣe bolú bá wa dé ṣùgbọ́n tó bá jẹ́ pé àfilẹ́ Ọlọ́run lọ́wọ́ ọ̀nà aṣekí ni ọ̀nà máa là. O lè máa ní káàṣì dání ṣùgbọ́n bó bá fẹ́ náwó lọ́la ọ̀nà aṣekí ni ọ̀nà àlà. Ọlá pèsè rẹ̀ kò ní mú ìnira wá. A tù ẹ́ lára wà á máa gbé Olúwa láì mọ̀ yìí pé ojú rere rẹ tó bá pàdé lọ́dọ̀ Ọlọ́run. Àwọn tó bá pàdé lọ́dọ̀ Ọlọ́run tó gbé wà ẹ̀ka wọ̀ tó gbé wà bàjẹ́ wọ̀ tó gbé wà nílára wọ̀ tó pọ́mọdé kejì lẹ́kùn lójú ó bójú rere pàdé. Àti sọ́nà àti onísòrò ní ìṣòro àwọn ènìyàn má bẹ̀rù Màríà nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ tó jalè tó gbọ́rọ̀ ó ti rojú rere lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Ìyàwó tó bẹ̀rù ọkọ rẹ̀ ó ti rojú rere lọ́dọ̀ ọkọ rẹ̀. Ayọ̀ máa nàtọ́ ni ọ̀gá máa wò ni. Olórí ẹ ló bá jà bó bá fẹ́ sọ̀rọ̀ àdìkù wa mi te fi wa mi fi 20 da sire adiku jelo to be wa mo wo obojire pade afofa wa egbe kiko ani aye lo bi ko se wa sugbon mo birin yi obojire pade dodo olorun bo fe ka ka ko la re ni o bojure pade dodo olorun ni tori pe igbe aye to nbe igbe aye wa mi mo ni ona si ro ko re lati pa se re lati bi olu gbara wa sa aye ogigi to se ko gbo abaye o ba bojure pade dodo olorun ile ti tubo to se igbe aye omo re yo tuba nitori pe ojure to ba pade ti e mene kije tara ogbo olorun ni imo olorun ni oye olorun ni lo ba pade tori pe baba ko di ko fun o sugbon gbo to lo imo to lo iwe re to gbewo lo jire olorun to da sego fígbà tó gbé òun ló gbé olúwa owó tí máa ní bá fi ṣe gbéraga olúwa máa fi fún mi kò yẹ ọ̀pọ̀lọpọ̀ kò dá sẹ́sùn báyìí jáde kí ló ní mo fi gbàdúrà báyìí ìránṣẹ́ kan sì bàbá méjì olówó dání ó pọ̀ lọ́wọ́ rẹ o lè gbàdúrà mọ́ owó ló máa ṣèṣirò kó máa léṣe ni ẹyọ ẹba fún pásítọ̀ lóko ló máa gbàdúrà ẹ̀mí ti jiná ọ̀rọ̀ ẹ̀mí ti jiná òun ló máa sìn òun ló máa sọ̀rọ̀ àyíbára sòótọ́ ọ̀rọ̀ àti ṣòro ó wá ní pé ká máa kẹ́ ọmọdé akẹ́jù nígbà tí ó bá ti wà ṣùgbọ́n nígbà tó bá di pé ọ̀rọ̀ ẹ̀mí ló gbà láàyè ọgbọ́n ọlọ́run ló gbà láàyè ẹ̀mí ìfura ẹ̀mí ìmàyà a máa sọ pé wíwà ọmọ rẹ wíṣọ ọmọ rẹ ìyẹn bẹ́ẹ̀ pé ìwọ nítorí pé bójúre pàdé lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí tó gbà láàyè ní sálákòóso rẹ yóò máa fi darúgbó tó ní yóò máa fi tùbà túṣe ìbí ò nípa ọyà níjọ nítorí pé o ti fojú wa ṣe síwájú ìléèrè lẹfẹ kọ fún mi bọ́sẹ̀ lẹfẹ náà kò jọ mi lójú olúwa ti ṣe fún kó tóó di pé gbéṣẹ́ ẹ̀ lèmi lọ́pọ̀ ṣe gómìnà lẹfẹ bá rìn ni tàbí mísà lẹfẹ bá rìn ọba lẹfẹ bá rìn tíbi ti bá wọn lò bó bá yẹ kó mo gbà wọn láàyè ibi a máa kún máa ti jọyè oríṣiríṣi gbogbo ibi tí mo mọ èèyàn sí máa ti jọyè á ti wọ ìdáná lá ṣùgbọ́n torí pé ẹ̀mí tí mo bá pàdé látọ̀dọ̀ ọlọ́run ojúre tí mo bá pàdé lọ́dọ̀ ọlọ́run kò gbà mí láàyè tó pé ohun tí mo gbọ́ ìtọ́ni tí mo gbọ́ ó yàtọ̀ sí ti ayé bẹ́ẹ̀ bá ti gbọ́ náà láyè sígbà tó bá jóòlù ṣe pẹ̀lú ọgbẹ́ bàbá òtítọ́ ló ń sọ kò mú ìkọ̀bọ́ lọ́rùn ó tó nì tó bá gbàdé ló sọ fún yín ó tó lákàdé ló sọ fún yín torí pé gbogbo ìgbà tí mo rìn àwọ̀ àtàdúrà làjọ rìn kí bàbá ṣe ẹsẹ̀ pé torí pé iṣẹ́ tí mo ṣe ń gbà náà iṣẹ́ ẹlẹgẹ́ ni iṣẹ́ tó wẹ́ pé wọ́n lè gbà ẹ́ sì kí ẹ̀ wọ́n lè gbà ẹ́ sì kí rẹ̀ o lè jẹ́ sí kí ẹ̀ kò ní sí control o lè jẹ́ ẹja kò ní sí control wọ́n wà lẹ́kọ̀ọ́ tó gbọ̀ pákó 9-11 big member 9-11 pàbí lóòdù foundation ọkẹ̀rẹ́kẹ̀ ṣe bí ẹ ẹjẹ mọ́mí sílẹ̀ ni sáyé oúnjẹ fún mi oríṣiríṣi bó bá pàdé mi ò fẹ́ sọ síta tẹ̀pẹ́ ojú ìrìn ọlọ́run tí mo bá pàdé ohun tí mo gbọ́ tí mo bá pàdé ìgbìmọ̀ tí mo bá pàdé olúgbàmílà ojú ìrìn ọlọ́run tí màrẹ́ bá pàdé a ti kọjú sọ́ọ́sì ọlọ́run má bẹ̀rù bójú ìrìn pàdé lọ́dọ̀ ọlọ́run o ti bójú ìrìn pàdé lọ́dọ̀ ọlọ́run àyà ń dá àníkó má bẹ̀rù má bẹ̀rù olúwa wà pẹ̀lú rẹ̀ nígbà tó bá ti dá ọlọ́run mọ̀ ó gbọ́dọ̀ bẹ̀rù mọ́ ayé lè kórè ara rẹ̀ má bẹ̀rù wọ́n lè ṣe má bẹ̀rù tí ẹ ti rọ́ọ̀sì lọ́dọ̀ sọ ọlọ́run ní ọkàn rẹ̀ ọlọ́run yóò gbọ̀ níjà ọlọ́run pọ̀tà lẹ́nu mọ́ ọlọ́run pọ̀ṣọ́ lẹ́nu mọ́ gbogbo bàbá ló ṣe kéde yóò wọlé àsàsì yóò wọlé ètò yóò ṣe kéde yóò wọlé nígbà tí àbá jóni ṣe ọrọ àti mọ ọrọ ọlọrun a ṣe kéde adíṣòro fún wa jíjóni ṣe ọrọ ọlọrun àrídẹni títa yọ nítorí pé ìgbàgbọ́ rẹ ó wà lọ́dọ̀ ọlọ́run ọgbọ́n wà látọ̀dọ̀ ọlọ́run ìmọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run ọlá wá látọ̀dọ̀ ọlọ́run torí pé gbogbo ìwà tó bá hù ẹni mọ́ ní ṣàtọ́kọ rẹ̀ àgbéra lẹ̀ wọ̀ ògbé wà bàjẹ́ wọ̀ 31 ṣàkíyèsí.
3: Ṣàkíyèsí.
2: Ó lóyún
3: nínú rẹ.
2: Wọ́n
3: ó sì bí ọmọkùnrin kan. Wọ́n ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Jésù.
2: Olùgbàlà. Gbogbo alẹ́yin Jésù. Ẹni tó bá gbàgbọ́ ló lóyún Jésù. Nítorí pé àwọn ò rí ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ àgbà ṣókògbé inú wa ó ṣàtọ́kò fún wa àti lóyún Jésù. Àlóyún tó dára àgbéwà ìmọ́wọ̀ àgbóòtítọ́wọ̀ akọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣáà lóyún Jésù.
3: Alleluia.
2: Nígbà tó pé ọmọ ọlọ́run ni ọmọ Jésù ni oyún tó ní ló wà nínú rẹ tó pé ó gbé ìwà mímọ́ wọ̀ ta ni kristi bí bá ṣe ìwà mímọ́ ni ẹni ẹ̀mí ni ìwà tó lóyún jésù olùgbàlà àyígbà tí èmi àti mọ́bítà súnmọ́ra dá bí ọmọ ṣùgbọ́n tí èmi yàtọ̀ sílé títara ìgbà tí mo gbọ́ wàásù mo gba ohun ìgbọ́n mo lóyún ohun tó dára mo sì bi láyàtà nínú ìwà mi nínú ìṣe mi wọn pé jésù gbénú rẹ̀ olùbàdàn ṣékéde ó gbénú wa ẹni tó mutí àti ló gbénú rẹ̀ ẹsẹ àgàgàgbéwè ló gbénú rẹ̀ ṣùgbọ́n ìwọ tí o lóyún ìyìn rere ìwà jésù ló gbénú rẹ̀ ọgbọ́n jésù ló gbénú rẹ̀ ìmọ̀ jésù ló gbénú rẹ̀ má bínú mọ́ onídàríjì ẹ̀kọ́ tí jésù kọ́ wa ni orin lára rẹ ọmọ jésù lélẹ́yìí jésù ṣe kí ni òun pinnu rẹ yóò lóyún yóò bí ọmọkùnrin kan akúrúkọ ìrìn jésù olùgbàlà rẹ yé tó gba gbogbo wàdà ọ̀rọ̀ ẹ̀mí ni ìgbà tó gbà á gẹ́gẹ́ bí ọpẹ́ tí bàbá ìbílẹ̀ kan ọ̀rọ̀ ẹ̀mí ni olóhùn fẹ́ bọ́ olùmọ̀ sọkùn mọ́ lẹ́sẹ̀ oríkò síbi tó lè lọ ọ̀rọ̀ ẹ̀mí lọ́gbàdá ó mọ̀ràn àyò tó ti rí olóyún jésù o si gba to loyun o n bi sita bayi o n fo ipe re sita bayi wo eni to gba mi da wo eni to tu mi sile wo eni ti mo pe ranse wo se to je daye ni emi ti mo ti daburisa wa mo wa mo jesu mo le gbadura fomo mo le gbiyawo se pe ipu kura kura tele ajura lo ni dese ni sugbon leni jesu gbe ni wo jesu o se kini
3: o gbe ni
2: olura pada o gbe ni wo alati se gbogbo o gbe ni wo oba ni olodo o se kini o gbe ni wo aye wa gbe ni wo alafia wa joba wa ma ya so dalu imoda ti okuku nigba ta ba fi sise jesu ni gbe ni wa tiwọn gbàjẹ ọfíìsì ṣe kí lè rẹ pé agiri tí mo tẹ ẹ ṣe onífọ ọmọ nìkejì onífọ aya onífọ ọkọ oṣù lẹmí ìdàlejì oṣù ṣe ìrànlọ́wọ́ tó rẹ kó ṣe paladigbo rẹ ìjọba yẹraye ni ìjọba ìní pẹ̀kọ ni 34.
3: ìgbà náà ni maria wí fún angẹli náà pé èyí yóò àti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin
2: nípa ìgbàgbọ́ bó bá gbọ́ ọlọ́run gbọ́ bó bá gbọ́ ọlọ́run gbọ́ ohun tí mo túbọ̀ láti ẹ̀kọ́ yóò yí ọ pé ìgbà tí ò mọkùnrin ṣèbí ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni kò mọkùnrin rí àdúrà tá a gbọ́ ìgbàgbọ́ ni sáré jésù báyìí nínú ìgbàgbọ́ láti dáṣẹ́gùn nígbà wo láti alágbára èyí ṣe lè rí bẹ́ẹ̀ gbà tí mo mọkùnrin rí gbà tí olúwa ti kojú sí olóore má bẹ̀rù má jàyà nígbà tí o bá ṣe jìnà sí ẹ̀ṣẹ̀ tó ṣe ṣe wà bàjẹ́ ogun ti ṣe ọ̀nà rẹ ó wá jẹ́ ọ̀nà ìyanu o mọkùnrin rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìnira ọlọ́run kò ṣe kí ni kò yé padà ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ ara wa bí a ṣe dàgbà bí a ṣe débi sáde ṣagbára wa ni ṣọgbọ́n wa ni ṣọ́ọ̀mọ̀ wa ni ọwọ́ ọlọ́run ló ti wá ọwọ́ ọlọ́run ló ṣe kíni ló ti wá tó bá sọ pé màá máa kéde màá máa wàásù ọ̀rọ̀ ọlọ́run màá ní ṣó lè rí bẹ́ẹ̀ ṣó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n yé ọlọ́run o ṣe kí ni oyè ọlọ́run nígbà mo ṣiṣẹ́ ara football 45 years o jù sí lẹ́tọ̀ọ́.

0: kilode idadopo adale wa ni mo lati lo gbadura oluwa kilode oluwa fi wo awon eyan mi omo ti o gbe lenu baba ati iya ayan ti e omo to gbe lodo baba nikan ayan ti e omo to gbe lodo iya nikan ayan ti e omo okunrin ti o gbe lodo baba ko le di beru baba elomiran to gbe iya e le control e a ma play game ya fufu iya e ni a ma to iya e ni sugbon baba emi no bia angele na si dahun pe 35
1: angele na si dahun o si wi fun pe
0: emi
1: mimo yo to wa ati agbara ogago yo si ji bo nitori na o mimo ni ti a o ti nu re bi omo olorun ni a o ma pe
0: emi mimo yo to wa kara gbegbe agbe fe mimo be mbo ba to wa ogusise ese ku be mimo agbara ni ogbon ni imo ni meta loko olo baba e mimo e mi mimo yo se kini yo to wa ati agbara oga ogo yo si ji bo nítorí náà ohun mímọ́ yóò ti nílẹ̀ ya ohun mímọ́ nígbà tó di ẹni tó gba ẹ̀mí mọ́ láì ohun mímọ́ yóò bá ti nílẹ̀ jáde wá ohun mímọ́ yóò bá ti nílẹ̀ jáde wá tẹ́ẹ̀mí mọ́ ti wọlé wá táti fi kẹ́ ọ èrò ayàtọ̀ ìmọ̀ ayàtọ̀ ohun mímọ́ yóò ti nílẹ̀ jáde wá ọgbọ́n ọ̀tún yóò ti nílẹ̀ jáde wá òye ọ̀tún yóò ti nílẹ̀ jáde wá agbára ọ̀tún yóò ti nílẹ̀ jáde wá ẹ̀mí mímọ́ yóò ṣe kíni yóò tọ̀ wá agbára ọ̀gá ọgọ yóò ṣe ju wọ́ bí ìyẹn bá lóru ọ̀fẹ́ yẹn gbà kí ló tún kò fún wa náà bá jó lè ṣe àlèrè gbà ẹ̀mí mọ́ kò lè tọ̀ wá nígbà tí a bá gba jésù láàyè tá a nífọ̀ ọmọdé kejì tá a kòrò òjú tá a bara jẹ́ tá a ká ní ọ̀wọ́ lè ṣòrọ̀wọ́ tá a rò bí ayé ṣe rìn ṣùgbọ́n tá a fọkàn lọ lọ́rùn iṣẹ́ ẹ tó ṣe fọkàn sí máwọ̀sí máwọ̀sí bàbá mi yóò sọ ju púpọ̀ fún ọ àìníye ìgbà ọlọ́mọ fi ju ìgbẹ́kẹ̀lé kọ́mọ òde sí ojú ọ̀sẹ̀ méjì mo lè má ní 30 naira dání or 40 naira dání màá sì máa gun mọ́tò káàkiri kò sẹ́ tí máa mọ̀ tó yẹ bá ti wà lé ọlọ́run tèmi lọ́wọ́ rẹ̀.
2: dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ noyogo chapel bí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán a wà ní +7 & 8 àyọ̀ká layout ilé funfun báláú ẹgbẹ́ Agbon hospital òpópónà tó wà lẹ́yìn ìbàdàn grammar school Mandete Ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti lágelú neti 6.7 FM ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó ní bùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ 8.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
2: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadọ̀ ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
6: Ó bẹ tí o sì lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
2: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
7: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
2: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
8: Mọ́mí mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
2: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
8: Mamadọ̀ ni.
2: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.
9: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
10: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
11: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

0: ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Dipsy Monkey Smart, na because it's three near. But now monkey will jump past the eye, they quick see.
7: Don't call me auntie.
6: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for Go TV Channel 49. You still feel follow happenings with Go TV Stream. If you day road. Headline sponsor, Bet Power. Go TV. Love it.
9: Ilé-iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀,
10: ó wá sẹ́wẹ́wẹ́,
9: ó dùn bí lòdòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

ètò òun ni àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tọ́rọ̀ kan níbi tí a ti rí arákùnrin àpáta emerson àti arákùnrin ọ̀kábíyè aliu àti àwọn orí adé àwọn ìbìrà ìyẹn yusuf ojo ló wá fi ìdùnnú wọn hàn látàrí ìṣọwọ́darí àwọn àlàkalẹ̀ ètò tínú ìṣèjọba ààrẹ bọ́lá tinubu nínú ọ̀rọ̀ tiẹ̀ alámòjútó igun ti ìbìrà nínú ikọ̀ gmt nípínlẹ̀ yìí ìyẹn azam ahete silana ìpè báwọn ti ṣe kọrinreke ẹgbẹ́ ọ̀hún ló ṣàfihàn àwọn iṣẹ́ gudugudu méje yàyà mẹ́fà eléyìí tí ìṣèjọba ààrẹ bọ́lá tinubu ń gbéṣe tó ìṣèlọ́lá yìí pé ń ṣe ni ìṣèjọba eléyìí tó wà lóde ní àfojúsùn eléyìí tó túbọ̀ ń tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà síwájú sí lọ́wọ́ ta wà yìí nínú ọ̀rọ̀ tiẹ̀ olùdarí àgbà àjọ gmt nípínlẹ̀ yìí ogunléyè saka yusuf ṣàpèjúwe bí àwọn èèyàn ti jáde lógun lọ́gbọ̀n gẹ́gẹ́ bí eléyìí tó fihàn wípé ń ṣe ní ìṣèjọba tó wà lóde ó ń ṣe dáadáa saka wa rọ àwọn ẹgbẹ́ ìbìrà ọ̀hún láti tẹ̀síwájú lórí ṣíṣe ìpolongo lẹ́sẹ̀kùkú lójú náà ti lè jẹ́ kí àṣeyọrí kó bá yíyan ààrẹ bọ́lá tinubu àti igbákejì rẹ̀ sẹ́tímà nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Wáyé o amòye nípa ọ̀rọ̀ òṣèlú adédọ̀tun adébùnmí tí ló ti ṣe lálàyé pé asòfin tẹ́lẹ̀ rí eléyìí tó ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ondo ìyẹn ayọ̀ akínyẹ̀lú rẹ̀ ló ṣe dáadáa ju asòfin eléyìí tó wà lójú ọ̀pọ̀n báyìí lọ ìyẹn adéníyàn adégbàmírè pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú àti iṣẹ́ àkànṣe adébùnmí tí ló fi ojú ọ̀rọ̀ nẹ́dẹ̀ lásìkò ìpàdé àwọn oníròyìn pẹ̀lú àgbéyẹ̀wò àwọn àkọọ́lẹ̀ àwọn olóṣèlú méjèèjì ṣáájú ètò ìbò tó ń bọ̀ lọ́nà ó ṣàpèjúwe akínyẹ̀lú rẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹni tí ó jẹ́ olùdíje fún ẹkùn ìdìbò àárín gbùngbùn ọ̀hún ló sì jẹ́ asòfin eléyìí tó mọyán lórí jùlọ tí ẹkùn ìdìbò ti pèsè ó ní akínyẹ̀lú rẹ̀ ló fi ipa rere lélẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn iṣẹ́ ní ìjọba ìbílẹ̀ mẹ́fà tó wà ní agbègbè ẹkùn ìdìbò àárín gbùngbùn ondo adébùnmí ti wá bẹnu àtẹ́ lu adégbèmíre látàrí bó ti ṣe ní asòfin ọ̀hún ni kò tiẹ̀ ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè kankan eléyìí tó jẹ́ gbòógì fún ẹkùn ìdìbò náà látìgbà tó ti wà lọ́fíìsì nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà olùrànlọ́wọ́ àgbà fún asòfin adégbàmírè akinlóye bọ́lárìndé tako ọ̀rọ̀ náà pẹ̀lú pé iṣẹ́ eléyìí tí ó ti ṣe lójú gbogbo iṣẹ́ eléyìí tí akínyẹ̀lú rẹ̀ ṣe lọ ní nǹkan bí odidi ọdún mẹ́jọ tó fi wà nípò asòfin ẹgbẹ́ gbogbogbò àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ni láwọn fásitì tó ń bẹ nínú fásitì iléèwé ti fútà ó ló ti fún àwọn aláṣẹ tọrọ kàn ní gbèdéke ọjọ́ méje báyìí lójú náà ti lè jẹ́ kí wọ́n san gbogbo owó àjẹmọ́nú wọn tó jẹ́ ti ọmọ ẹgbẹ́ náà alága ẹgbẹ́ ọ̀hún comrade adébáyọ̀ adérótọ̀hún ló fi ọ̀rọ̀ náà léde lásìkò ìwọ́de eléyìí tí wọ́n ṣe nínú ọgbà iléèwé fútà tó sì bẹnu àtẹ́ lu àwọn aláṣẹ tọ́rọ̀ kàn nípa dídé ẹyẹ sí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ní sísan àwọn owó àjẹmọ́nú tó tọ́ sí àwọn ọmọ ẹgbẹ́ náà adérótọ̀hún ló wá fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ló wá ṣe lálàyé pé àwọn òṣìṣẹ́ ni àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ọ̀hún ó ní wọ́n yọ kúrò lára sísan àwọn owó àjẹmọ́nú fún eléyìí tó ṣe wípé àwọn òṣìṣẹ́ ní fásitì míì ń rí owó náà gbà tó sì ṣe lálàyé pé lárìjà ń tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ alága ẹgbẹ́ ọ̀hún ló wá ṣèkìlọ̀ wípé bí wọ́n bá kọ̀ láti fi gbàánú kan sọ̀jà láti san owó ọ̀hún láàrin gbèdéke ọjọ́ méje eléyìí tí wọ́n fún wọn ló ṣeé ṣe kí wọ́n tún gbé ìgbésẹ̀ mìíràn àti wípé ńṣe ni ẹgbẹ́ ọ̀hún yóò tẹ̀ wájú lójú náà àti lo gbogbo ohun tó bá ní nípa ọ̀rọ̀ òfin láti wá ọ̀nà àbáyọ ẹ̀wẹ̀ igbákejì ọ̀gá àgbà nínú iléèwé fútà lẹ́ka ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n taiwo timothy ló ṣe lálàyé pé àwọn aláṣẹ ló ti ń ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ náà àti wípé ń ṣe ni wọn ò ní fi ẹ̀tọ́ ẹnìkankan dùn pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ tọ̀rọ̀ kan ọ̀jọ̀gbọ́n taiwo wá fi kún wípé fásitì ọ̀hún ni yóò máa tẹ̀síwájú láti fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ ọ̀hún lójú náà àti lè jẹ́ kí wọ́n yanjú gbọ̀ngbọ̀n náà ààrẹ bọ́lá ahmed tinubu ló ti pa láṣẹ fún àjọ efcc láti jẹ́ kí ó gbé ẹsẹ̀ kúrò lórí ìdájọ́ ilé-ẹjọ́ eléyìí tó mú kí ó gbé ẹsẹ̀ lé àsùn ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ààrẹ sì lálàyé pé àjọ òun ló ń ṣiṣẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀

0: òfin ilé ìtòrígbà látọwọ ilé ẹjọ́ ṣùgbọ́n tó ṣe lálàyé pé irú ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó ń wá lásìkò tó jẹ́ wípé ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ ọ̀sùn ọ̀hún súnmọ́ ìtìlẹ̀ tinubu ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló ṣeé ṣe kí ọ̀pọ̀ àwọn èèyàn máa ní lọ́kàn wípé ń ṣe ni ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ń lo ọwọ́ agbára lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n dabarú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà náà. Ó fi kún wípé àjọ ọ̀hún ló sì jẹ́ eléyìí tí ó mọ ṣiṣẹ́ rẹ̀ lálàyé jẹ́ wípé ẹnìkankan ó dúró lé lọ́rùn. Ààrẹ Tinubu ṣe lálàyé pé ń ṣe ni kò tiẹ̀ tí gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó wà lẹ́yìn lórí ọ̀rọ̀ náà látọwọ́ àjọ EFCC ṣùgbọ́n tó ṣe lálàyé pé ìgbésẹ̀ eléyìí tí àjọ EFCC gbé ọ̀hún òun ló mọ̀ dá sí lójú náà ti lè jẹ́ kí ó yanjú gbogbo rògbòdìyàn eléyìí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ètò ìbò náà. Ó wá pa láṣẹ fún àjọ ọ̀hún láti padà sí ilé ẹjọ́ lójú náà ti lè jẹ́ kí wọ́n jámi lórí ọ̀rọ̀ náà pàápàá jùlọ látàrí bó ti ṣe gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn. Tinubu sì lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ara ọ̀nà lójú láti lè jẹ́ kí wọ́n dáàbò bo ìgbọ́kànlé kíkan eléyìí tí àwọn ọmọ ilẹ̀ yìí ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwa ara wa tó sì ṣe lálàyé wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ náà ló ni yóò lọ ní ìrọwọ́rọsẹ̀. Ẹgbẹ́ àjọ EFCC ló ti ṣe lálàyé wípé òun ṣe ìwádìí àwọn ìpínlẹ̀ tó ń lọ bíi 18 báyìí látàrí ẹ̀sùn níná owó nínàkúnà àti ṣíṣe owó kúmọkúmọ. Ọ̀gá àgbà àjọ EFCC Wilson Uwujaren tó fi ojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó dáhùn béèrè eléyìí tí àwọn oníròyìn ta òkòtó rẹ̀ sí i tó sì ṣe lálàyé pé ń ṣe ni wọn ò fi ojú àwọn ìpínlẹ̀ 18 léde. Uwujaren ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún kò ṣe láti má ṣe dárúkọ àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan òun ni láti lè jẹ́ kí wọ́n dáàbò bo ìwádìí eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí lójú náà àti lè jẹ́ kí ìgbésẹ̀ eléyìí tó tún yẹ kí wọ́n lè gbé. Àjọ ọ̀hún ṣe lálàyé wípé ìgbésẹ̀ ọ̀hún àjọ ọ̀hún fi kún wípé àgbà àgbà ọ̀hún ló wá sàtìlẹyìn fún àjọ ọ̀hún tó sì lálàyé wípé ìgbésẹ̀ lè tí wọ́n gbé pàápàá jùlọ nípa bí wọ́n ti ṣe gbé ẹsẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ló jẹ́ ara ọ̀nà pàápàá jùlọ tó sì jẹ́ ara òfin lára ọ̀rọ̀ òfin eléyìí tó wà nílẹ̀ lójú náà ti lè jẹ́ kí wọ́n dẹ́kun mímọ̀nà owó nínàkúnà. Ó ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló kan báǹkì ló kan ilé ìfowópamọ́ àsùn ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ ti ẹyọ kan tí kò sì gbẹ́sẹ̀ lé àwọn mìíràn eléyìí tó kù. Ìwádìí wa ṣe lálàyé pé ìwádìí ló ti bẹ̀rẹ̀ nínú oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ látàrí ìwádìí eléyìí tó ṣe nípa pé ń ṣe ni wọ́n ń ṣe àwọn owó kan mọ̀nàmọ́ná nínú àsùnwọ̀n náà. Wáyé o mínísítà fọ́rọ̀ sí òde nílẹ̀ yìí David Umahi ló ti ṣe lálàyé pé ààrẹ Bọ́lá Tinubu ni yóò parí iṣẹ́ ojú ọ̀nà òpópónà Kàlàbà sí Èkó ní 500 km eléyìí tó ti dáwọ́lé. Umahi ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún lásìkò ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sí iṣẹ́ àkànṣe ọ̀hún ẹ̀ka rẹ̀ eléyìí tó wà ní ìpínlẹ̀ yìí ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní agbègbè ìpínlẹ̀ Ondo. Ó ṣe lálàyé pé iṣẹ́ ọ̀hún ló ń tẹ̀ síwájú ní gbogbo àwọn ibi tí wọ́n ti ṣe àlàkalẹ̀ iṣẹ́ náà. Mínísítà ọ̀hún ṣe lálàyé pé iṣẹ́ àkọ́kọ́ eléyìí tó láti Victoria Island lọ sí abúlé Ẹlẹ́pẹ́ òde wọn ti parí ẹ̀ báyìí nígbàtí àwọn ìsí kejì eléyìí tó wá láti ìpínlẹ̀ Èkó lọ sí Ògùn àti ìpínlẹ̀ Ondo òun náà ti fẹ́ parí lọ́wọ́ ta wà yìí. Umahi wá tako ọ̀rọ̀ eléyìí tí àwọn èèyàn ṣe ń pé ń ṣe ni àwọn iṣẹ́ ọ̀hún ń ṣe ni wọn ò ṣe àti wípé ń ṣe ni wọn ò ṣe àwọn iṣẹ́ náà. Bákan náà ló tún wá ṣe lálàyé pé àwọn àtúntò kọ̀ọ̀kan eléyìí tó ba àwọn iṣẹ́ náà kò ṣẹ̀yìn bí àyípadà ti ṣe bá àwọn tí wọ́n gbé iṣẹ́ náà fún látàrí bí àwọn tọ́rọ̀ kan kò ti ṣe fi wọ́n ti ṣe ń fi ọwọ́ ẹ̀rẹ́ mọ iṣẹ́ náà. Ó ṣe lálàyé pé lára àwọn iṣẹ́ ọ̀nà ọ̀hún òun ni yóò parí láìpẹ́ láì jìnà eléyìí tí yóò túnbọ̀ mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ ní tìbútòrò ilẹ̀ yìí. Wáyé o iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ló ti gbé 100 million naira kalẹ̀ f fun eni yo to bari awon aladari meji to je ti iswap ni lowo ta wa yi won kede oro na latowo awon toro kan papajelo oga gba won abumusa ti won se lala pe awon meji jon iyen toro awon meje jon o ni won tin lowo ninu iwa eleeto ni se pelu didaluru igbesumami ati awon iwa ko to miran won se lalaye pe gbogbo to ba gba la won fi fun bayi papa julo ti won se ro awon toro kan ati awon to ba mo nipa bi awon mejon ti se rin lati le je ki won ta ile ise omo ogun lolobo lojuna ati le je ki won le fi kele ofin gbe won nje benye masen darapo mo wa lati le se radio adaba fm iroyin asalere lati le se wa adaba fm 88.9 akure ta fi kale si lularamo kan ta tin gbon sategun ba ba palade e gbo nipa iroyin ile okiri abala awon amuludun to nti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale.
1: Welcome to Great Springs International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣojú ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
6: Dem say Monkey Smart na because of three near. But now Monkey will jump past the eye they quick see.
7: Don't call me auntie.
6: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
10: Màámi.
9: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
10: yẹn. Hypo kẹ̀.
9: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
11: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
14: Live it, live it, my father.
15: ADABA.
14: ADABA. ADABA.
16: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
17: Ṣé ń gbádùn àdàbà?
18: Mò ń gbádùn àdàbà.
17: Mò ń gbádùn àdàbà.
18: Mò ń gbádùn àdàbà.
17: Ó ń gbádùn àdàbà.
18: Gbogbo wa nà.

0: àṣẹ àti ìtọ́ni Ọlọ́run.
1: Àjọ̀dún ẹ̀mí mímọ́.
0: Holy Ghost Festival. Tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come. Títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀.
2: Ẹ̀mí mi.
0: Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 AM. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kò tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀. Before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí. Nígbàtí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister. Sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀. Tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4. Níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀. Tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́. Níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn. Yóò ti máa kọrin ẹ̀mí. Saturday 5 ni wàsá. Tí olúkúlùkù yóò ti máa ṣe aré ìdárayá dáwọ́ ọ̀dùnnú níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀. Sunday 6 pabambarì àṣekágbá ètò àjọ̀dún. The Passion and Shop for Free. Tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme Hold Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù. Tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Níjọ Royal Church of the Wise Assembly. Lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́. Títí ayé Jésù l'Olúwa.
3: Mo kí ẹ̀yin ènìyàn wa wípé a kú iṣẹ́ òní. A ní ṣàṣedànù agbára Ọlọ́run. Gbogbo òbí tó ń tiraka lórí ọmọ báyìí. Iṣu ọmọ á jiná fún yín jẹ o. Agbára Ọlọ́run a ní ṣàṣedànù. Gbogbo wa ni lájọ máa jèrè ohun tá a fọwọ́ wa ṣe. Gẹ́gẹ́ bí jíǹgù tí à ń gbọ́ yìí báyìí. Ṣé mọ̀ pé Holy Ghost Festival bẹ́ẹ̀ tó bá ti di August báyìí nísìnyí àti bọ́ sí oṣù Holy Ghost Festival. Ẹ jẹ́ a máa prepare ká plan ká prepare ká wá ọjọ́ mẹ́sàn-án yẹn. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Àdúpẹ́ ní ọwọ́ àwọn ètò ìṣètò ààbò. Adúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣe gan. Commissioner of Police, adúpẹ́ lọ́wọ́ yín. Director of SSS, adúpẹ́ ní ọwọ́ yín. Brigade Commander, adúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo Commander Matekun, adúpẹ́. State Commander Civil Defense, adúpẹ́ ní ọwọ́ yín. State Controller Prison, adúpẹ́ ní ọwọ́ yín. Gbogbo ẹ̀yin. Tẹ wà ní ààbò ojú ọ̀nà road safety adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gan pátápátá o gbogbo yín o àti gbogbo àwọn private gas pátápátá ládúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. Akíni mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí lónìí mo ń prepare wa báyìí oṣù tá à ń lọ oṣù kẹjọ oṣù àlejò ni o oṣù àlejò àlejò ohun tó ń retí oṣù tó máa dé nìyí wọn là ń lọ yìí o. Ní oṣù kẹjọ tá a pè ní oṣù August. Mo fẹ́ ka ibì kan fún wa. Jẹ́ ń ka nínú John chapter 8. John chapter 8. Máa wá kà á láti ẹsẹ̀ kẹta. Àwọn akọ̀wé àti àwọn afarisí sì mú obìnrin kan wá sí ọ̀dọ̀ rẹ̀. Ìyẹn lọ́dọ̀ Jésù. Tí a mú nínú panṣágà nígbà tí wọ́n sì mú un dúró láàrin. Wọ́n wí fún pé olùkọ́ ni. A mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe. Ǹjẹ́ nínú òfin. Mose pàṣẹ fún wa láti sọ irú wọn bẹ́ẹ̀ lé òkúta pa. Ṣùgbọ́n ìwọ ha ti wí. Wọ́n ní Mose ti sọ pé irú ẹni bẹ́ẹ̀ o, a gbọ́dọ̀ sọ ọ́ lòkúta pa ni. Kí ló wá wí báyìí o? Kò dẹ̀ síbi tá ti àpọ́ǹtì Jésù gẹ́gẹ́ bí onídàájọ́ o. Wọ́n àpọ́ǹtì ẹ o. Bí kí ló wí? Ṣé ló dàbí kéèyàn kan kankan mú ẹnì kan wá sọ́dọ̀ báyìí ká ní kí n wo ọkùnrin yìí? Pé ó jalè. Pé wọ́n dẹ̀ ti sọ pé ẹ̀ bá ti jalè. Pé ṣènìkan mo sí firing squad kan wá ní kíni mo wí bẹ́ẹ̀ kí ni mo fẹ́ sọ mí ìṣàdájọ́ mi ṣe kóòtù. Bọ̀ wọ́n kàn sọ fún Jésù wọn ní gbọ́ kí ló wí báyìí o. Èyí ni wọ́n wí wọ́n dán wò kí wọ́n bá lè rí ohun láti fi sùn. Ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀. nigbati ṣugbọn nigbati won bi leere sibe sibe o gbe ara re soke o si wi fun won pe eni ti o ba se alaise ninu yin je ki o ko so le okuta o wa ni eni to ba ti mo pe ohun o se one o so le okuta since ti o fi ti so pe ka se be o si tun bere sile o si nko iwe ni ile nigbati won gbo yi won si jade lo loko kan be bere lati odo awon agba titi de awon ti o keyin a si fi Jesu nikan sile ati obirin na laarin nibi ti o ti wa gbogbo won na ko nbe leyo kokan won de rora nlo leyo kokan kaluku nlo le won o wa ku Jesu ati obirin yen nkan okay Jesu si gbe ara soke o si wi fun pe obirin yi awon da ko si enikan ti o da o lebi o wa ro obirin wa ni awon people to mu e wa da se o se eyan kankan to da lebi ni o si wi pe ko si enikan oluwa Jesu si wi fun pe be le emi na ko da o lebi ma lo lati igba yi lo ma de se mo e kankan ti mo mu jade nbe ni wi pe o ni be ni emi na ko da o lebi akori oro mi ni o emi gan o da lebi o gbogbo to wa lokan yin ma bo ore mi ma bo mo fe ba soro die se ori gbogbo to wa lokan yin pata mi o da lebi mi to olu fe se yin mi o da lebi ohun to n se lowo lowo yi mi o da lebi emi na o da lebi nitori mi ki se adajo mi de se pi olohun ti ma fi le da lebi emi na o da lebi ti ba si nkan kan to sele o ni dede ma se be se o le lo nja nja le mi da lebi sori ohun wo pe kilode ti igboro firi be kini kankan lo je ko mo jale mi da lebi sugbon mo kan fe ka bibeli fun e emi o da lebi o sugbon ninu iwe Efeso ori kerin verse 28 je nka fun o ni ki eni tin jale ma se jale mo sugbon ki o kuku ma se laala ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini iba da ki wo ma jale mo jale mo kuku lo ma sise o le ma ba won biriki la sise ma tele won lo ba won carpenter ko tele won o le lo kose owo gan o le tele awon agbe ko ba won sanko owo gan le ma da ko gan ko sise agbe o le wa nkan kekeke ko ma se o le sise weather wa ma fi owo ara re ko fi sise bibeli wa so wipe o ni ki wo gan ki o le ma pin fun iyan ko le ma fun iyan lati inu laala ti e lati inu ogun e o ri wipe ise o le gan sise gan o ri pe ise to lagbara gan o lagbara ju ise awon to fo okuta gan o lagbara ju ma jale mo ati wipe gan njo ti gbo nijo kan ri kan so wipe loni o la fe fun gbaju gbaja olosa igara olosa o le a lo ko le un kigbe kan a fe fun ni ẹbùn ìwúrí lónìí o púpọ̀ òní la fẹ́ fún ní award ṣé o ti gbọ́rú ẹ̀ rí àbí o ti rí nìkan rí kan sọ wípé ṣe rí ilé tẹ̀ ń wò bẹ́ẹ̀ ẹ̀ rí bó ṣe tún yẹn wípé o lè lò kọ ṣé o ti gbọ́ rí rárá gbogbo ohun tó fọjọ́ ayé ẹ̀ kó jọ òfò ló máa ń padà dà bí ti máa ń rí fẹ́ni tí jalè nìyẹn ọmọ mi má jalè mọ́ mi ò dá ẹlẹ́bi o ṣùgbọ́n má jalè mọ́ kúkú máa lọ ṣiṣẹ́ yàgò fún àwọn ẹgbẹ́ rẹ yẹn báyìí sọ fún wọn pé ò ṣe mọ́ ìyá fún wọn má jalè mọ́ kó ń bẹ̀ yẹn èmi náà ò dá ẹlẹ́bi ìwọ tó ń ṣe ibi òun ló ń ṣe á nídi tó fi ń ṣe o lè dédé kàn jí láàárọ̀ báyìí kó ní ibi lókù tó fẹ́ máa ṣe ó gbọ́dọ̀ nídìí tó fi ń ṣe òun fẹ́ ka bíbélì fún ẹ nínú ìwé First Peter chapter 3 waka verse 11 bẹ́ẹ̀ ó ní kó yà kúrò nínú ibi kí ó má ṣe ibi kó máa ṣe rere kí ó máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ òun ló sọ ní nàmbà 11 yìí ó ní sọ fún un pé kí ó yà kúrò nínú ibi kí ó máa ṣe rere kí ó máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nǹkan kan ló fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ kinní kan ló fà á tó fi ń dàlúrú ni kankan lo fa to fin ba joba eni elenikan je kini kan lo fa to fin ba yan je o wa ni ki o ya kuro ninu ibi ki o ma se rere ki o si ma wa alafia ko wa ma le pa alafia mi o da elebi o ni di to fin se be sugbon bi beeli o lo so be pe kin so fun ensin o ni ya kuro ninu ibi ma se mo ma ba teyan je mo ma fenu ba yan je mo ma fenu ba se onise je mo ma fenu boruko oloruko je mo ma danuru mo ma so oro ta mu ogun ta ko ogun sile ma se mo ma se pe mo ma mo oruko oluwo oruko eyan ma mu lo sori oke lo ma gbadura odi mo ma kunle odi lori eniyan mo oni ko ma se be ma wa wa alaafia ko wa ma le pa e ohun to Oluwa ni ki n sọ fun e mi o da elebi o ṣugbọn Oluwa lo ni ki n sọ bẹẹ fun e mo n pada bọ.
0: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́, Holy Ghost Festival, tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ò fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 AM. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering, bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀, before you can hear God speak ńlá kórí ẹ̀, Evangelist Olúwayẹmí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí. Nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio, bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sọ́yẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run ńbẹ̀ tí wọ́n sì tún mọ́ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣe aré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme: Hold Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọ lọ́wọ́ títí ayé Jésù lolúwa.
3: À ń sọ̀rọ̀ lórí wípé èmi náà kò dá ẹlẹ́bi, mi ò dá ẹlẹ́bi. Ìwọ tó ní lọ́kàn ẹ̀ pé o máa gbẹ̀san, mo máa gbẹ̀san o, máa gbẹ̀san, ó tó bẹ́ẹ̀ kó gbẹ̀san. Ohun tí kálukú yẹn ṣe sí ẹ tó fẹ́ gbẹ̀san. Ní agbo ilé yín, ohun tán fojú ẹ rí pé Ọlọ́run bá lè gbé ẹ sókè wàá gbẹ̀san. Nínú ẹni tó ṣe ibi sí ẹ pé wàá gbẹ̀san. Nínú ẹnìkan tó sọ àìdá nípa ẹ wá gbọ́n kò fẹ́ gbẹ̀san. Ẹni tó ṣà wà nínú ẹ̀mí ẹ lọ́hùn kò fẹ́ gba ẹ̀san. Mi ò dá ẹlẹ́bi, mi ò dá ẹlẹ́bi, o tó bá lò máa gbà, náà ò dá ẹlẹ́bi. Àtọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ ka Bíbélì fún ẹ. Bíbélì ni màá kà fún ẹ. Nínú ìwé Rome, ìwé Rome chapter 12, Rome chapter 12, jẹ́ ká ka verse 19 níbẹ̀. Ó wá ní olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú. Nítorí àti kọ́ pé Olúwa wí pé tèmi lè ẹ̀san, èmi ó gbẹ̀san. Ọ̀rẹ́ mi o, kò sí irú ẹ̀san tó máa gbà tó tó tọ́lọ́run. Ó kàn jẹ́ pé ẹ̀san Olódùmarè ò yálógún ọdún ọdún ọ̀, ṣùgbọ́n nígbà tí ẹ̀san bá bẹ̀rẹ̀, tẹ̀sán bá ké torí ìgbà ìgbẹ̀yìn lẹ̀san máa ń sáré lọ. Ká má ba ka kinní kan mọ́ ẹ, ká má kà mọ́ ẹ pé láti ọwọ́ ẹ ni ọ̀rọ̀ lágbájá fi dàrú. Kó mọ́ sí wọ̀nyẹn lọ́rọ̀ ẹ. Ìwọ fi wọ́n lẹ̀. Just leave them. Leave them for God. Hey, Dáfídì kárí lónìí o. Dáfídì wá ní Ọlọ́run ló sọ fún un pé kó bú Dáfídì. N tó ń ṣe yẹn, leave it. Má gbẹ̀san. fi esan le fun olorun o gbo ni o ni e ma gbesan ara yin o le bi e ninu ko sun to buru nbe bi nkan yen ba bi e ninu o wa ni bet o ni fi esan yen fi le fun olorun o ni nitori wi pe ati ko pe oluwa wi pe temi le esan emi o gbesan se bo gbo bet o ni aye atorun ki koje o le koja lo kekere ninu oro un ko ni lo laise olorun lo ni esan fi esan le fun olorun olorun wa gba o le ma ya ni ogun ojo e le ma ri ko ma yan fanda fanda kiri o kinu wa ma bi e wo fi esan sile olorun lo ni a gbesan je nka itan okunrin kan fun e je nka fun e kin to ma lo olorun lo nje elesan ohun lo de ma bo se ma san o de tin san fun e die die o omi je oju e ni o kan ti je ko ri on san on san Genesis chapter 27 mo fe ka itan won omo ile kan na omo iya kan na ifun yin e ma itan yen da da e ma sugbon mo fe ka fun yin nibi oro esan eni mo ba soro ninu ile ni mi o mo ehe but mo soro fe yan kasa esan wo ma wa wo ni ijo kan ijo nla kan ni Genesis chapter 27 verse 41 Esau si korira Jacob nitori ireti baba re so fun Esau si wili okan re pe ojo fo baba mi sumo itile nigba na ni emi o pa Jacob arakunrin on to fa oro yi wa o ni wi pe ire kan wa ti baba e fe so fun ti Jacob wa lo fi ona iru to lo fi gba ire yen o bi ninu odun tori baba re ni o ti sure yen o de ti su na ni o tan na ni yen ko se nta gboru e tinu e o ni bi tinu o ni bi boda yen wa soro o wa ni ojo fo baba mi sumo itile ituma oro yen ni wi pe baba ohun o ni pe ku pe a sa ku njo kan ohun o kan fe ki Jacob ku loju e ni pe to ba ti ku tan bayi ohun o ke a oni ti ya ohun to ba ti le ku tan bayi emi o pa Jacob arakunrin yi o fe gbesan mi yo ojo fo baba mi sumo itile o nigba na ni emi yo pa Jacob arakunrin yi o wa korira e o korira e e ma wo Olorun oba elesan Jacob bo Jacob salo o salo si ilu mi o sise Olorun o keru o ko bo iyan wa dabi pe ire ti sise ni aye Jacob iso a koko sure fun mo o na sa fi o fi le fọlọrun bi o ti wa fi le fọlọrun gan enikan so pe o ni apata buru oloko ni mo da si eni to n da oko n bi kan apata wa ni aarin oko yen o wa ni mo mama da apata isi ni bi o da si kini o fi se ilo fẹ bi jagbin nkan sori apata ni apata buru oloko ni mo da si bi o da si ko si ohun ta fa apata se so bi o gba fọlọrun gan ko si ohun to fẹ fi se tori ẹni yẹn ti sa lọ bọda yẹn dọhun o sise o wa n bọ le o ko yawo.

0: Jacob ti n bọ n le bayi ati sure fun o ti lo awa ti bo si gba osan kaluku tin se Jacob n bọ n le Esau ohun so de n le ti e na ni oni kaluku wa n keru bo Jacob ran ti n to n se ko n to ku oni o wa ko eru keru eran to n ko bo o da si meji oni ki ki apa kan ma lo nwaju nitori o gbo pe Esau ti n bo wa pade ohun o na lo ranse si pe mo ti n bo o se bi bo bi wo ba se rere ara ki ho aya o ma be pe ohun to n se o dara o ma be eri okan wa lu gbigbigbi o da eran yen si meji wi pe ti waju yi o ko awon kan pamo seyin pe egbon ba ti pade ti waju pe akan parun ni ohun si tun ni die seyin toro ohun ti se dada o ti ranse si egbon egan to ni olohun ti bukun o adura yen ti gba lori ohun o ngba te egbon e ma pade eh mo ni ko magbesan magbesan ngba ti egbon e to ma pade e je kaka chapter 8 I mean chapter 33 verse 8 egbon e wa wi pe kini iwo fi owo ti mo pade re pe o si wi pe lati fi ri ore ofe ni oju oluwa mi ri egbe ni awon era ti mo pade loju ona yen ki lo fe fi won se o ni mo fe fi bribe eni baba e kan down Esau si wi pe emi ti ni to arakunrin mi pa eyi ti iwo ni mo fun ara re o ni I have in abundance olohun ti bukun kekere to ni o ni to po o ko 400 men o ko won o sa won lainu ibise wi pe kan lo ba won ka jo lo pade aburo koko o le o won o sure fun o sugbon o ni lari olorun sure fun won o sure fun sugbon olorun sure fun nti mo dogban so fun enibe ni wi pe fi esan le fo olorun o mo bo ti ma besan o mo bo se ma to aye o mo bo se ma tuntu o mo bo se ma ri arrange ohun tó ti ṣẹlẹ̀ sí mi rí ni mo sọ fún ẹ o ohun tí mo ti rí ni o ohun tó ti ṣẹlẹ̀ lójú mi tó ti ṣẹlẹ̀ sí mi rí náà rí ni fi ẹ̀sán lẹ̀ ọlọ́run mọ bó ti máa san ó mọ bó ṣe máa tó ayé ẹ̀ tá tuntun má gbẹ̀sán mọ́ má jẹ́ wúyẹ́lì ọkàn ẹ pé o fẹ́ gbẹ̀sán as a matter of fact mo fẹ́ kó ní ẹ̀mí ìdáríjì bó bá ti gbọ́ ọ̀rọ̀ mi ìtàn báyìí ẹni tó dì sínú yẹn ẹni tó ti fi sí inú ẹ̀wọ̀n ayérayé ní ikùn ẹyẹn lọ sí ẹwọn yẹn lẹ kó jẹ ọ máa lọ filẹ jẹ ọ máa lọ kó wá dúró bẹẹ kó wá fọkàn ẹ kó mọ sí onítọhún máa wá retí ohun tọlọrun fẹ ṣe bẹẹ irú àwọn ènìyàn bẹẹ àwọn là ń pè ní the just ọlọrun dẹ ní bó ṣe máa ń ṣe sí wọn èmi wá ń gbàdúrà fún ẹ ní orúkọ jésù kristi ti násárẹtì ojú ọgbẹ rẹ ọlọrun yóò wò sàn ojú ọgbẹ tèmi náà ọlọrun yóò wò sàn èmi náà mi ò dá ẹlẹ́bi o apostle francis olumide claudio òun lorúkọ tí mò ń jẹ́ o mò ń sọ wípé ẹ ṣe ó dàbọ̀.
1: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́, Holy Ghost Festival, tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 a.m. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. Ministering Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes Apostle Dr. Phillips O. Oladipupọ ni ó minister tí Royal Mass Choir ó sì mọ kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 a.m. kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kòrí ẹ̀ Evangelist Olúwayẹmí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ńbẹ̀ tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣe eré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa àgọ́ mẹ́wàá àárọ̀ ńlá.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

nítorí tí kìnnìkì tọmọ ládégbé irọ́ kẹlú lámọ̀ kẹ́kọ̀ọ́ fẹ́ ṣe òkú àbáríà àbá dr adégbé irọ́ lé oṣù káàí jọ̀pá tínú kò ló mò ń lòdù mtn rẹ̀ ìjọba mú síbẹ̀ máa pé síbẹ̀ ọ lálẹ́ kò àgbọ́ kòkèrè ọlábọ̀dé àti ìbíkúlẹ̀ emmanuel ìyẹn àgbọ́ mi dáadáa kòkèrè ọlábọ̀dé kówódé damilọ́lá ìyẹn àgbọ́ mi lálẹ́ jọ wà síwájú dẹ̀ sí.

0: ọfọ mu ko do mu gbọnyọmọ mu lọ bi wo ja yo ni kan yo la yi mo ko rire mo se je eyi o gbe niyan dele ejo o jọ je mi gbọ polowo 8000 medical ati fugent oil and gas cartes
1: se lati bere pepe lawon baba nla wa tin fi ewe ati egbo dabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gboro samule lona igbalode se ni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Tradomedical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe ibo church akure ni pele ondo nibi ti won tin se toju ti won sin po ogun ibile po lona igbalode ohun ni ruru ona bayo lati koju opolopo ogun tin ja idalaye se o ti sare sare o dabi eni pe ko si ona bayo fun omo gbianju lati se abewu si AAT Tradomedical and Natural Health Clinic to wa ni number 73 osile quarters legbe ibo church PO box 1585 akure ni pele ondo fun alaye siwaju si epe adebayo samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelu jara won www.agbamiayetrado.com AAT Tradomedical and Natural Health Clinic ibi ta tin fewe ategbo dabira bi tatijo
2: ọ̀rẹ́ mi owó lè fàájì ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
3: fújẹ́ǹtò tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lórí ìṣiríṣi ọtí ẹlẹ́rìndòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́ gbogbo ìgbàlọ́ tí tuntun yìí débẹ̀ kó da sọ́fun gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yàrá ọlọ́yẹ tó tutù dódóódó suya àsun ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting swimming pool side wọn gba yìí ó tún gbáláfẹ́ níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè bákan náà fújẹ́ tó tẹ̀ tún nílé pé fújẹ́ tó langas mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní fujent oil and gas ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ni fujent cooking gas náà tún wà nbẹ̀ ní laundry department tiwọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
2: yàrá ibo ladrẹ́sì ni o.
3: fujent hotel wà ní kilomita 26 iléṣẹ́ àkúrẹ́ express road ládojúkọ road safety laramọ̀kì nípínlẹ̀ ondo nọ́mbà wọn náà lélẹ́yìí
0: 02-853-850-28 Fujent Hotel, Nibela Law. Number 1, 08-03-44-47-184 08-03-44-47-184 Fujent Hotel lula lulu la ma ke kaluwo doju koju lo safety lula la ma ke 081 203 85028 la ko si 081 203 85028 jo wa mi si waju de si

0: tó bá súnmọ́ ni wọ́n kì í rí ẹlòmíì ò lè wakọ̀ alẹ̀ nítorí ìṣòro ojú yìí ni ìṣòro ni kẹsẹ̀ ni ó máa wú bàǹbà ká fọwọ́ tẹ̀ kó jì wọnú kó tún jáde padà tàbí kó máa rẹni dẹdẹ látinú bàbá ń dáná bàbá kéré wa wà ládojúkọ continental guest house àkúrẹ́ 08164122777 àìsàn kò ní fara wa ṣe bùgbé o.
1: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra ṣe ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lùgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 08164122777
1: bàbá kẹrẹ wa wà pé mi dé bẹ̀.
2: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Ó máa ṣe ilẹ̀ ilẹ̀ ni a.
6: Ó mà ṣe o, ikú pagbe bí ẹni tí ò dáró, ikú pàlùkò bí ẹni tí ò kosùn, ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oṣùmọ máa lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
7: Wednesday 5th August
6: 2026 ni jíjó àjàbú ẹ̀ màmá káàkiri ìlú Ọ̀wọ̀-Madẹ láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Arúwàjoyè Street. Ọbọ̀wádi ni 7th of August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùnsí St. Louis Catholic Hospital ọ̀wọ̀ lọ sí ilé wọn tó wà ní Agunká Òkè Ògún ọ̀wọ̀ láago mẹ́wàá òwúrọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni ayẹyẹ àṣálẹ̀ orin ìsìn ìdágbére orin onígbàgbọ́ Christian Wakey láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM. Ọbọ̀wádi ni on the 8th August 2026 ètò ìsìn ìsìnkú ní ilé ìjọ Salvation Army Corps ìsá ìpín ọ̀wọ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ 10 AM. Gbígba àlejò ohun ijó ẹni ọmọ sí pápá ìṣeré ilé ìwé Adédèwé nursery and primary school Òkè Ògún ọ̀wọ̀ ọmọlúgbòròkọ Naisa ọmọlúgbòròkọ Adagunyọyọ ọmọlúgbòròkọ Yerúmẹ́yú àgbàrá ògbòròkọ ògbòròne pàròkọ sí Akínlàbí Akínlàbí Rúnmúche Omuche Kokoche Ayamalupẹ̀mẹ̀ Ajọ̀dá Àgbòsanra Ayamalupẹ̀mẹ̀ Erindupẹ̀mẹ̀ Naja Ayamalupẹ̀mẹ̀ Ọmachugbẹ̀ Chayoro Ayamalupẹ̀mẹ̀ Apagbo Wẹ́rú Mabuhunjẹ ọmọ Erèwà Yídà ọmọlúrere Àwòdúrara ọ̀kan bàbá ti wá ọ̀kan bàbá ti wá ọ̀kan kí bàbá ti wá wọn mú pòpò má lẹ̀ rẹbẹrẹbẹ fún akin ọlọ́fẹ́ déèjì ọkọ̀ òun ọmọ ajíngbẹ̀ dálẹ̀ ìyá ọmọ arúwo dọ́fẹ̀lá sí ọmọ máa jáde gbálẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa ọmọ lípẹ̀tẹ̀ sí yọgùn lè yá ewo gbèmúléere má ja eré o aláwo rẹ bẹ́ ti yẹ gbèmúgbàtẹ dagodẹ o ó dìgò mú ọjà iwájú ẹsan lẹ́yìn ẹsan ọmọ máa ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́ ọ̀ngọ́ ọmọ ẹ túrí toko o èmi aya ọmọ ẹ Mrs. Ọláyinka aya James Ibidapọ̀ Oṣùmá Jọbẹ̀ òun fi dọ́ọ̀báhun mú òkú iyọkọ̀ kéde o.
8: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ní Sátidé ọjọ́ kìíní oṣù yìí mo wọ kẹ̀kẹ́ Napep láti St. Luke ní Junction Ala Close lọ sí ọjà ọba ní ìdàkejì ilé ọba níbi tí kẹ̀kẹ́ Napep náà dúró sí. Mo gbàgbé báàgì mi sínú kẹ̀kẹ́ Napep náà. Àwọn aṣọ àti aṣọ òfì wà nínú báàgì náà tí ó jẹ́ aláwọ̀ dúdú. Mo rọ awakọ̀ Napep náà kí ó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 0703-947-7369 0703-947-7369.
9: Ó mà ṣe o, ikú pagbe tó ń taró, ikú pàlùkò tó ń tó sùn. Màmá wa onígbà pẹ̀lẹ́ Alice Ayoko ṣe bẹ́ẹ̀. Jẹ́ pé Olódùmarè láìrò tẹ́lẹ̀.
10: Àpàdé létí odò. Àpàdé.
9: 92 years yẹn ni mama Alice lulu kepe ko tun jade laye o Alice ayuko mama londona omo okiri le alagada ogun asagbenale duluko duluko ti de agbanale ka jibiribi aye ibaka loka kuko oluke meji tako tabo asureje ma se kini ko turi idagiri kini kan
6: bene
9: ojo kefa 6 of August 2026 enisin asale onigbagbo o wake up ni ona rubufe me ayuko compound hospital road waroka kuko ni dede agugu merin role 4 pm tubo wa di ojo keje 7th of August enisin dagbere keyin ninu ijowa the holy trinity african church aye pe waroka kuko ni dede agugu mewa owuro 10 am e wo leyin ti mama ba ti wa se be wo kai le sutun o gbe owo fori egbon ti o kile ati re se o ma gbona fun sokale je araga jije nu mo si nu bi mo di papa isere central primary school o wa lu si waroka kuko titi leyin la wa mo ebi ati gbugbe eyan o ma se be se daru enire to lo honorable fema ayoko lo nkede loruko omo ati gbugbe bi patapata.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
11: What?
12: Aww. My love, what did happen?
11: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
12: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
11: So all those things don't already dey house?
12: Abba, since last month.
11: Pastor, continue the wedding.
13: Yay! Walk on down, turn together.
12: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today.
14: Visit us at Danko Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707 484 3351. CD Care.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now, now. Pay small, small.
1: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni o da se kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a fo gede gede do ti ara danu logo lomo okunrin duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Kia. Emma pe 0916062 6253 0916062 6253. Oruko money Januomo 24/7 Aba make sure. Rubiga Ijawa Ijausi always guide me.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àárẹ̀ kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

àlàáfíà tayọ. Ọlọ́run Olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira. Ìnira ò mọ̀ dáa, ìnira ò dáa o, ẹni tó kàn ló mọ̀, ẹni tó mọ̀ náà ló lè sọ o. Mo gbà á ládùúà, gbogbo ìwọ tó wà nínú ìnira, ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí, Olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí, gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre fìṣọ̀. Ìnira ò dáa, ẹni tó kàn ló mọ̀. Ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé, òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa. Nígbà tí ìlera bá wà, ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn. Tó ṣe gbìyànjú bí wọn náà ó ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé. Ìgbà tí ìlera bá pé dáadáa, ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà. Ṣùgbọ́n tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn, àdúrà kan ṣoṣo náà ni ó máa gbà. Àdúrà kí ni pé Ọlọ́run dẹ́kun wò mí san, dẹ́kun wò mí san, jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí. Àdúrà aláìsàn náà. Ìlera pé o, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí. Lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ti yàn pé kí wọ́n máa bá ni gbọ́ bùkátà àwọn àìlera alágbó ara lóríṣiríṣi, òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà. Ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkítí kan. Bàbá ewé ń jẹ́ lọ́tún, bàbá ẹlẹ́dàá màṣírí ló sì. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Mo kì í o, ẹ kú iṣẹ́ ọmọ akin ṣe. Olódùmarè tí ń bá yín ṣe kò ní pè yín pa. Ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ni ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Àìlera tó ń kojú yìí, nǹkan ni ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Ẹsẹ̀ méjì èjì rẹ lọ́la Ọlọ́ọba mi Olódùmarè, ó sì fi lélẹ̀ láti fi rìn padà. Torí pé Ọlọ́run ti ṣe tàwọn kan lánàá, tí ẹ wá ní ìṣòro ó ṣe lọ́dọ̀ ọba mi Olódùmarè, tẹ ni pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Wọ́n ní ẹni mojú ògún ní dabìní rẹ̀, ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé. Lára àwọn tí ó mojú lè jà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí, kódà tó fi mọ́ òkè òkun, iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà, tí wọ́n ti ń dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn. Gbogbo ẹ̀yin tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, mo kì í kú oríire. Ogun tó ti ṣẹ́ Ọlọ́ọba mi Olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́. Ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, jẹ̀ǹfọ̀ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, kó o pe bàbá. Bàbá báyìí kàṣá, báyìí kàwòdì. Ẹ dákun, ìlera yìí iná ni mò ń kojú. Ṣàlàyé fún wọn, o sì lọ yọjú sí wọn. Jẹ̀ǹjúwe àdírẹ́sì wọn fún ọ, bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà ní òpópónà Bìíní Ọ̀rẹ́, lójú ọ̀nà Bìíní Ọ̀rẹ́ un Ọmọ́tòsọ nípínlẹ̀ Ondo. Ibẹ̀ ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó. Bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, kò sẹ́ni tí ò mọ̀ wọ́n. Óyá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí. Ayé ń bẹ́ o, èèyàn sì wà, ayé máa ń fi àìsàn kàyàn. Ayé ọmọ ayé, mo gbẹ̀dí fún yín. Ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ mọ́ tàmí o. Bẹ́ẹ̀ bá dodò ẹ mọ́ gbé lọ. Ayé le, ayé ń bẹ, èèyàn wà, èèmọ̀ gan ń bẹ pẹ̀lú. Óyá gbọ́ nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún tàkókò yìí. Óyá máa ń pè nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí.

aye nbe eyan wa aisan ton koju yi o le ma je oju lasan ko je pe owo awon eni bi owo awon agba na la ba nbe ki wa la awon agba nfe bo la awon agba ti won fi o se ori dubuli aisan bo ni won se jawo loro re ani o pe baba ewe nje eleda mashiri ashiri tin be lodu eleda lati fi mu opo eyan ko ninu la lori aye won lu ara awon ashiri fun o ti won o si lenu ope o sise sise bi erin ti eni o si njeje liri ise la ri owo nka ko eh won ti fagba na kan se re iwo na wo latojo to tin sise ko so na bayo kankan o ri kankan gba mu pe ah o ti ri nkan rere kan bayi se ile re ora ile oko igbega to ye ko gba lenu se o ri gba bo ba ti sun bayi alakala na ni o ma lalakala ah yesi tutu pere pere nipa alakala ingo baya lori eto yi e ta ba si n fi se dare nakanaka ninu emi katakata na laye re o ma ri loju aye oro yun doro ojo mi ṣugbọn ati ṣaṣeyọri anira bo ba je pe awọn aye na ni bendi oro ọrọ arakunrin ti mo ni mo fẹ ba yin sọ fun ti aṣalẹ yi en to lo nke to lowo lowo ṣugbọn awọn agba ojo gbaye gbadu pẹlu aisan ti wọn fi da lọla aye ma le o gbogbo owó tó wà lórí ìdúwólé àìsàn lákòókò tó ń gbọmi yìí pẹ̀lú agbára afẹ́fẹ́ tí mo fi sọ̀rọ̀ olódùmarè yóò tù ọ́lẹ̀ tí wọn náà sì fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ padà jásáré dé ọ̀dọ̀ bàbá ìwé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí ná nígbà tí ń bá padà dé ìwà tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ètò ẹ̀kú ìkàlẹ̀.

0: ẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀ láhàn náà la dànù. Bàbá wẹ́ńgẹ́ ẹlẹ́dàá máa sí rí. Lọ̀gẹ́gbọ̀n ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gùn fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra.
1: Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gùn òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tó fẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ń bẹ lọ́wọ́ bàbá wẹ́ńgẹ́ ẹlẹ́dàá máa sí rí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́ẹ̀ lọ́run lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù ìdáàdà báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá wẹ́ńgẹ́ ẹlẹ́dàá máa sí rí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú-òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ̀gùn Junction Ejiri Road. Ilé ọ̀ṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ní bàbá wà. Telephone 08065745041 tàbí 09055667.

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: láìdé ìnàpẹnu àkọ̀rí àdìtú olúdọ́là tá a mú wá láṣálẹ̀ yìí òun la pè ní tani òjíṣẹ́. Iṣẹ́ làwa náà ń jẹ́ nbi tá a wà ṣùgbọ́n nílé ayé ta tiẹ̀ ní òjíṣẹ́ gan. Tani a lè pè ní òjíṣẹ́? Ìyàtọ̀ wo ló wà láàrin òjíṣẹ́ àti ìránṣẹ́? Tani a ṣẹ̀dá fiṣẹ́ rán gan? Báwo ni iṣẹ́ tójíṣẹ́ ń jẹ́ bó ló ṣe ń dún? Irú iṣẹ́ wo gan ni ọmọ ènìyàn ń jẹ́ tá a fi ń sọ pé Ọlọ́run ran ọmọ ènìyàn níṣẹ́? Ayé ni rọ́mọ, ọ̀run ògbèké. Ifá kan ló sọ bẹ́ẹ̀. Ìwé mímọ́ Ọlọ́run Bíbélì ó ní ilé ayé kún fún ẹ̀tàn òun ìké. Ó ní ṣùgbọ́n ti Ọlọ́run ni ìdájọ́. Àlùkùránì alápọ̀nlé náà pèdè. Ó ní sẹ̀mí àláò lè máa mi dà o. Ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sin òun. Àbí ká sọ pé Ọlọ́run gbọ́ ohùn dà o. Ọlọ́run gbọ́ ohùn àwọn tó ń sin òun. Ẹ rí gbogbo àkọlé wọ̀nyí ló fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo ètò ilé ayé pátá tí ọmọ ènìyàn ní. Ó dáa. Mo fẹ́ ká mọ kinní kan dájú pé kìí ṣe gbogbo ẹni tá a rán níṣẹ́ ló ń jẹ iṣẹ́. Ẹni tí a rán níṣẹ́ tó kùnà láti lanu sọ̀rọ̀ jíṣẹ́ sẹ́ni tá a rán sí. A lè pe irú ẹni bẹ́ẹ̀ ní ìránṣẹ́. Ẹlòmíì sì ń bẹ tí a ò rán níṣẹ́ ṣùgbọ́n lọ́nà kan àbí òmíì ó jẹ iṣẹ́. Kíni ká ti pẹ̀rú rẹ̀? Kò ṣe èèwọ̀ bí a bá pe irú ẹni bẹ́ẹ̀ ní òjíṣẹ́. Òun náà ń jíṣẹ́ kẹ́ ṣùgbọ́n iṣẹ́ ta là ń jẹ́ àbí iṣẹ́ ta là ń jẹ́ gan? Mo kí gbogbo àwa dúníyàn tá ń gbétò ìláṣálẹ̀ yìí tá a pera wa ní òjíṣẹ́. Mo kí wa kú kalẹ̀. Nínú ìrìn àjò ẹ̀mí a ṣẹ̀dá sí wa lójú ọkàn. Ó jẹ́ ká mọ̀ pé àwọn mọ̀lẹ́kà tó rọ̀gbà yí Ọlọ́run ká níbi ńlá rẹ̀. Àwọn áńgẹ́lì tá à ń sọ wọ̀nyí àwọn náà tún ni irúmọlẹ̀. Tá à ń rán níṣẹ́ tó sì ń jíṣẹ́ lóòrèkóòrè. Àwọn áńgẹ́lì Ọlọ́run wọ̀nyí ni a lè pè ní ìránṣẹ́ tí a sì tún lè pè ní òjíṣẹ́. Ṣùgbọ́n àwa ọmọ ènìyàn a jẹ́ ohun èlò bí irinṣẹ́ tí àwọn mọ̀lẹ́kà Ọlọ́run wọ̀nyí ń lò láti ṣe iṣẹ́ wọn. Mo máa ń tẹnu mọ́ kinní kan lórí àdìtú olúdọ́là. Màá ní gbogbo ìwà èrò àti ìṣe ọmọ ènìyàn nílé ayé ó dúró lórí ohun tí à ń pè ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ tá a túmọ̀ sí ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìsí ohun tí ọmọ ènìyàn ò rí. Èyí tó túmọ̀ sí wípé ìgbàgbọ́ inú ara wa òun ni àwa ọmọ ènìyàn fi ń ṣe àgbẹ́kẹ̀lé àti àgbéyẹ̀wò gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. nje a wa le so pe ero okan omo eniyan pe o ba ti olorun mu bi se a le so be ta ni a le pe ni ojise ojise mo nbo na
1: Adi tu olu dola alternative therapy Eje dolo Eja leyi at same town Celestia uke ni hao Lado ekiti
2: Aye ti nba ni ja lai loida Tu wafi dele deni male di odu agba Eni edumarefo ye li aye ye ti nba radi ni ba bobo Ati mui wose bile do la gogo madari uro Loke epe Adi tu olu dola alternative therapy ni kaya mabo Katori ani tiyo suwa shepe lu te wete boi bile Eni mi maje liye Tabifek boru ofa Onna imona fedi tiyo lo nyuni Ayri ikbega lenu she oko wo tiyo lo dede Adakwa da lenu she di luaba Ogu aye ta afo juri ati yita ufo juri Eni suku sindi yore ria yo lagba la Adi tu olu dola alternative therapy Agba omona tomo nyoy bini nui karaun Wambe lori akwiri Natila lawe lawe Ogu tofe gbeni mi bi kalu kalu Ati ona ba yore Dele Ma bota rata ni lu adwa ekiti Nito si oke la et center Sele road oke la ladwa ekiti Ibe ni adi tu olu dola alternative therapy wa Telephone 080 305 272 61 Ewe je

0: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Live it,
2: ma fọwọ́kọ.
3: ADABA.
4: Ogun dọ̀kọjá mi,
5: kápẹ́sọ̀lá
4: mi, ìwádìí gbìyànjú,
5: báyọ̀,
4: ògbẹ́kọjá mi,
5: ó ti ra ká.

0: lónìí.
1: Ó yẹ sọ.
0: O gbọ́dọ̀ gbìyànjú àti kọjá.
1: Ayé
0: ọjọ́ bá fẹ́ tiraka àti kọjá. Ìyá rẹ bẹ̀rẹ̀.
1: Ọlọ́run
0: sọ ni. Èyí tí ẹ jìyà òfin.
1: Orúkọ Jésù.
0: Òfin ọ̀rọ̀ àgbọ̀lẹ́ yìí.
1: Orúkọ Jésù.
0: Oyè jẹ́ ní bẹ̀.
1: Ọlọ́run.

0: Alofoso ke sami
1: loruko Jesu
0: emi o mo
1: Yesu
0: o to ti sonu ninu aye re
1: ka bi si o
0: ki la je ji lo le ni ni ko dola
1: yes sir
0: aru da pada wale
1: yes
0: eri re ma la gbaye ja omo ya ti wa ni so mo nu mo o bi awon kan ese kese lo pa won o ti elomi tori pori ire ogbabode won sasini ese file lo ese file lo sugbon lo didi won release ohun mo kede ele to kan ra samida eri re ma la gbaye ja Shoki kilo lonje
2: oruko mi ni Ibeu Clement o sele pe ojo omo mi kan wa ni so mo lo ni mi kan o de fun ni osuka fa pe ni osuka run ni date ti won fun ni hospital but igba ti mo dele lati bi nemi o sa n so pe o ki to ko o ri fun kan o won ni atiko tan fun akoti to so mo a mu ororo ti a ri yen mo sa fi ra
0: ororo tara
2: be pe mo wu nkan le o sa n paru so wa sa gbe lo si ibi to ti ma bimo ko lo 5 minutes o wa fi si ya
0: ko lo 5 minutes
2: be
0: o de bi omo yen ni irorun mo sotele
1: lori ko Jesu
0: o fi ni le sabi o ni ni ko da
1: yes sir
0: so ko to ni ranu aye tele
1: lori ko Jesu
0: ya ko di irorun fun
1: Jesu
3: praise the Lord
0: yes
3: Oruko mi ni Mrs. Aleri Florence. Oruko lọwọ Ọlọrun ti pe mi o gbọ mo sin. Won gbọ ko mo wa ba mi nile. After ta se program ti yeyi te wa lọjọ si. Omo yen wa round nigba yen. So bo se lo su mo ku ororo fun ko gbe dani. O kan sa dojo Sunday yen mo bi da pe mo ma n pe lojojumo. Lo wa ni ohun mo mo ma so fun mi lati jeta. Nigba to n de school o lawon lo ra nkan kan 500 naira. Igba ti o lo lo sun titi di oru gba to lo hospital won ni poison ne so mo sha dupe nitori pe
0: o je ti won fe pa irawo ra
1: atani mayo
0: pa si ororo ma je lo
1: yes sir
0: pe li wi pe ni pa si ororo
1: yes
0: a ma fu ajaja tutu
1: yes sir
0: ki won to sa mo
1: lori ko Jesu
0: ko fo da lo o ti wu ko pe layo to o ni gbo lo se
1: amen
0: in the name of Jesus
1: amen
0: a o ko eri iya yen
1: Aisha
0: iya yen hello
1: Aisha
0: egbo
1: abeso
0: mama so fun ye
1: yes sir
0: no to no to e la ti o
1: egbo
0: no to Aisha iya yen so eri
1: bani
0: ibi to ti mu ye peketa
1: yes sir bani o
0: ni won ti pepe
1: yes sir
0: anti re yawe
1: won lo se gangan ko
0: me gbe gbe oluwa so pe
1: yes sir
0: ko sare lo ko lo ba ti e
1: la pesio
0: pe ko mu lo ilori
1: beni sir beni
0: o ni ti anti verse of
1: oh yes sir beni sir
0: ko toju agada godo sibi kan hello
1: aisha
0: o message mi lana
1: la pesio maru
0: ni waju olorun ati eyan
1: ayera ye olorun
0: message yen won mi bayi
1: yes sir
0: ma ka jade fun
1: la pesio
0: yes sir igba ti mo ba ri message yen
1: yes sir
0: jini jini ku emi alara
1: agani waye
0: o so wi pe
1: oh yes sir
0: daddy
1: kapeso
0: bon se dele
1: yes sir
0: yes sir o kwanti re lo pa o
1: kapeso lo lo
0: o kwanti e lo pa o
1: agani waye
0: phone omo re ka
1: kai
0: ni won fi message mi
1: olorun so ni
0: o kwanti lo pa o
1: jesu
0: yes sir
1: jesu
0: anti o raye so ibi ti kokoro wa o
1: ayera yo
0: mo ti so fun pe
1: yes sir
0: kan wa pa ile mi nile sir
1: kapeso
0: ni ojo sunday
1: hey
0: nitori pe
1: ayeraye
0: mo gbọ olorun ti mo si
1: atani wayo
0: asiri ibi ti kokoro wa
1: yes sir
0: mo mo pe
1: ao
0: ko le nira fun olorun mi
1: olorun so ni ni
0: lati tun jade
1: olorun re mo lekun ni
0: yes sir
1: yes sir
0: eru gba mi
1: kapeso
0: kai mo ye ye o tete isatani buru gan
1: bani bani
0: won ti mo pe
1: yes sir
0: itusile kan to ku yen
1: yes sir bani o
0: won bi apaya yen ko to debe
1: kapeso olorun
0: mi o mo bi eni to n se o se lagbara to
1: oruko jesu
0: mo ma ku iku oro
1: kapeso
0: oluwa olówó orí tẹ́lẹ̀ ní Nàìjíríà.
1: Ó yẹ sà. 1,000 naira ni.
0: Ní kò send.
1: Ó yẹ sà.
0: Gẹ́gẹ́ bí irúgbó
1: yìí. Lábẹ́ sí o.
4: GTB.
5: GTB.
4: 05 25 28 28 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 5 2 8 7 5 7 5 1 8
5: GTB.
4: GTB ni o.
5: Ọlájídé.
4: Ọlájídé.
5: Sinayomi.
4: Sinayomi.
5: 05 05 25 25 28 7 5 7 5 1 8 1 8.
4: Má jẹ̀mú ni.
1: Wà á rí àlùbá.
0: Ọ̀tọ̀ ni màá fi nọ́mbà yẹn ṣe. Mo sọ ní àná wípé gbogbo ẹni máa rú ẹ̀bọ
1: kábíyèsí
0: o. 1,000 sí ẹ̀rí ìyá yẹn. Ẹsẹ̀ ni orúkọ yín sí nọ́mbà yìí. Nọ́mbà tuntun ni
1: kábíyèsí ọlọ́run.
0: Mi ò lórí, mi ò pèrí. Ibẹ̀ ló lè ti máa rí ìṣí mi báyìí.
1: Mo
0: bá fẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì. Màá rí ìbílà ẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Mo lè pè sórí ẹ̀ o. Tó o bá pẹ̀gẹ́ kò ní lọ.
1: Kábíyèsí o.
0: Ṣùgbọ́n
1: yàṣà.
0: Tó o bá sẹ́ndì mẹ́sẹ̀gì.
1: Mẹ́sẹ̀gì ni kán lọ.
0: A ti sẹ́ tiẹ̀.
1: Yàṣà.
0: Pé tó o bá pè.
1: Bẹ́ẹ̀ni o.
0: Pé kò ní wọlé.
1: Kò ní wọlé.
0: Ṣùgbọ́n
1: yàṣà.
0: Mẹ́sẹ̀gì ẹ wọlé.
1: Mẹ́sẹ̀gì ni kán ni ó ṣe.
0: Màá rí.
1: Yàṣà.
6: ìwọ ni ìyanu kan.
7: Ayo!
6: Ara lè sà.
7: Mi yẹ sà.
6: Tètè dé o.
7: Yé ní bá bọ̀.
6: Olùsọ ìgbà.
7: Olùkọ ìgbà.
6: Lẹ́yìn ẹ̀.
7: Yẹ sà.
6: Ọjọ́ tí ń sè. Èèyàn
7: méjì
6: ni màmú ní lọrẹ.
7: Lápẹ̀sí o.
6: Tí a máa ṣíṣọ́ ògùnfẹ́.
7: Ní lọrẹ.
6: Èèyàn méjì.
7: Èèyàn méjì ni o.
6: Wọ́n máa lágbára.
7: Lápẹ̀sí ọlọ́run. Ayọ̀dàyẹ.
6: Wọ́n ní sọ fún ọ pé. Ìyanu kan.
7: Sá mi dẹ́.
6: Ẹ sà.
7: Ó yẹ sà.
6: Àwọn nǹkan tá a fẹ́ ṣe.
7: Lápẹ̀sí o.
6: Tó máa gba owó ni.
7: Bẹ́ẹ̀ni o.
6: Olúwa ló sọ pé.
7: Ó yẹ sà.
6: Ẹ ṣe.
7: Adáríwá yóò.
6: Nítorí pé.
7: Yẹ sà.
6: Àánú ń bọ̀ lórí mi.
7: Lápẹ̀sí oṣù.
6: Èmi kọ́ mo fẹ́ ná owó.
7: Bẹ́ẹ̀ni
6: o. Èmi kọ́.
7: Bẹ́ẹ̀ni o.
6: Àwọn kan.
7: Yẹ sà.
6: Ni wọ́n sọ pé.
7: Yẹ sà.
6: Àwọn máa jó ìwà ní
7: sámì.
6: Lápẹ̀sí ọ àwọn ló máa wà ní ìtajú ẹ̀.
7: Yẹ́sà.
6: Èmi ò lówó.
7: Lápẹ̀sí o.
6: Tí ń fi ṣerú nǹkan bá wù. Ẹ̀ẹ́sà.
7: Wọ́n yẹ̀sà.
6: Gbogbo owó tó kò tó rí.
7: Ẹ̀ẹ́
6: gbogbo ayé mọ̀ pé.
7: Bẹ́ẹ̀ni o.
6: Eré kí o ló ń lọ.
7: Bẹ́ẹ̀ni o ló ń lọ. Lápẹ̀sí ọlọ́run.
6: Àti tírí mílíọ̀nù. Ogun rédíò.
7: Lóṣù kankan.
6: Lóṣù ẹ̀yọ.
7: Lápẹ̀sí ọlọ́run.
6: Akọ́ṣẹ́ni kò tó ń ṣe.
7: Yẹ́sà.
6: Ẹ̀yin wo lè sà mí. Bárí mi bá gbé ẹrù tó jù mí lọ.
7: Orúkọ Jésù. Ayé o.
6: Wọ́n yọ gba ògbó ńlá tó jù ẹ lọ. Ọ̀gá. Ìlórí ọjọ́ tí ì dé. Lọ́gbọ́n méje.
7: Méje àárọ̀ ni o.
6: Bí tí ì ṣe.
7: Stadium.
6: Stadium
7: la máa lò.
6: Méje láàárọ̀.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Stadium.
7: Stadium ni o.
6: Onílù nílori.
7: Wọ́n yẹ sà.
6: Yóò pàdé mi.
7: Wọ́n jẹ́ pé wọ́n.
6: Màá pé.
7: Lápẹ̀sí o.
6: Iṣẹ́ wòlíì fún wọn.
7: Yẹ́sà.
6: Ní ọ̀fẹ́.
7: Ọ̀fẹ́ ni o.
6: Ọ̀fẹ́.
7: Ọ̀fẹ́ ni o.
6: Ká máa pè fún wọn.
7: Yẹ́sà.
6: Ẹ̀yin ará ilé sà.
7: Ẹ́ o.
6: Ọjọ́ Friday ni.
7: Láyé.
6: Ọ̀fẹ́.
7: Ọ̀fẹ́ ni.
6: Ẹ máa gba.
7: Lápẹ̀sí o.
6: Iṣẹ́ yẹn o.
7: Aleluya.
6: Iṣẹ́ wòlíì.
7: Yẹ́sà.
6: Kí ló dé fún yín?
7: Ẹ̀fẹ́.
6: Ọ̀fẹ́ ni máa bẹ̀.
7: Bẹ́ẹ̀ ni o.
6: Ohun olúwa ni.
7: Yẹ́sà.

0: awolu solu dero pese.
1: Bẹ́ẹ̀ni, bori bakun alabela pe, odo bakun irun wẹ la kesi, oro ilera eni ki sohun ta dirimole, la fi gbọdọ tele ni to mona. Baba ngana, to pe yan mo si baba kerewa, ohun abinibi yato se ni to lo ko, nitori ise idile wa ni, ni mo fi mo ti fun tedo iwe atebo, lati fi se itoju eda. Akoko ibeere to ye ka ma beere ni pe ki lo nse mi gan ki lo nto sokunfa ko to kan onawo la gba se toju e nkan toto o le ma se ni ka si ma ri apere to jora won le o fi gbodo lo ogun ete lati fi wo la palapa ise iwadi wa lori ewi ategbo lo je amo pataki ayewo ka sayewo fun ni ka si mona ato yato si pe ka le wi ategbo ile Ghana ka lo ti le Yoruba opo orile ede ni mo ti se iwadi kikun lori ewi ategbo won ati ona ta n gba lo lati fi se itoju omo niyan ọpọ pataki lara isoro teda ndoju ko nla nreti ere igbeyawo ka se igbeyawo odun mesan odun mewo odun mejo ka ma nreti ere igbeyawo lopo igba won le ma di ebi e lobirin lori ti o si ye ko ribe ko so ti o le fa o ekero bani soro mi sile na 0816412277 0816412277 adoju ko continental guest house nilu akure ni mo wa ebere baba ngana baba kerewa aisan balupo nse akoba pupo fomo okunrin be lo nse akoba pomo obirin bi aisan ibalupo ba pe lara okunrin o le mu ko ma le se dede pelu ololufe re o le ma ni agbara lati seto e mo o le mu ki ato le tabi ki ato san bi oro ba wa ri bayi ewi ategbo la lo boro ba wa ri bayi ewi ategbo nbe ti yo mu gbogbo pada bo sipo ta o si dupe lowo olorun be bi aisan ibalupo yi ba pe lara obirin o le fa kinu ma dede obirin ki nkan alejo ma se dede tabi ki awo re o ma change bobirin ba wa nse akiyesi pe inu dede wu to ba ya yo si tun lo sile abo ti di pe nkan yi kiri nisale enu obirin to le fa ara tita abi ara yiyun wipe o le wasapa abile ni o tun dola o tun wasapa abo ni eyan o ba ti debi to n lo ki duro baba ngana baba kerewa wa ladojuko continental guest house akure epe 0816412277 bìnrin tí wọ́n pé wọn kì í fẹ́ lé wọn kúrò nídìí ẹrú ẹ̀ ni o ló fi jẹ́ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì ìwọ wá ṣe tán obìnrin rẹ ń pé ṣó ti tán nìyẹn tètè mójútó ara rẹ o ẹrù wọn ò ní dẹrù ẹlẹ́rù ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù tara rẹ yóò sì dá ṣáká tí wọn náà lè tọkùnrin wa kọ̀ délẹ̀ lérí ìtìjú ni o kí nǹkan agbára ọmọ ọkùnrin ó kéré jọjọ orí rẹ lọ ó lọ́nà táwọn bá.
2: Chai, ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kéré wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ṣe ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipipi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wà ní ọkàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lù gọ́sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kéré wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 0816412277
2: bàbá kéré wà wà pé mi débẹ̀.
4: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
5: Kò lè ní kí kò lè ní ṣú ṣùgbọ́n tó bá fi gbọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
6: Ó takòjò olókòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófoni.
7: Ó yá tètè.
6: Tọ́ ẹni tọ́lọ̀ ń kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
7: Lé lọ́wọ́.
6: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
7: Ọkùnrin dandan.
6: Èyíkéyìí àìsàn ara.
7: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
6: Mami Sam Fe.
7: Àṣírí bíbò.
6: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
7: Bàbá aláàánú kájú ẹ̀.
6: Ìyọnú àgbàlú. Oyún ìjọ àṣírí bíbọ̀
7: àtúndì àṣínà
6: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán
7: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
6: lọ́jọ́jọ́ Wednesday
7: Thursday àti Friday nílùú Àkúrẹ́
6: ńlá fẹ́jọ sùn
7: fọlọ́kadà pé
6: ilé bàbá aláàánú
7: ìdí mango lókè ọgbà ló ń lọ
6: Saturday and Sunday
7: ẹ lè rí bàbá aláàánú
6: nínà God Plaza opposite Àlàáfíà Hotel
7: lu àwọ̀jọ Monday and Tuesday
6: ẹ rí bàbá aláàánú
7: ní Bakusa Street
6: opposite ilé ìyá Bakusa
7: ìlú ọ̀rẹ́lì fún
6: 006 397 0829

àwọn ọlọ́kadà pé Bakusa Street lẹ́ ń lọ ní ọ́fíìsì bàbá láàánú ní Bakusa tàbí nídojúkojú ilé ìyá Bakusa tẹ bá ti débẹ̀. Ibẹ̀ lẹ́ ti bá wa ní ọjọ́ Monday àtọjọ́ Tuesday. Tó aago méjì bá ti lò ní ọjọ́ Tuesday ní máa bá wa ń bẹ̀ mọ́ á ti kúrò ń bẹ̀. Ẹlòmí olóhùndé láago mẹ́ta, ẹlòmí olóhùndé láago mẹ́rin, a sì ń tẹnu mọ ní gbogbo ìgbà pé aago méjìlá ń close ń bẹ̀. Nígbà tá a bá kú láago méjì wọ̀ lóde láago mẹ́rin tó lóde láago mẹ́ta sọ̀rọ̀rùn. Àmọ́ gbogbo bíkíbi tẹ bá ti wá fẹ́ wá bá wa, ẹ kọ́kọ́ pè wá kẹ tó kúrò nílé, ẹ pè wá, ẹ béèrè ibi tá a wà. Ìgbà míì mọ́ wà tẹ́ ẹ mọ́ ń gbé wọnú ara wọn, tọpọ́tọ̀ níbi tá a wà, ọ̀tọ̀ níbi tẹ́ ẹ mọ́ lọ, ẹ pè wá, kẹ béèrè ibi tá a wà, a lè sọ ibi tá a wà fún yín. Ọjọ́ Monday, ọjọ́ Tuesday ni là máa ń wà nílùú Ọ̀rẹ́. Ntẹ bá wá fẹ́ rí wa, nọ́mbà tá a tọ́kùn ń pè fún yín látẹ̀kẹ́ wo náà ni a tuntun pè fún yín. 0860397 0829 Nọ́mbà yìí náà ni ẹ máa pè, òun láàfin máa dá yín lóhùn, bẹ́ẹ̀ pè àlọ́sàn á dá yín lóhùn, bẹ́ẹ̀ pè àlóru á dá yín lóhùn. Ẹ máa pè nọ́mbà kẹfì máa béèrè bẹ́ẹ̀ sì lè rí wa. Kí wá làwọn nǹkan tí à ń bára wa sọ ní gbogbo ìgbà? Èyí tá a fẹ́ bára wa sọ nísìn, bó o la ṣe lè fi àlàáfíà ara lulẹ̀ ayé ẹni? Bó o la ṣe ní máa jẹ́ fòníkú Fọláńdé? Oríṣiríṣi àrùn ní ń bẹ lára tí ń wú jáde, àrùn a máa jáde, àrùn àgbàlagbà wà. Tọ́ pé bíyàn bá ti ń dàgbà sí i, tara ti ń dogbó lọ, oríṣiríṣi àwọn nǹkan ni yóò máa jáde, nǹkan tí yóò ṣèyàn tẹ́lẹ̀ nígbà tá a wà ní kékeré yóò máa wú jáde. Ó dàbí mọ́tò tó rà ní tuntun tí bá ń gbó lọ, ọ̀rùn ọwọ́, àrùn ẹsẹ̀, àrùn ojú, bẹ́ẹ̀ ni ó mọ̀ sí, bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà ti ṣe jẹ́. Báwo wá ni a sì lè gbádùn? Tọ́mọ̀ gbọ́ bá ṣe gbádùn mọ́tò rẹ̀ ni pé kọ́ ọmọ gbé lọ ní onítọ́jú wọn mọ sáfíìsì ẹ̀ gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà níwọ́ náà ti ṣe rí, ìwọ́ náà ó gbéra rẹ̀ jáde. Ẹ bá mi yelé ìwò, ẹ bá mi wọlé bí ti ṣe ń ṣe mí ń bìrè, bó ṣe ń ṣe mí ń bìrè. Ewé àtegbò tọ́lọ́run dá kó lè ba àwúlò fún Ọlọ́run fi dá. Ọlọ́run ò kàn dá sílẹ̀ lásán, kò sí ewé kan tí ò ní wúlò rẹ̀. Ewé tí wọn ò ṣe jẹ lọ́bẹ̀ wọ́n ń mú lágbo, ewé tí wọn ò mú lágbo wọ́n ń ṣe jẹ lọ́bẹ̀, ewé tí wọn ò ṣe jẹ lọ́bẹ̀ tí wọn ò mú ní àgbo wọ́n fi ń wẹ̀. Oríṣiríṣi ọ̀nà ìníkálukú ń gbà lò. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn ni àwọn ìgbìnlẹ̀ kò sí síwẹ́sẹ́, kò rí bẹ́ẹ̀ mọ́ rárá o. Ó rí bẹ́ẹ̀, àwọn èèyàn ni wọn ò ṣe bó ti yẹ kí wọ́n ṣe. Ẹ̀yin náà rí pé láyé ìjọun tí a bá fẹ́ ṣe àgbo ẹ rí wípé wọn ó gbé sórí etí ìgbọ́dọ̀ kanlẹ̀, ó wà ńbẹ̀. Ètò tí wọ́n bá ti sọ kalẹ̀ orí òkúta ni wọ́n sọ lé, ó wà ńbẹ̀. Ètò tí wọ́n bá sọ kalẹ̀ orí òṣùká ni wọ́n ṣe rúgúdú ni wọ́n gbélé, ó wà ńbẹ̀. Ètò tí wọ́n sì pé wọ́n ò ní tẹ́ bá ti fẹ́ máa mú, ẹ má mú o, ẹ kàn gbé sílẹ̀, ẹ daṣọ bora, ẹ da kíní bora báyìí kẹ fi orú rẹ̀ kẹ fi ṣe. Ǹjẹ́ àgbo tí wọ́n ti rọ sínú ke fódìdí oṣù mẹ́fà, odidi oṣù mẹ́ta, só lè ṣerú nǹkan tí a fẹ́ kó ṣe yìí? Rárá, kò rí bẹ́ẹ̀. Torí ẹ̀ làwa fi wá ń pa ní gbogbo ìgbà. Tọ́ ọ bá dọ́dọ̀ tiwa, a sọ fún ẹni padà wá ká lè bá ráyè ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe bó ti yẹ ká ṣe, kó lè bá a rí bí ti ṣe rí, bí a ṣe ṣe ní John, kó lè bá a rí. Ètò yẹ ká lọ já láàárọ̀, a lọ já. Ètò yẹ ká lọ mú lọ́sàn, a lọ mú lọ́sàn. Ètò yẹ ká lọ mú lálẹ́, a lọ rè mú lálẹ́. Ìdí ni ètò pé ti wá fi yàtọ̀, ti bàbá láàánú yàtọ̀ nínú ẹ̀. Bàbá pọ̀ tá ń gbọ́ lóríṣiríṣi, ti bàbá láàánú yàtọ̀. Ewọ́jọ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa nílùú Ondo yìí, ẹwọ́ ọdún tẹ́ ẹ ti ń gbọ́ bàbá láàánú, bàbá láàánú, bàbá láàánú. Àwa ẹ ṣe pé fòníkú Fọláńdé, fòníkú Fọláńdé rárá o. Ibi tẹ́ ẹ ti mọ̀ wá sí látijọ́ tẹ́ ẹ ti mọ̀ wá, ibẹ̀ náà la wà títí dìsìn náà. À kúrò níbẹ̀ nítorí pé kínni, Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ lọ́dọ̀ wa, bẹ́ẹ̀ náà ni ó jẹ́wọ́ ara rẹ̀ nínú ìgbésí ayé tiẹ̀ náà. Gbogbo ẹnikẹ́ni tó bá já sí pé ọ̀fẹ́ rí wa, nọ́mbà ẹnìkan bá ti ṣe ń sọ fún ọ látẹ̀kan. Àmọ́ ká tó máa lọ náà, àwọn nǹkan tá à ń dárúkọ ẹ̀yọ́nú àgbàlú ìdílé wa béèrè fún tiẹ̀, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ̀yin àgbẹ̀ rokoroko, ẹ dìde lẹ má sọ pé nù gbó lẹ wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ló ti wá béèrè fún tiwọn tí wọ́n ti ń dúpẹ́, tí wọ́n ti ń jójàgì ní yodo. Ìwọ náà dìde ńlẹ̀ fún tiẹ̀, mọ́kàn máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ dìde ńlẹ̀ fún tiẹ̀ náà. Gbọ́n nọ́mbà ni kẹ́ máa pè lẹ́ẹ̀kan sí 0806397 0829 0806397 0829. Àìsàn tí ò gbógun
ko ni seyin ololufe wa arun ti o gbogun ko ni seyin ololufe

0: ìyanu. Kó tó pé 72 hours. Ọlọ́run ìyanu. Nínú ayé mi. Nínú ayé rẹ. Yóò fara. Ọ̀gá bí ìyanu bá ṣẹlẹ̀. Ìwọ kọ́ ló máa sọ. Àwọn èèyàn ní orí. Psalm 126. Verse 1, 2, 3, 4. Nígbà tó lu ọdẹ kó lọ sí òní padà. A dàbí ẹni tó lọ́lọ́. Kí ló ṣẹlẹ̀ láyé ìgbàlẹ̀? Ó di ẹnu wa kún fún ẹ̀rín. Ètè wa kún fún orí. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kẹfẹ́rí. Ènìyàn ló sọ. Mẹ̀lú ẹ̀dáyà. Tó bá jẹ́ wọ lòró yìí rẹ̀. Kì í ṣe ìyanu. Tó bá ṣàmì. Ìyanu àríyànjiyàn. Torí pé ogbó ètò ilé mi. Ìyanu àríyànjiyàn. Ọmọkùnrin kan gbọ́ mi. Mọ́tò ló ń tà. Wọ́n ti sọ́ di korofo. Bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. Ìrànlọ́wọ́ dẹ̀ dìde fún. Olúwa wí pé àwọn èèyàn 1,100,000. Wọ́n bẹ ní abẹ́ omi. Ìyanu méje ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn. Mo lu agogo. Ìyanu àkọ́kọ́. Mi mọ bí o ṣe ṣẹlẹ̀. Ìdápadà gbogbo ìkólọ rẹ. Ìyanu restoration. Ìmàláìlà kó ṣẹlẹ̀ sí ọ. Number 2. Ìyanu tí mo rí. Open door ni. Mo dúró bí iná sírì. Níwájú rẹ̀. Lẹ́yìn tó gbọ́ mi. Ọ̀nà sí.
1: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún orí tó ṣe nínú ayé mi. Orúkọ mi Christian name ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Látìgbà tí mo ti jọ ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wa yí padà, gbogbo lọ nírọwọ́rọsẹ̀. Testimony àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ ló ni gbogbo Gosa market yìí báyìí o. Torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀ tẹ́. Bọ̀ báyìí ó ti lọ fílẹ̀jì, ó ti lọ gbé ọgbà ń jẹ wá. Èrò wa pọ̀ lórí rẹ̀ báyìí yìí pé kí n wá ra.

0: Àwọn tẹ́yìn bá rò pé.
1: We that are the written of.
0: Àwọn tó bá rora wọn pé.
1: We that wrote of ourselves.
0: Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn.
1: Although that men have removed from their.
0: Tí wọ́n láti mọ̀.
1: They tell we no.
0: Bàbá ràn ọ́ lọ.
1: If we don't help you.
0: O lè dá nkankan.
1: You cannot amount to anything.
0: Nígbà tẹ́yìn bá yọwọ́.
1: Men man remove their head.
0: Ọlọ́run wa kọ́wọ́ ti. Mère
1: sèdi.
0: Mi mọ.
1: I don't know.
0: Níbi tí ìtìjú ti fẹ́ dìde.
1: Mi ṣe bi sweating for you.
0: Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kẹ́rùn.
1: Number 15 ẹ̀kọ́.
0: Ìyanu ìdìdí òjijì.
1: The break of sudden lifting.
0: Ìdìdí òjijì.
1: Sudden lifting.
0: Ọ̀rọ̀ rẹ.
1: Your case.
0: Àwọn àdàbí pé.
1: Will that be like.
0: Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀.
1: But we know you before now.
0: Bó ló ṣe dókè.
1: How did you get to the top?
0: Torí òní rákòrò.
1: Because you don't crawl o.
0: Òní rìn.
1: You will not run.
0: Òní sáré.
1: You will not run.
0: Ṣe lágbe ẹ̀fọ́.
1: You just fly.
0: Amen. A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ̀. O máa já wọn lẹ̀. Ẹyí tẹ́ wà ní Facebook. YouTube. Ẹ ṣí à
1: fídíò
0: yìí. Yẹrẹ kẹdùà. Mẹ́sàtò. Bẹ́lú àdáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orí gómìnà rẹ̀ àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Ìwòsàn. Ẹnikẹ́ni àṣàṣà nínú
1: yìí.
0: Mo dún wájú ọ̀rọ̀ jẹ́ pé. Àìsára rẹ̀. Ọ̀fara rẹ̀. Àfiṣẹ́. Àránsí. Kó jáde.
2: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
3: Ah, bàbá àbẹ tari.
2: Bẹ́ẹ̀ni sá.
3: Mo ti gbọ́ voice yẹn.
2: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikọ̀ ọmọ tán bí lé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kìnìkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn láfi kékeré tán fi kú. Wọ́n ní ìyá yẹn wá ṣe pé látọdún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́ lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́ orí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu. Kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn. Kódà ìfundò lánàá. Wọ́n sá ní ẹ kí n lọ sòlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ń lọ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
2: Amen.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé ní ìwà o.
2: Mo dúpẹ́ lọ́rọ̀ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi ní January tá a wá sí Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo fi ń kọ fún 17 years ní ilé Ìbò. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Lálọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun, ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó, ó láwa lòun fẹ́ kóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi, àtúra
3: àtúra. Lona, elé ìtayín kọ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀.
3: Ọdún mélòó?
2: 17 years.
3: 17.
2: Bẹ́ẹ̀.
3: O wa wa ìgbà wo lẹ wá sí bí?
2: January.
3: Ẹjọ́ àwọn tó ra cement.
2: Yes sir.
3: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò mí.
2: Mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
3: bíi January. Ẹnu January 6.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ tó wá ra ilé ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé, ṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ́wọ̀, ẹ kìlọ̀, ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
2: Since 2007.
3: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe kó wa tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ni o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe ń kúrò lórí òkè yìí.
4: Àṣìlè bí máa
3: ń. Let double grace work for you.
4: Ee náà orí ọ̀fẹ́ ṣe kó méjì
3: sí ọ̀tọ̀. Ó tó pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
4: Amen.
5: Ọ̀rọ̀ yìí ti jẹ́ kìkì.

0: the Lord. My name is Reverend Gabriel Ayodeji. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá
0: báyìí. Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dé kú lọ́jọ́ kan.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbà mi respire, mo padà sílé. Omi orí òkè wà nulẹ̀. Mo nígbàgbọ́ nínú ìpè sáàmù òjò. Mo nígbàgbọ́ nínú ìpè májẹ̀mú orí òkè ògo. Mo á sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this God? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
0: Wọ́n ti máa sọ.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n á ti
0: fẹ́ràn. Wọ́n á sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, á ti máa sèrègún. Òní dúró. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọmí lẹ́nu. Nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀. Áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And there is one day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah. Ìgbà wo lojú ti ń dun?
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn mẹ́yọ.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá. Omi máa nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú. Mo máa ń lo glasses mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà, bí mo bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá. Ó sì fọwọ́ kàn mí lójú. Mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkankan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light.
0: The light.
1: And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
0: The power of God.
1: Kó parí ogun tó kù.
0: Bẹ́ẹ̀ finish every other
1: day. Ó sì lè péré mọ́.
2: Lẹ́yìn ni mo jáwọ̀.
3: I entered into this zone.
2: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
3: With the angels of goodness.
2: Gbogbo ẹni sàmì.
3: I made our statement.
2: Ẹ̀sùn oríire lọ́dọ̀.
3: Amen. We are blessed today.
2: Ayé ìlà jáwọ̀.
3: We entered into this life.
2: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
3: Every long time problem.
2: Ẹ máa gbiná dà.
3: Ṣé fire.
2: Ẹ̀yin wàhálà tán ni ò ní
3: solution. New problems they have no solution.
2: Ẹ máa gbiná dà.
3: Ṣé ṣe ṣe.
2: Yàtà
3: Farubi. The word of Lord that thunders.
2: Oh, Oluwa to mi agege.
3: The word of Lord that shake with that.
2: Oh, Oluwa to ni ola
3: nla. The word of Lord has get well.
2: Sebi ni waju Oluwa yi.
3: What is God?
2: Ni awon oke yo bi
3: da. Oh, this night like
2: that. Ekpori soke lodi.
3: Lift up your heads to the
2: heavens. Eyenu ona.
3: Oh, ye gates.
2: Afẹ fa awon iseda jade.
3: Don't pull out some destinies.
2: Lati inu koto aye.
3: From that evil place.
2: Afẹ gbe awon aye jade.
3: Want to lift up some
2: lives. Ninu ide to pe.
3: From that long time bond.
2: Baba.
3: Father.
2: Nitori oruko re.
3: Because of your name.
2: A bere fowo itusile.
3: We ask for hand of the living.
2: Asa ati ko pe. Ní orí òkè sí òní.
3: Papa man Zion.
2: Ní ìtúsílẹ̀ yóò wà. Yóò sì jẹ́ mi
3: mọ́.
2: Àwọn ọmọ Jacob. Wọ́n ní ìní wọn.
3: Jẹ́
2: gbogbo ìṣẹ̀dá.
3: Papa every destiny.
2: Tó rí mi gbọ́ lọ́wọ́
3: yìí.
2: Níbi àdì ọmọ.
3: Níbi àbáhùn.
2: Àwọn ọmọ Israẹli.
3: The Israelites.
2: Àti ọmọ Juda.
3: Àti ọmọ Juda.
2: Àjùmọ̀ kó wọn níbẹ̀. Àwọn tó dì wọ́n
3: mú. Tó
2: dì wọ́n mú sísè.
3: Mọ̀kọ̀
2: láti jọ wọ́n.
3: Ṣùgbọ́n
2: gbà wọn
3: gbé
2: wọn jáde tí wọn sínú ògo
3: ìyẹn
2: ló jẹ wá o bàbá alátìlẹyìn o ti fi ẹnu mi sí ọrọ o fẹ nu mi ṣàṣẹ onígbogbo tá a bá ti sọ kó máa rí bẹẹ gẹgẹ jẹ lórúkọ jésù. gbogbo ìṣẹ̀dá tó gbò mí.
3: Every time you hear me.
2: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
3: Yes, I receive deliverance.
2: Ẹni tó ń bẹ́ kúsù tó ń bẹ́ kú jí.
3: That one's sleeping and waking.
2: Bàbá mi ni gbàdúrà fún ẹ.
3: Then I should pray for you.
2: A ó pa ọ́ lẹ́rìn
3: lónìí.
2: Gbogbo ẹ tó sun ẹkú kíkorò.
3: All of you be bitterly.
2: Gbogbo ẹ tó sun ẹkú kíkorò.
3: Those weeping bitterly.
2: Gbogbo ẹ tó sun ẹkú
3: àṣìṣínú. Those weeping with thee.
2: Ẹni sun ẹkú gbagba.
3: Those weeping at
2: all. Gbogbo ẹyí tí wọ́n ń gàn.
3: You that have been mocked.
2: Ẹyí tí ojú tì lọ́wọ́.
3: You that have been put on
2: shame. Ẹyí tẹ ẹ̀rọ náà lọ.
3: You that have no head way.
2: Ẹyí tí ènìyàn ń bàjá.
3: You that man is fighting.
2: Báyìí ni Olúwa Jehova. Lórúkọ Olúwa. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Yàda lábì. Ẹ̀dábà lùkà dáadáa bàgbàdà. Ó dé o. Akókó ìtúsílẹ̀ mi ti dé o. Ó dé o. Sátani mo lọ mọ́ lọ́wọ́. Ó dé o. Akókó ìtúsílẹ̀ mi ti dé o. Ó dé o. Sátani mo lọ mọ́ lọ́wọ́. Ẹyin tẹ́ ń join ní Facebook
3: lọ́wọ́. You that join us on Facebook.
2: Ẹ ṣí à fídíò yìí lónìí.
3: Share this video today.
2: Ẹ ṣe ní 31 times.
3: 31 times each.
2: Ọ̀rọ̀ ń jáde lọ́wọ́.
3: The word is proceeding.
2: Àṣẹ ń tẹ̀lé.
3: Authority backing
2: up. Nǹkan márùn-ún náà sọ fún mi.
3: 5 things I'm told.
2: Number 1.
3: Àkọ́kọ́ ń bẹ̀.
2: Repeated problem must come to an end.
3: Ogun tó ń lọ tó ń bọ̀. Ogun
2: tó ń lọ tó ń bọ̀.
3: Repeated problem.
2: O ti jẹ́rìí lórí ẹ̀. O ti dunnú lórí ẹ̀. O tún padà wá.
3: But you still came back again.
2: Mo pàṣẹ.
3: I decree.
2: Ẹ̀yin ogun tó ń lọ tó ń bọ̀.
3: Every current problem.
2: Lórúkọ Ọlọ́run
3: ìṣó. Èmi ẹ̀rọ gbọ́dọ̀ bí
2: sọ. Ẹ máa gbiná.
3: Ẹ ká gba yẹn.
2: Wọ́n rán mi wá ní o.
3: I am sent.
2: Lina Anta.
3: Yes, I am sent.
2: Bẹ́ẹ̀ dùn àdélé.
3: Ẹ̀mí mímọ́.
2: Ẹ̀rẹ̀gẹ̀dù.
3: Ẹ̀mí mímọ́.
2: Ọkọ̀dájí.
3: Yes, Lord.
2: Ẹ̀yin ọ̀fà.
3: All you arrows.
2: Tó ń lọ tó ń padà.
3: That keep recalling.
2: Àṣàṣì.
3: Your agent.
2: Tó ń lọ tó ń bọ̀.
3: That keep recalling.
2: Lórúkọ Jésù.
3: In the name of Jesus.
2: Ẹ máa gbiná.
3: Ẹ̀yin
2: àfiṣeayé.
3: You are preaching to
2: people. Ìdàbàrádà.
3: In the name of Jesus.
2: Àwọn èèyàn gbúdọ̀ ní permanent
3: lifting. Permanent victory. Bẹ́ẹ̀ni.
2: Permanent solution.
3: Bẹ́ẹ̀ni ọ̀nà àbẹ́rẹ́ tó máa
2: jẹ́ bàtàlẹ́. Ọ̀rọ̀ àdúrà dàda.
3: Yóò.
2: Ẹlẹ́yẹ.
3: Ẹ̀mí Ọlọ́run.
2: Wọ́n àgbọ̀dọ̀ máa tinú ogun dẹnu.
3: They must not go from bad to bad.
2: Wọ́n àgbọ̀dọ̀ máa tinú wàhálà dẹnu
3: wàhálà.
2: Wákàtí àdúrà láwà.
3: This is the hour of prayer.
2: Jẹ́ lóko
3: Jésù. Jẹ́ fún ẹ̀dá ní mọ̀
2: Olúwa dẹ́ ogun wọn
3: dẹ́. Ẹ lọ sọ
2: ẹ̀dá àdúrà.
3: Thank you, Father.
2: Wọ́n ti ní ẹkún lọ sùn lójoojúmọ́.
3: They say you are weeping every day.
2: Ọ̀nà kejì tán náà mi sí nìyẹn.
3: That is second place I'm sent.
2: Wọ́n tó ń pa ẹlẹ́kùn.
3: That thing making you cry.
2: Ó gbúdọ̀ pa ẹlẹ́rìn.
3: Must give you laughter.
2: Sára sá sọ pé.
3: Sára sẹ́.
2: Olúwa pa mí lẹ́rìn.
3: God has caused me to laugh.
2: Yẹnì ha.
3: Bẹ́ẹ̀ni.
2: Ribadua.
3: He has caused me to laugh.
2: Genesis 21.
3: Genesis 21.
2: Ní 1-10 ni.
3: From 1-10.
2: Sára sá wí pé.
3: And Sára sẹ́.
2: Olúwa pa mí
3: lẹ́rìn.
2: O lẹ́n tó ń fẹ kún rìn lọ.
3: That man that goes around.
2: Yóò fi ayọ̀ padà wá.
3: He will be with them with joy.
2: Psalm 30.
3: O
2: ní ẹkún lè pẹ́ dalẹ̀.
3: He said we be with 30
2: night. Ayọ̀ ń bọ̀
3: láà. Joy come
2: in. Ẹyin tẹ́ sun ẹkún.
3: Who that are with me present.
2: Ẹyin tẹ́ ẹ̀rọ náà lọ.
3: Who that have no way out.
2: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé.
3: Who that been to allow to enjoy
2: your life. Lónìí.
3: Today.
2: Ẹ sun ẹkún.
3: You will be with them.
2: Má jẹ̀mú tó ń rìn nínú ẹkún rẹ.
3: My parents will need your weeping.
2: Ó bàjẹ́ bẹ́ẹ̀. Olúwa dá ẹkún mi
3: lọ. Olúwa stop my weeping.
2: Ẹ dàdú ọ.
3: Stop my weeping.
2: Oyè oyè orúkọ Jésù.
3: Orúkọ
2: Jésù. Ẹ̀mí mímọ́.
3: Olúwa dá ẹkún mi dúró. Gbogbo ẹkún tí mo sùn lórí ẹ̀yà. Lórí ọmọ lórí ẹ̀yà lórí ṣẹ́mi. Olúwa dá dúró. Olúwa dá dúró. Olúwa dá dúró. Olúwa dá dúró. Olúwa dá dúró. Olúwa dá dúró.
2: Ẹ̀mẹ̀. Olúwa fa ìwé ẹkún ya lórí
3: ọ̀rọ̀. Lọ́ọ̀tì ẹ̀mẹ̀ book of weeping.
2: Ìwé ẹkún ti ayé kọ.
3: That book of weeping written in my name.
2: Fẹ́ kí n máa fi
3: ojoojúmọ́ sun ẹkún. That I
2: should
3: be weeping
2: every
3: day.
2: Ẹ fa ìwé ẹkún
3: ya. Ẹ jẹ́ gbàdúrà
2: yìí.
3: Pray. Yeah, that book of weeping.
2: Mo fẹ́ padà rẹ.
3: I want to laugh again.
2: Yo,
3: orúkọ ṣe. Ẹ̀mí mímọ́. Ewé ẹ̀kún tí a kọ lórúkọ mi. Ewé ẹ̀kún tí a kọ lórúkọ
2: mi. Ewé ẹ̀kún tí a kọ lórúkọ
3: mi. Olúwa fire.

tó wà yẹ tí o ti ọlọ́run ọlọ́run ìgbé ṣe tó fẹ́ mú ọkú ń bẹ̀ kọjá síbi ààyè ńlá níbi tí ògo ti máa sọ̀rọ̀ ẹ̀yin tó ń pòǹgbẹ òkè ẹ̀yin tó wà lókè tí ò fẹ́ jábọ́ ó yá nínú àdúrà ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run aláàyè ló ń bọ̀ pẹ̀lú.

0: Olúwaṣẹ́wọlé, Olúwaṣẹ́wọlé, Olúwaṣẹ́wọlé, nínú ilé
1: yìí,
0: ṣẹ́wọlé, ìwọ
1: náà,
0: nínú ilé
1: yìí,
0: láyé bàbá
1: yìí,
0: wọn àjò gbérí, wọn dáṣẹ́ rẹ̀
1: rú,
0: ẹ̀rọ ọmọbìnrin, ẹ̀kún lórí máre, ohun tí ó ṣe é ṣe, olóúnjẹ
1: náà,
0: Olúwa parí ẹ̀. Olúwa parí ẹ̀, Olúwa parí ẹ̀, yóò ṣe é ṣe fún ọ. Tọ́lọ́n bá dé, kí ni o lè ṣe?
1: Nǹkan
0: mẹ́rin ló ṣe
1: pàtàkì
0: lórí ètò
1: yìí.
0: A máa ń yin lọ́hùn, a máa ń wàásù, a máa ń gbàdúrà,
1: àdàmọ́
0: ṣiṣẹ́ wòlíì, a ṣiṣẹ́ wòlíì
1: kan
0: ní Abuja, ó bí ẹ̀rí
1: ládùn.
0: Mo ń ṣiṣẹ́ lọ́jọ́ yẹn, lẹ́mi Olúwa ru nínú mi. Kí ló dé tán fi àmì sára? Mama yi, nígbà tí mo pín ọsẹ ní Abuja, ọsẹ
1: white soap,
0: ìyá ìgbà, àwọn ọmọ ẹ̀ náà lò, ìṣẹ̀lẹ̀ bá
1: ṣẹlẹ̀,
0: ohun tó ṣẹlẹ̀ sí
1: Joseph,
0: ká kanú bíbélì, ó mọ̀ tí ń ṣẹlẹ̀, ohun tó ṣẹlẹ̀, tí mo dé ká
1: yìí,
0: látẹnu
1: gẹ̀ẹ́tì,
0: títí wọnú ilẹ̀, lọ di PA. Mama, kílẹ̀ ló ṣẹlẹ̀, ẹgbọ́n sókè.
2: Orúkọ mi ni Abọ́sẹ̀dé Adérọ̀gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè fún àánú rẹ̀ nínú ayé mi. Ó ṣẹlẹ̀ pé last 3 weeks ago tí bàbá ṣiṣẹ́ ọsẹ fún wa níbí. So mo ṣe gba ọsẹ yẹn, ọjọ́ kejì tán ní ká bẹ̀rẹ̀ sí ní ìwé. Mo wo ẹyọ kan nínú ọsẹ yẹn. Ó dẹ̀ ní ọmọ mi kan tá a ti jọ wá fún testimony bíi láti bí ó ti ń lọ bí oṣù kan báyìí. Ó wá fún testimony yẹn bẹ̀t kò sí àyè. Ó padà sílùú ẹ̀ níbi tó ń gbé. Òun ti wá wo kinní yẹn lórí Facebook. Ó ní mọ́mí, ó ní ọsẹ tó pín yẹn. Ó ní mi gbọ́dọ̀ dá wẹ̀ tán o. Mo ní tọ̀, wọ́n lẹ́nu nìkan ló máa wẹ ọsẹ yìí. Ó ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ torí òkè ògo, ó ní mi lè dá wẹ̀. Mo ní tọ̀, bóò ni màá ṣe wá ṣe? Òróró tí mo gbà, ọsẹ tí mo gbà. Mo bá mú ẹyọ kan tí mo wẹ̀ yẹn. Mo ṣáàfi pé orúkọ gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀. Mo bá lọ sẹ́ǹdì eléyìí tó kù sóhun náà. Ní fún ìyanu Ọlọ́run, ọmọ mi tó wà Lẹ́kọ̀ọ́, ọ̀rẹ́ ẹ̀ kan ló mu lọ, òun ṣiṣẹ́ gate man bẹ́ẹ̀. Ó ní ọ̀gá yẹn kàn pé òun ni pé òun yẹ ní PA òun náà, pé òun ò yẹ níbi tó ń wà yẹn.
3: Iṣẹ́ security ló dẹ̀ ṣe.
2: Iṣẹ́ security ló ń ṣe. Ó náà wá wò pé ó ní mọ́mì, ó ní ibi tẹ́ ẹ ti lọ ń gbàdúrà yẹn, ó ní ó ga lóòótọ́ o. Ó ní kí n ṣáà máa gbàdúrà onítorọ́ ní wọ́n máa bá ní mítì ní wẹ̀ẹ́zẹ̀ eléyìí tó kọjá yìí. Bó ṣe wá di ọjọ́ wẹ̀ẹ́zẹ̀ yẹn mo ṣáà ní Ọlọ́run orí òkè ògo ti parí ẹ̀. Tó bá jẹ́ Ọlọ́run sáàmù òjò kì í ṣiṣẹ́ ààbọ̀, ó ti parí iṣẹ́ ìwọ fọkànbalẹ̀. Bó ṣe wá ti mítì yẹn dé, bó ṣe pè mí nìyẹn. Ó ní mọ́mí Ọlọ́run ti ṣe o. Ó ní gbogbo àwọn tó ti ẹ̀jọ́ ga sí òun tó tún jẹ́ pé nankin congrats congrats níbẹ̀. Mo ní Ọlọ́run èyí kejì tó ní mi
3: ó
2: ní mi nínú ọsẹ tó bó ṣe pé ọkọ ẹ náà níbi tó ti ń ṣiṣẹ́ nìyẹn pé àti ilé o àti mọ́tò wọn máa fún pé wọ́n ṣe gbé kọ́ńtíráàtì ńlá fọ́kọ ẹ̀ náà nìyẹn.
3: Àti ilé àti mọ́tò kọ́ńtíráàtì ńlá wọ́n tún fáwọn yẹn ilé láti gate man.
2: Mọ́tò
3: ìbílẹ̀
2: wọ́n fọ́ náà ni mọ́tò.
3: Èwo
2: ọmọ mi gan
3: ló ṣe gate man.
2: Ó
3: ṣe gate man.
2: Bẹ́ẹ̀ni sùn. Ó lọ́wọ́ ọmọ mọ́tò wà wọ́n ní kó má wọ́rì. Pé ẹni tó máa máa gbé wọn fún lẹ́ni tó máa máa gbé.
3: Láti jẹ fún ẹ. Ìyẹnu pèsè lóòótọ́ ló ṣẹlẹ̀.
1: Èmi ni akú dàbí God's controversy.
3: Ó bẹ̀rẹ̀ lórí ẹ̀
1: báyìí.
4: Tó bá ní ogun tó ń bá a fà tẹ́lẹ̀.
1: Ìjẹ́ sẹ́ni bá tún yọ
4: mi
1: dráyìí.
4: Bó o ṣe ń gbó mi yìí.
1: Àṣàyẹ́ mi rẹ̀ náà.
4: Ogun yẹn wọlẹ̀.
1: Bẹ́ẹ̀ ni abẹ́rì.
4: Tó bá ní agbára kan tó bẹ̀ fà.
1: Bó o dráyìí with you.
4: Tó ní o lè gbérí.
1: Dàsí o náà bìlífù.
4: Ohun tí mo ń torí ẹ̀ wá lójoojúmọ́
1: ni. That is why I come every day.
4: Ayé rẹ gbọ́dọ̀ ní mí ni.
1: Your life must be meaningful.
4: O gbọ́dọ̀ gbé orí sókè.
1: You must lift up your head.
4: O gbàdúrà.
1: And I pray.
4: Eléyìí kò kọ́ sùn ìparí.
1: For the remainder of this month.
4: Ó rí àánú
1: gbà. Bẹ́ẹ̀ ni you obtain mercy.
4: Ìgbédìde tó ju iṣẹ́ rẹ lọ.
1: Lifting there is more than your labor.
4: Tó ju ọjọ́ orí rẹ lọ.
1: More than your age.
4: Gba ìgbédìde.
1: Bẹ́ẹ̀ receive it.
4: Gba ìgbédìde.
1: Bẹ́ẹ̀
4: ìgbédìde.
1: Amen.
4: Gbogbo ìyẹn ògo tí a gbé sí.
1: All you glories that have been buried.
4: Tó o bá rí àwọn èèyàn tó ń tiraka.
1: If you see people that are striving.
4: wọn ò rí ọ̀nà àti dìde.
1: And there's no way for them to rise.
4: Ògbó ti fara pa.
1: And this glory has been wounded.
4: Tó bá yàn tó gòkè.
1: You see people that are lifted before.
4: Tó padà jábọ́.
1: And they were put down.
4: Asá ògbó lọ́gbẹ́.
1: Their glory has been injured.
4: Esti sá.
1: Sir.
4: Inú ògbó láyé wà.
1: Only glory is there.
4: Gbogbo ọmọ tó bí.
1: All your children.
4: Ògbó ni wọ́n.
1: They are glorious.
4: Adá wọn tógó
1: tógó. They are made glorious.
4: Ṣùgbọ́n àwọn ọ̀tá.
1: The enemy.
4: Nínú èrò tiwọn.
1: In their own plan.
4: Wọ́n máa fi ọwọ́ ibi ka ògbó.
1: They like to touch glory with people.
4: Wọ́n máa fa ògbó sẹ́yìn.
1: They like to pull back glory.
4: Àwọn agbára burúkú yìí.
1: Those terrible powers.
4: Wọ́n mú kọ́ ọmọ ológo dàbí ẹni tí ológo.
1: They make glory also look like a glory
4: also. Mo wọnú ẹ̀mí tì ọ́.
1: I enter into a spirit.
4: Gbogbo ipá àti agbára.
1: And the power of might.
4: Tó bá ògbó rẹ jà.
1: Until your glory.
4: Kó máa wọlé.
1: Amen.
4: Kó máa wọlé.
1: Amen.
4: Kó máa wọlé.
1: Amen.
4: Aṣọ búburú àwọn àgbà.
1: That evil garment of the wicked.
4: Tí wọ́n dàbọ̀ ògbó
1: yìí. Used to cover your glory.
4: Ó la iná. Ma ye rasa ba kale moruaya.
1: Why is this I'm saying?
4: Ta ni awon eyan reject.
1: Who is this person being rejected?
4: Gbogbo mi don ti reject
1: ye. Everywhere you have been rejected.
4: Gbagbara ati dogo.
1: Hey, that is part of the
4: ogbo agbaye.
1: Global glory.
4: Di ogbo agbaye.
1: Amen.
4: Di ogbo agbaye. Oluwa lohun fe fun awon eyan ni eri.
1: The Lord want to give people testimonies.
4: O lele ita n gbo yi o.
1: That this ones you are hearing.
4: O ti se eri o.
1: They are not their testimonies.
4: O ni osu kejo yi.
1: That this month of August.
4: Lẹ́mọ̀ tán pè lẹ́rìí.
1: You will know why it's called testimony.
4: Èmi náà wá bèrè fún ẹ.
1: I also ask for you.
4: Ẹ̀rí.
1: Testimony.
4: Tí ayé máa gbọ́.
1: That the word we hear.
4: Tí wọ́n ní so possible.
1: I say is this possible.
4: Ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀.
1: Hey, may I begin from
4: whatever
1: you.
4: Whatever cause shame and disappointment.
1: Ọjọ́ dàgbẹ̀ ní ẹ̀gùn àti
4: ìlú. Is the clear being destroyed.
1: Hey, may I pa wọ́n rúbá
4: yìí. No more failure.
1: O rí kùnà mọ́.
4: No more failure.
1: O rí kùnà mọ́.
4: No more failure.
1: O rí kùnà
4: mọ́. No more failure.
1: O rí kùnà mọ́.
4: No more failure.
1: O rí kùnà mọ́.
4: No more failure.
1: O rí kùnà mọ́.
4: No more failure.
1: O rí kùnà mọ́.
4: Ìgbésókè ayé mi gbọ́rọ̀ Olúwa.
1: Say my life hear the word of the Lord.
4: Wọnú ẹ̀rí ojúkọ
1: ojú. Enter into visible testimony.
4: Ṣé àmì.
1: Amen.
4: A máa ṣẹ́ lórí nǹkan mẹ́ta.
1: We'll be working on three days.
4: Fún ẹ láti tinú ògbó dénú ògbó.
1: For it to go from glory to glory.
4: Iṣẹ́ tá a ṣe lọ́wọ́ ni.
1: That is the work we are doing right now.
4: Ohun àkọ́kọ́.
1: Number one.
4: Yàgò fún àwọn olófo.
1: Avoid empty people.
4: Let every glorious one.
1: Gbogbo ẹni tó bá jẹ ológo.
4: Be far away.
1: Jìnà rere.
4: From the empty one.
1: Sí àwọn olófo.
4: Òfò kì í ran ògbó lọ́wọ́.
1: Emptiness can never help glory.
4: Nígbà tá a wà ní primary school.
1: When we were in primary school.
4: Math àkọ́kọ́ tó kọ́kọ́ yé wa.
1: The first math thing I understand.
4: Ni pé anything times zero.
1: Is that anything times zero?
4: Is zero. One.